0: ada kwe fun olohun oba ala alhamdulillah oba ti mu wa wa ni aya jeje botle je yi pe a n se awon nkan lori frequency wa ko je ke gbo wa ni aya jejo ale ahadu al ba olohun wa tun wa da wa pada ni owuro ni urute ni adupe la do olohun oba na ke abi allah subhanahu wa ta'ala afa bi kulu etulam kulu bismillah olohun ja sa shele kulu alhamdulillah allahu akbar allah ja shukuru won be nbi
1: zalika amali wa ya
0: sheikh wa na abdullah awon na be nbi won be han
1: wa ya dhan
0: olohun o fi wa se lomi olohun adupe amalo re o alhamdulillah rabbil alamin
1: abasira allah
0: allah allah allah gbo yin le to ba ti di kete ti ago kan ba ti lu kogo ni le se wa ni ayin 32 fm net 4.9 ajake ni kokko os du ni le ibadan ni gbogbo oro ojo thursday mujuma friday ni eto eto lela tu juma manguri afefe
1: ya gali kali gali ki ajmaina
0: fun awon anfani awon to ba se ngbo wa eto ni a fi sori yamu juma ta nkora wa leko nipa oro islam ati awon nkan to tun je mo pa pa julo atun ni awon ipele sipele ipele ogbon be ta ti mu mi ogbon nipa ti ona abayo bẹ́ẹ̀ni a sì tún kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé bá a sì ń gbé gbèsè ayé tí ó sì dáa.
1: ọ̀dà náà ní iṣẹ́ kí a wà látà.
0: ìyẹn abala ti àlùmọ̀sí náà tí alájà wa ṣúkúrọ̀ tí wọ́n ń tukọ̀ rẹ̀ fún wa.
1: wà láàlì.
0: àwọn nǹkan wọ̀nyí ni a mú wa fún yín ní òru tèní abẹ́ ọlọ́run subahana wa ta'ala ọlọ́run musa kọ àmọ́ ṣe. gbogbo tí ń jẹ́ àṣìgbọ́ ọlọ́run mọ́jẹ́ ṣìgbọ́ àṣìwí ọlọ́run mọ́jẹ́ yàdọ̀ tàwa náà. ṣùgbọ́n síwájú gbogbo látọ̀dọ̀ àwọn aláṣẹ wa ní 32 fm net 4.9 la fi ń kìyìn.
1: àbójú
0: ẹ̀rọ wa ọ̀nà ni sẹ́yìnà alì ọmọ akéré.
1: alálùkà sátì sí ìbájú.
0: a ń fi àwọn ọ̀gálọ́gà kìyìn peter àti gbogbo àwọn asọ́mọ́gbé wọn pátápátá lónìí dàpọ̀ aláàrùn jùlọ musa àti kẹsà sí oríire. orí táwọn wò lọ kán ọlọ́ndàkùn jó tó wa lọ́wọ́ pátá wa tó wa lọ́wọ́ ọlọ́ndàkùn bá ní fàbáríkà sí gbogbo ọlọ́njẹ́mi wò ó lò ọ̀làláhà ọlọ́wọ́lá kú wọ́ta ìlà abìlà àlè ìlà sí.
1: ìwàlì máàlì wàlì bá nínà délé ìlìmí wà.
0: àgbéga ló jẹ́ fún wa nílé iṣẹ́ yìí àyẹ̀wò ẹ̀kọ́ ìnájà sókùrọ̀ ọlọ́ndàkùn àgbéga náà ọlọ́mọdé ló lè mọ́ o. ọ̀làláhà ìlà ìlọ́lá ọ̀làláhà ọlọ́wọ́lá kú wọ́ta ìlà abìlà. ẹni tó lọ wá sí ní sábàbí náà tó fi tí wọ́n gbélé iṣẹ́ ìkalẹ̀ àbá wa tún jẹ́ abíyóye ọlọ́ndàkùn jẹ́mi yógùn látàrí dáadáa. ẹja tó bọ̀tán yín ó dáa. ọ̀làhà kúránù kẹrin ọ̀làláhà ìlà ìlọ́lá ọ̀làláhà ọlọ́wọ́lá kú wọ́ta ìlà abìlà àlè ìlà sí.
1: ilé ìfún sí wà ní amúníwáṣálẹ̀.
0: ẹja sùkúrọ̀ ẹjẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ti wà ń bí.
2: asalaamualeykum warahmatullahi wabarakatuh.
0: wa aleykum salaam warahmatullahi wabarakatuh.
2: ẹ̀ka ní gbogbo ibi tí ẹ ti ń gbẹ̀kan ní 32 fm 949 ní dédé àsìkò yìí orúkọ mi yípadà ajá ṣúkúrọ̀ adéọlá àjàlá yín
0: náà.
3: assalamualeykum warahmatullahi wabarakatuh.
0: wa aleykum salaam warahmatullahi wabarakatuh.
3: ẹ̀ka rẹ̀ ẹ̀ka sàn ẹ̀ka lẹ́ni gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì adẹ́rìn pọ́ṣẹ́nu 32 fm 94.9 lórí ètò yín láìláàtú jimá náà ni àwà orúkọ mi ìyípadà sani abdullahi aksan náà ni ẹ má bá a kà lọ.

0: bó tilẹ̀ jẹ́ pé a ní láǹfààní àti gbójúùwà ní àwọn orí social media ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ láǹfààní àti pé wọlé nígbàtí ní kété tí ètò bá ti pè àmọ́ tán ẹ mọ̀ láǹfààní àti pé wà pẹ̀lú àṣẹ ọlọ́run.
1: Alẹ́ ahadu Allahu akbar kabira.
0: Àwọn àgbàlagbà wọn ní adébẹ̀yìn mọ́kọ̀ wọn ní àgbà ọ̀lẹ́ ni gẹ́gẹ́ bá a sì mọ̀ pé alukuran kareem ó ní a mọ̀ fi ń ṣe ìbẹ̀rẹ̀ ètò tí a tó alukuran kareem fún wa abiola subhanahu wa ta'ala tutu rẹ ọlọ́run dákun mọ́sà jẹ́ kí mọ́sà ọ̀rọ̀ fún wa mo máa ń sọ fún gbogbo yín mo máa ń sọ fún lọ́pọ̀lọpọ̀ gbà pé alukuran kareem a lè tú bọ́lọ́run ṣe ni bọ́lọ́run ṣe kọ̀ nǹkan rẹ̀ contented mi ni ọlọ́run gangan. A lè mọ́dọ̀ gòǹgò ọlọ́run ló mọ ló mọ tó kọ síbẹ̀ tó gbàlérò pé ìwọ̀n kan sọ pé alifu láàmì mo òun ó tù bó ṣe fẹ́ tù ọlọ́run ló mọ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ tọ́lọ́run fi rán gan ní tó ń wí ni pé ọlọ́run ló mọ tó gbàlérò pẹ̀lú gbólóhùn yìí ẹ̀tọ́ ha ní yaasin àwọn nǹkan wọ̀nyí ọlọ́run nìkan ló sì kíni o ọlọ́run nìkan ló sì kíni ló lè tó even àwọn àfáàwá tán sọ pé tọ́ha fanibí ní jẹ́bẹ̀ ẹ̀ ń gbà wọ́n rí pé tọ́ha mọ́ ànzáná àlékalùkùrẹ́ ànà lìtẹ́ṣkọ́ pé nígbà tó lọ́ọ̀ sọ pé tọ́ha àṣọ àlùkùrẹ́ kalẹ̀ fún ọ pé nígbà wọ́n ti lo tọ́ fún ọ yẹn pé adé pé tọ́ha fanibí ní jẹ́bẹ̀ sọ́lá ànibí ò sì pé rẹ̀ ń tọ́ha rí so tọ́ha náà lára àwọn aráàfí tí ó jẹ́ pé ọlọ́run nìkan ló sì kí ni lílo túmọ̀ rẹ̀ ni.

0: Naam, wa ya fawa.
1: Wa taku yawman la tajzi nafsun an nafsin shay'a wa la yuqbalu minha adlun wa la tanfa'uha shafa'atun wa la hum yunsarun.
0: Wa taku yawman la tajzi nafsun an nafsin shay'a ولا يقبل منها عدل ولا شفاعة ولا تنفعها شفاعة ولا هم ينصرون. الأكبر. Alon tun duwe fa ba ni Israel. Alon tun so yi pe epaya ojo kan o. Yauman. Na kra Alon wa ke epaya ojo kan. Ojo wo ni? A fi jẹ́ pé látẹ̀dìsí nọ́fṣùn àní nọ́fṣùn ṣe hàn. A jẹ́ pé ẹ̀mí kan ò nílé sàǹfààní fẹ́mi kan. Ẹ̀mí kan kò nílé sàǹfààní pé dìí sọmọ ìyá mi láǹfààní rárá o. A lè ní sara wọn láǹfààní. Ó túmọ̀ sí pé bàbá ò nílé sàǹfààní fọ́mọ. Ọmọ onílé sàǹfààní fáwọn òbí ẹ̀. Ọkọ ò nílé sàǹfààní fúnyàwó. Ìyàwó olóò nílé sàǹfààní fọ́kọ rẹ̀. Alhakuba kabiro. Ọlọ́run ní pé nílé sàǹfààní fúnra wa. Nítorí náà lọ́hùn. Ìyún nìkan kọ́. Wà láyùkúbálù mí ní àdìlú. Nílé gbàárọ̀. Kò sọjọ́ gbígbàárọ̀. Ọlọ́run sórí ọmọ yìí mo jìyà lórí rẹ̀ nígbà tá à ń sẹ́mi lórílẹ̀. Jẹ́ kí mi wà ọ̀nà kọ́mọ ìwàlìjàn náà kò sí. Ajásùkúrọ̀ kò sí. Ẹ̀dákun ohun jíyà púpọ̀ lé lórí nígbà táwọn bá lò képẹ̀. Ọlọ́run ò jẹ́ òun ò wọ ọ̀nà kó tẹ bá ń fọmọ ìwàsálìjàn náà. Ó wá ta ni. Ọlọ́run ni àní gbàrọ̀.
1: Látẹ̀fà wa ṣàfà àtún wàlà.

kò ní sí ìsìpẹ̀ kankan ìsìpẹ̀ ò ní wúlò ń jọ́nà bó tilẹ̀ kó mọ́ a ní sípẹ̀ fẹ́ni kankan ìsìpẹ̀ ó padà wáyé o ṣùgbọ́n káwá ní lọ́kàn pé ìnkù sípẹ̀ a ti sípẹ̀ fún ọlọ́run ara o ó sì lójú àwọn tí ó sípẹ̀ olójú àwọn tọ́lọ́run ó sì pé wọ́n sípẹ̀ ọmọ ìlàkejì lára ẹni tọ́lọ́run ó ní kó sípẹ̀ lẹ́yìn tí ó bá sí pé rí tí ó sì pé rí torí pé ọmọ àníbí adamu tó bá tú ẹrù kálukú wa sẹ́gbọ́nsà tó bá tú kálukú pé nítorí fẹ́ wọn ò bá ṣírùkù nínú ẹrù nínú iṣẹ́ rí èèyàn wọn ò bá ṣírùkù nínú iṣẹ́ ẹbí wọn ò bá ṣírùkù àwọn ẹ̀sẹ̀ pẹ́ẹ́pẹ́ àwọn làmáàmù ẹ̀sẹ̀ ló dì lọ́bọ́ lọ́wọ́n bá sọ wọn tààlà ṣùgbọ́n àwọn ẹ̀sẹ̀ pẹ́ẹ́pẹ́ náà wọ́n ti ga ó dì sọ́fẹ̀ láti wà lìjẹ́ náà a wà rí nínú àwọn aráalé rẹ̀ nínú àwọn aráalé wọn bẹ ọlọ́run dákúbọ́ à ń foríjì lágbájá ṣùgbọ́n lẹ́nu ẹni tí wọ́n mú lẹ́ni tí ó jẹ́ pé kò sí péèrè èmi àti ẹ ò mọ iye ìpè táà ti sẹ́ táà ń gbé kinní sí ọmọ yìí ò ní ṣe kinní kan táà ń gbé kinní sí ọ jẹ táwọn ọmọ sí ìpè náà fi ń jẹun ìpè náà tó ń mú àwọn ọ̀rọ̀ burúkú ó tó kán máa sí pé kán máa fìyà wọn ré màá fojú yẹ ẹ màá fojú yẹ ẹ aláìláìlọ́lá muhammadu rasulillah sallallahu alaihi wasallam ọlọ́run kò wá tún ní sí nǹkan mẹ́ta tọ́lọ́run sọ ni pé níjọ́nà ọlọ́run a ní kò ní sí sípẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ni àfa bẹ́ẹ̀ sì ni kò ní sí pé àgbàsípàrọ̀ kan ẹlẹ́ẹ̀kẹta wa ni pé kò wá tún ní sí pé ká ranra wa lọ́wọ́ a ní ran kò sì ní sí olùrànlọ́wọ́ kankan bí kankan jọ̀dọ̀ ọlọ́run lọ láàpọ̀ ẹja tẹ̀síwájú ẹja fáwọn èèyàn wa ní. Kakasi mi die.

ọlọ́run bá subanu wa tààlà ọlọ́mọjà kò jàǹbá lọ́n sànú ẹnì kọ̀ọ̀kan wa aláìlá ìlàlá àtàwà tí àbámbí àtẹ̀tẹ̀ ń gbọ́ wa ọlọ́mọjà kò jàǹbá o. lọ́jọ́ tèní níbi abala ti fíkíhù níbo là ń lọ. ẹ mọ̀ pé a lè má sọ̀rọ̀ nípa ti fíkíhù ní àgbọ́yé ẹ̀sìn. kò sí ń tàṣọ náà ju ọ̀rọ̀ hajj náà lọ ara hajj náà là ń báàbọ̀ láti jọ yàbẹ́ àfà wa. àwòkọ́lọ́pọ̀ àwọn èèyàn ti wà nílẹ̀ mecca báyìí nílẹ̀ wa ní saudi nílẹ̀ ẹ̀sìn islam bítẹ̀sì islam ti gbéwù wá. ìbí wọn bí oúnjẹ ńlá muhammad sínú sallallahu alayhi wa sallam. àwọn èèyàn ti wà ń bẹ̀ tí wọ́n ń jọ́sìn fún allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá ti mọ̀ pé oṣù hajj náà la wà láti kó sí látinú oṣù shawwal.

lọ́jọ́ tèní a bára sọ̀rọ̀ lórí ọ̀kan lára àwọn ṣe hajj tó jẹ́ pé ọ̀ràn èèyàn ni. Àti pé ńgbà tá a bá ṣe nǹkan náà kí ni àwọn tá a bá wà ní tá a bá ń ṣiṣẹ́ ojúlówó yẹn lọ́wọ́ kí ni àwọn nǹkan tó jẹ́ ìwọ tá a gbọ́dọ̀ ṣe. Ẹyọ mọ̀ ìyá mi ní orú tèní, orin táwọn bára wa sọ̀rọ̀ náà ni tá à ń pè ní ìrọ̀.

0: ìrọ́mù yìí mo sọ fún yín gbà kan rí pé tá à ń pè ní úrùmí àwọn bàbá wa ní pé úrùmí úrùmí úrùmí ìrọ́mù ni o. kó tó di pé àgbẹ̀ úrùmí wọ̀ mo sọ fún yín bó ti sọ fún yín gbà kan náà rí pé àwẹ̀wẹ̀ jimọ̀ àmọ́ àwẹ̀wẹ̀ úrùmí ká tó gbé úrùmí wọ̀ nígbà tá a bá ti dé lu mẹ́kà. Agé kana wa asikini wa astream wa.
1: Amina kijamba masemi kumasala.
0: Gbogbo nto ye to wa lara wa ti o ti o tewa lorun amuku lara. Gbogbo nto jegbin amuku lara wa.

0: jẹ́ mọ̀ yí pé àwọn nǹkan kan tó wà jẹ́ yí pé ìdí pàtàkì tá a ti ṣe ìram yìí. Àwọn nǹkan wà jẹ́ yí pé ó mú wọ́n pe kinní kan ní equality yẹn gbogbo sàwáhù lẹ́sìn iwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Kò sọ́ba kò sí tá a bá ti ẹ̀rá lìkìyà mọ̀ rí ẹ̀yìn bá ti dé haram rí yóò mọ̀ pé kò sọ́ba kò sí jòyè o kò sí president kò sí kìnnìkan kò sí gọ́fínà kankan gbogbo yín ṣe kan náà níyìn sàwáhà bẹ́ẹ̀ ṣe àtẹ̀ntó jọba o àtẹ̀ntó jẹ́ president o àtẹ̀ntí o gbogbo ẹ̀ pátá ìkan kan náà níwájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Lára ẹ̀ náà ni pé ntẹ́ ẹ lọ sí lọ́ọ̀ náà ni pé ẹ lọ bá Ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tí ìyẹn padà sọ́dọ̀ Ọlọ́run ni ẹni o gbọ́dọ̀ argue o gbọ́dọ̀ wọ kó wá wọ expensive cloth kó wá wọ aṣọ́run wàṣọ orí rárá o kò sí ní àárọ̀ mi o kò sí náà abo bàtà tó wọ́n kò slippers wọn ni o wọ slippers wọn wá ní tó ọ̀bọ̀ wá rí kó wá wọ sandal tó sí kíni o sandal tó fẹsẹ̀ ẹlẹ́ gan ni tátù máa rí ẹsẹ̀ rẹ̀ ń ta làkùbà. Wọ́n tún ni pé lára ẹ̀ náà ni pé kámọ̀ọ́rán ti kú ǹjọ́ náà kámọ̀ọ́rán bá a ti wà ń bẹ́ẹ̀ kámọ̀ọ́rán ti kú làkùbà torí pé ẹ bẹ́ẹ̀ sí ráàmì yẹn tó funfun lọ ni pé bígbà ti jẹ́ pé àbálí kìá mọ̀sí kíni o àbálí kìá mọ̀sí kíni o ti àbò ti dé ni. Ànà wọ́n wá ní pé lára ẹ̀ náà tún ní pé nígbà lágbára Ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ọjọ́ ti ń lọ mọ́jẹ̀ ń fi ìdẹ́gara fún alájà wa ṣúkúrọ̀ torí pé àwọn náà ń bẹ́ tòsí láti fún wa ní alimusinat tá a bá láàmú sọ̀lọ̀ báyìí ilé ó fẹ́ mọ́ ṣùgbọ́n lágbára Ọlọ́run ìmì ní dáin lágbára bá di jọ́gbẹ́jọ́ lágbára Ọlọ́run kí ni àwọn nǹkan tó jẹ́ yí pé tá a bá ti ṣe báyìí ìtanràn báyìí láàṣe tá a bá ṣe báyìí ìtanràn eléyìí ò nítanràn eléyìí bá ọba hajj tẹ pátápátápátá ni àwọn nǹkan náà lẹ a máa gbéyẹwò ní ọjọ́ mẹ́jọ. Ṣùgbọ́n kí n tó lọ ká tó mẹ́nu kó lórí ti orí ti hajj yìí àwọn ààyè kan wà jẹ́ pé ibẹ̀ láti máa ń gbé hurumi wọ̀ àwọn ààyè yẹn ó bẹ̀rẹ̀ jẹ́ pé ní ọ̀dọ̀ wa ń bíbà yìí ní ọ̀dọ̀ wa ní áfíríkà bí àwọn aláàfáà wọ́n ti ní kò sí ní tó kàwá pẹ̀lú ti mẹ̀dínà kò sí ní tó kàwá pẹ̀lú ti àwọn síríà ṣùgbọ́n àwọn áfíríkà ní òkan kan náà wọ́n ní wọ́n pè kan pẹ̀lú ní jufa yẹn ni wọ́n ti ní àwọn òsì gbé hurumi wọn ti wá wọ̀ láàbí ààyè mi kọ́ títí wa nu táàtì kíni o táàtì gbé kíni wa wọ̀ tóbi lẹ́yìn láti máa ṣe allah akbar gbólóhùn tá a máa ṣe ní hajj ti ń jẹ́ làbẹ́ẹ̀kà lábẹ́ẹ̀kà làṣẹ̀ríkà lákà sí àrí gbólóhùn yìí wà lọ́ọ̀ àníyàn ni o àníyàn tá a máa dà látẹnu nìyẹn a máa sọ lásọ tún sọ a máa ṣe tẹkiriri rẹ a máa láwìtúnwí títí ànigbẹnu wa ànigbètì gbólóhùn yìí la máa sọ lẹnu títí tá a fi parí iṣẹ hajj ó bá sì di iṣẹ hajj yẹn gbogbo ara mọ̀ pé ibi tí iṣẹ hajj parí sí òun náà ni pé nígbà tá a bá lọ jùkọ́ jamura bọ̀ lágbára ọlọ́run níjọ mẹ́jọ gbogbo náà la ṣàlàyé yékéyéké abiolóhùn subhanahu wa ta'ala kọlọ́n já ìjọ mẹ́jọ lọ ìmí àti yín káfí àìkú káfí bá wọn dẹ́gbẹ̀rà bíákì la hawla wala quwwata illa billah aliyyil azim.
1: Rọ̀fà àsámà àbílà àmẹ́dín wà sátọ̀ àlárídọ̀ sátọ̀ àn àrídọ̀n àlàlímà wà kálákọ̀ màkàlùkọ́.
0: Màkísí alájà wa ṣúkúrọ̀ lórí ètò alimọ̀sínáàtì. Kínní ni fún wa assalamu alaikum warahmatullahi ya sheikha shukro
2: sheikh agbalagba Assalamu alaikum warahmatullahi
0: wabarakatuh. Waaleykum salaam warahmatullahi wabarakatuh.
2: Ẹ kú ìtẹ̀tí sí ètò aláì láti lè jùmọ̀ láti bàtà síbẹ̀rẹ̀ di àsìkò yìí. Abala alimujinati ìlàwà yìí. Ibi táti máa sọ àwọn nǹkan lọ́lọ́kùnjọ̀kan tó ń ba inú ilé jẹ́.
0: Amina, mashallah. Now.

0: o da bere ni ke sere o atore wa akabukurika o sele kaakiri ilu wa ni awa ta ti yari se o sele kaakiri ni agbegbe wa ta si nfoju ri ta fiti ko opo le ti baje atari aigbore ni ye laarin lokolaya opo ni nso yi pe iyawo ohun ti le ma pe ohun ni baba alagbaja so ohun ko lohun fe sile ni ma po ohun ni baba alagbaja ma ife ni o ma po ohun tabi ko ma po ohun ni alaje abi alliance to je ti ife kódà a rí nínú àwọn tó jẹ́ pé ọkọ̀ tìyàwó tán fẹ́yàwó matrimonial ẹ̀mí tán jẹ́ ọlọ́kọ̀ níyàwó méjì ni tí ìyàwó kejì ń pe ọkùnrin ọkọ̀ ẹ̀ ní ọ́nì tí ìyàlé ń pe ọkọ̀ ẹ̀ ní bàbá alágbájá ọ̀rọ̀ yìí ó di ata ó di iṣu ata yanyan níjọ́ náà lọ nígbà tí ọkọ̀ ibi ẹ̀wọ̀n pé gbogbo nǹkan lè súnmọ́ ń sù ìyá ọkọ̀ ń sọ pé ó rí ìyàwó ẹ̀ bó ṣe máa ń da òun pè ní ìyàwó ìyàlé bá ní ẹ̀hán àti kí wọ́n á ní àti wẹ́ndẹ̀ ìfẹ́ kọ́ ìfẹ́ ni. èṣù bá tapo sí ní alẹ́ ẹjọ́ náà ká tó rí wọn là ká tó settle down ní alẹ́ ẹjọ́ náà wọ́n ti ẹ̀dín waste oorun lálẹ́ ẹjọ́ náà kí n tó sùn òun lọ́wọ́ aago méjìlá. látàrí yìí pé dàmí pé mọ́ dàmí pé dàmí pé ìǹdọ́ pé láìláì lọ́lá. abẹ́ ọlọ́run ṣùgbọ́n àwọn tààlà gbogbo bí tí rúkèrúdè ti ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ̀láyà lásìkò tààwà ọlọ́run dákun mọ́sàbánu gbòmí tútù sí o àárín ẹnìkan kan wá ọlọ́run mọ́jọ dàrú. ibi tí alhaji asukura ibi wọn gbé wa lọ ní alẹ́ ẹ̀tẹ̀ nínú yẹn ọlọ́run dákun mọ́jọ kí orí alhaji asukura wa ọlọ́run mọ́jọ dàrú o. ẹ̀yin ti sùn ẹ̀jẹ̀ ráìsì alájà ṣukúrọ̀ ráìsì ló gbé wá àti stew ó dùn bí ìyàmà ó tún wá dà wóró irú ráìsì mọ̀ n fẹ́ ló tún dà wóró.
1: ọjọ́ bí eré ni kì í ṣe eré ọjọ́ bí àwàdà ni mo mọ̀ pé kálukú wá ti rí ẹ̀kọ́ kan tàbí mi kọ̀ níbẹ̀ especially àwọn ìyàwó ìgbà tí ò bá tí ì sọmọ kódà láàrin ọkọ àti ìyàwó ìgbà náà wọn ni mọ̀ pé tí n bá ti bí mo ọmọ mi ní ọmọ jẹ díẹ ọmọ mi ní ìmọ pẹlú ọkọ mi gbogbo pet ni máa yé ìpata láàmú àpòkò wa tába ti wá lọ máa wà mú gbogbo mú gbogbo orúkọ tóru tó dùn gbogbo àwọn nǹkan tá a máa ń ṣe gbogbo tá ìjọ máa ń sọrọ tẹlẹ ààbà ni ọmọ mi kúkú ráyè tẹmí lábàámu ọdọ ọmọ ni bẹm gbogbo ohun tó yẹ ká máa jọ jíròrò pẹlú ọkọ wa á gbé kúrò nígbà tó ọmọ bá ti dàgbà tó ti ṣe fọrọ lọ ààbà máa sọ ọmọ mi lọkọ mi ò ní ìbò ta ló bẹ sọ ṣé ọmọ lè ṣojúṣe ọkọ fún ìyá ẹ ni kò pọ síbọ ọlọmọ mu wa mọjèjì ayé ó di wa ọmọ ò lè ṣojúṣe ọkọ fún ìyá ẹ ju kó máa fi ẹnu lásán téèyàn fi ń pè ní ọkọ mi náà jẹ lọ. àwọn nǹkan kéékèèké téèyàn dẹ máa wò yẹn pé kò tó nǹkan kò tó nǹkan ọkùnrin míì máa ń ka ń tẹ pé ẹ kúkú rí kò pè mí nídìí ẹ kúkú rí kò ṣe kinní kan ẹ kúkú rí kò ṣe kinní kan ẹ má jẹ kí a máa fi ojú wò pé ó kéré kò tó nǹkan kò tó nǹkan kò tó nǹkan ló máa ń di odidi ilé kálukú wa ọlọ́run ìjọ kí ó dá.
0: ajá sùkúrọ̀ ibi tẹ́ ẹ dín yẹn àní mo yanjú ọ̀rọ̀ kan láàrin ọkọ láyà ìyàwó ìgbà kí ọkọ òun kì í sí òun àtà tí ọkọ fi ń wò ta ẹwọ nǹkan tí nǹkan kékeré rà lọ.
1: tó bá yẹ pé ǹjẹ́ gbogbo àwọn nǹkan yìí lọ́lọ́run ti sọ di ìrọ̀rùn fún wa technology ti advance you can go online bóyá ó ní nǹkan kan tó rí tí ò kì í fi gbà kọkọ òun kì í
0: sí. ó ní ọlọkọ ó kú jẹ́sà ní ọkọ ní mátòdọ̀.
1: tó bá ní mátòdọ̀ kó ra àwọn mouthwash fún un time tó bá tọkọ bá fẹ́ kí ìzẹ́ tó mọ̀ pọ̀ ní mátòdọ̀ ẹwọ́ gángan lè ti já àwọn swíìtì oríṣiríṣi tó ń wọn dùn
0: jásẹ́nu
1: látẹnu ẹ̀gàn pọ̀ sẹ́nu ọkọ̀ inú ò tún dùn kò yá ká kórè rárá
0: wa. ara wa ṣé alájà.
1: nǹkan kan ṣẹlẹ̀ lórí social media recently ó ní page ẹni yẹn ni ìfọ́lọ́ wọn mi mọ̀ wọ́n rí bó kàn wà ní fyp mi náà ni ìgbà tí wúmà yẹn tọkọ ẹ fẹ they are two lover belts so ìgbà tí wúmà yẹn wá bímọ tán ọlọ́run á gbé ṣíṣe dé wúmà yẹn wá wà paralyzed ko ni stroke
0: ina ilan rojo
1: ti yi e toko en kiss e be pelu bo se ri ti o tun le da se kankan mo oko lo nbe we lo se everything
0: ko sa le layo
1: for better for worse ni se o mo po ni ma o todo ko to fe ni o sa mo po ni ma o todo ko to fe you have to work on it obirin mi wa okunrin mi wa to je pe nkan to like lara iyawo e to fi fe loju ona igba tan wole tan obi yen ma wo pe pupo ninu ede ni ko se photo obirin o Benny, ko se photo obirin tori awon kini nkan to ye ke yan treat ni one after the other ni nisiyi obirin ti o wa nita ni eh ni igba kan na mo ni ke yan mo tusu wo ko to fe yawo nisi awon mo si won tu koda won tun mu ebe ngan won fun kara enikan to fe gbogbo nkan to jo wa ma nse nigba yen kan to fe ra won to ma stick si ori okunrin yen to fo pe ah egungun ninu egungun mi re e fan ninu e fan mi re nigba to bi yen ba wole tan ah mo ti ma ri nisimi le se mo ki lo de to le se to ba se foko e ta lo fe lo se fun so lenikan ni koro ni ta te fe se fun ni te ba se foko ni tori mi ri reason te fi le fun oko yin ni best of best te ni ninu ara yin ke fun tan e ti jori ra yin tan e ti jori asiri ara yin tan alasiri eyan ti emi mo teyan ba ti de eni to ni oko to ni yawo iya oko ati yawo ni alasiri ara wa ni wa ko to je pe third party ma gbo ti oko ba ti so ma be iya o iyawo eni ni first priority be de na ni
0: oko
1: oko e ma je wala iyawo ni oko e na ma je first priority
0: Allah akbar
1: nkan ba iyawo mi ni ki so fun e ma je ka po loro awon kan yi a si ma ma so a ma ma ra wa leti
0: mo se ri nu
1: ki le wa ti ona wa ko ma ba daru ka tun eri mi mu wa ni ojo
0: meje
1: e je se ni dede si biba o ko mi o yi pada o shukro adeola
0: ajala
1: a tun fi atayo pade ni ojo mejo assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: alaikum salam wa rahmatullahi
2: allah wa azibali sitra ala aljami
0: adupe lodo olohun oba
2: mi kalimani
0: beta bade on tin lo si okokun kundun
2: gbani
0: dan la garati abala na bayo mo ti le ko ma mu wa
2: ana wa amina
0: je mo ta mo et mo ba si mo si lo na taba ona abayo ona abayo sawon osoro wa ni kini ipenija ti o ni ti n bo leru ki n so kini kan fun o wallahi subhanallah ko siru pe ija to ni ti aduro ni kapa re kini kan ni wa lo ni igbagbo solohun oba okan re ni ko dim ro mo olohun oba re subhanahu wa ta'ala gbogbo wa mo pe ola ni juma oni ni juma sori ojo ti ni ojo gbigba adua ni mo wa je ke ni mo fi tafala kini ta mo fi fun wa ni abala ti ona abayo fun teni kini mo fe fun yin
2: oluwa wa oba wa
0: gbolohun kan ni to n se la muhammad sallallahu alaihi wasallam to ni a ma se ni ojo jimo ta ba ti kirun jimo tan
2: oseni to dabi oba wa ino oseni to dabi oba olola oseni to dabi oba
0: kini to la tani bi ni a ma se opolopo ni e se ta fi fan kata ba salam ba igbran gbran ba yi a o e mo wo papo awon eyan lokan ni a nbe ni pe te ba ti kirun tan te salama juma te salama run je juma te se te saskar tan a nbe ni o woro ti jade ko nu maslasi afi ko mu na fila merin wa na fila merin yi a nbe sallallahu alaihi wasallam so ai pe to ba je pe o wa nkan ju lo bi kan ma gbo to ko o nkan ju mu meji wa nbe mu meji wa ko wa para lo mu meji wa nle to ba dele
2: oda mi lola o je
0: e wa wo pataki ebo pani bi o ba ti so pe pataki bayi e ja lo mo pe na fila yen na fila to se pataki ni to n se olohun fi le so yi pe te ba ti kijima tan e mu na fila merin wa o sugbon to ju ba n kan yan na fila meji ko wa lo pada ran na yan na fila meji ni le to ba di pada dele
2: oluwa
0: omo ya mi na fila gangan fun ara re na fi la gba adura ni tori pe asiko ta so yi awon yo mo kanju ni e ri mo mo salama elmi o te ni sa skaru gan ti e bota to ba tu wa ki na fi la ntan e to salama wa si gbe lohun ti mo fe so fun e so ti mo be ro e dani o ti mo be ro pen e dani oluwa wa abi pensu le yin ri ti ba je si we ti wa nbe on so pe bismillahir rahmanir rahim
3: e wa ba mi
0: allahumma ya ganiyu ya hamidu ya mubdihu ya mu'idu ya rahimu ya wadudu Allahumma ignini bi halalika an aromika wakfini bi fadlika amma siwaka Senu tin wi oni bismillahir rahmanir rahim Ya gani yu ya hamidu ya mubdiu ya mu'idu ya rahim ya wadud Ignini bi halalika an aromika wakfini bi fadlika amma siwaka to ba tun wa fe fi kun to ba tun wa fe fi kun lo so pe ya ti ya ti ko aru gida mi kulli makani wallahu khairun rizqin la yurzuquni
3: mami omi lalabi ya lauma
0: se so fun gbolohun kan tun wa nbe ton se olohun sallallahu alaihi wasallam oni to e ba tin se ni to si kini gbolohun na allahumma malikal mulk tuti mulka ma tasha didi de pari re ko si bo si mo so awon gbolohun ipo to mo so ti owo ni ndowo re
3: o se ni to
0: o eyan ni tawo na botile ko mo
2: o se ni to dabi oba olola
0: bo ti egbiyanju ko lo mo allahumma malikal mulk ko lo mo daada ko lo mo daada to ba mo daada to nke lara aro eh gbogbo eyan run re lagbara olohun eyan kin wowo ti
3: tiroju wa o di tejiri nibo mo tiroju wa o pe kan eni
0: emi mi ma te lanfani ati ke bayi torojo ti lo lowo quran four ko ni allahumma malikal mulk wa ni suratu nisai suratu ali imran lo wa astaghfirullah suratu ali imran lo nkan mo fast wa ni mo number sugbon lo wo bo be afa le awon afa tin be lagbigbe re bi won pe ayawo won mo da kwaya kan pe allahumma malikal mulki ino lo bere re awon afa o sikini o koda awon afa abdullah sikini won ti ban wa si mo so ali imran lo wa ni phase 26 o yo kuli re ko nbe allahumma malikal mulki lo ma ko allahumma malikal mulki tuti mulki man tashao natanzu mulki man tashao wa tu'izzu man tashao wa tudillu man tashao biyadika alkhayr innaka ala kulli shay'in qadir o wa lan masurat okay aha won ti da almasurat ki ki yen o wa nbe o nsi olohun sallallahu alaihi wasallam lo recommend aya yi fun wa o ko si bo se se ani bi ni o ni to si sallallahu alaihi wasallam
3: aye awa mu'mini
0: mo wa gbagbe nti mo ko bi hun allah bismillahir rahmanir rahim allahumma ya ganiyyu ya hamidu ya mubdiu ya mu'idu ya rahim ya wadudu ignini bi halalika an aromika wakfini bi fadlika amma siwaka pe yen je gbese olohun oba san
2: ibo mo ti roju wa on di tekiri
0: wo to je gbese bo si ayin gbolohun yi lo ko le bi mo se tun so un lo ko le
2: alara laye
0: ko se be na se po to laye o ri san
2: laye
0: te tun wi le kan si bismillahir rahmanir rahim allahumma ya ganiyyu ya hamidu ya mubdiu ya mu'idu ya rahim ya wadudu ignini bi halalika an aromika wakfini bi fadlika amma siwaka gbiyanju se yati yati siku aro gida mi kulli makan wallahu khairun rizqina allahumma irzuqni allahumma malikal mulk tuti lmika o se go do ko se dele baun wallahi o ri gbadua to ba ti ni gbagbo

0: lára tí ètú lára tí èké kádó gbà ìnirọ́ èké bá ń so bá ń parọ́ tó bá ń ṣèké gbígbàdúrà yóò mọ sún sẹ́yìn ni o gbígbàdúrà yóò mọ sún sẹ́yìn ni o mọ parọ́ mọ ṣèké o.
1: tí mọ́là náà débẹ̀ o ibi tọ́lá wò bá lànà sí.
0: ogbó ń tọ́lọ́ bá ná ìtumọ̀ rẹ̀ ni pé ogbó tọ́lọ́ bá ní á mọ̀ sí téèyàn bá ń ṣe ó fẹ́ jìyà bọ̀ ọ̀bẹ̀ ni ọlọ́mọdé àjíyá o.
1: ó lè bá a dára.
0: ó lè ti dára fún ọ mọ́ parọ́ mọ́ ṣèké mọ́ ṣe ní tí ò da láwùjọ mọ́ parọ́ mọ́ ṣèké mọ́ ṣe ní tí ò da gbogbo àwọn ẹsẹ̀ má fojú di ẹsẹ̀ bó ṣùlẹ̀ kó mọ́ gbogbo àwọn nǹkan wọn kì í jẹ́ ká ló gbà. Ibi tá a bá dé nù níbi tí ọ̀nà abẹ́ fún ti òru tèmi. Afa Abdullahi ẹ wá wá dágbére fáwọn èèyàn.
1: Lédi Nàfíyá tiẹ̀ ọ̀rọ̀ lọ́hùn-ún ni ó jọmọ ọlọ́mọ lé kánà.
2: Adúpẹ́ fún gbogbo èyàn
0: olóyè. Alihamudulilayi abi amí.
2: Adúpẹ́ fún ọlọ́run ọba.
0: Alihamudulilayi.
2: Sọlá ti fún ọlọ́run ọba mi
0: sọ. Sọlá lọ́wọ́ aliwọ́ sọlá.
2: Adúpẹ́ lọ́wọ́ gbogbo èyàn olólùfẹ́ wa tí ẹ̀ ń gbọ́ ìkànnì wa ta Ìtú FM àti ètò Láíláṣù Jímà tẹ̀ máa ń bá wa tẹ̀ máa ń kópa pẹ̀lú wa ní gbogbo ọjọ́ Jímà. Adúpẹ́ púpọ̀ fún yín. Ìfẹ́ Ọlọ́run náà lẹ́ni lára wa. Gbogbo ẹ̀kọ́ tí a sì kọ́ pátápátá ń bẹ̀. Àbí Ọlọ́run pé kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa.
0: Àmì.
2: Àwa àbí Ọlọ́run ọba àbò rẹ̀ tó gbọ́ngbẹ́ kó mọ́ ṣe àfihàn sọ ẹnì kọ̀ọ̀kan
0: wa. Àmì.
2: Kó tún mọ́ ṣe Jímà tòmí ta fẹ́ kí kó mọ́ ṣe ní ìkẹyìn fún wa.
0: Àmì.
2: Lórí ètò rẹ́lẹ́ tó Jímà wá tún máa pàdé bákan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Sanni Abdullahi Hasan náà ní orúkọ mi. Ṣé orúkọ tẹ̀ ń bá wa para.
0: Àfa wa Sanni Abdullahi Lọ́ndàkùn Aláhùn jùlọ já tó fi rí pàdé o.
1: Àbínú kádàrá.
0: Pẹ̀lú àṣẹ Ọlọ́run Abatọ́lá rẹ̀ ga à ń bẹ̀nu àánú rẹ̀. Ibi tí Alérùpá ti bára wa ní ọjọ́ mẹ́jọ Ọlọ́ndàkùn já bára wa ń bẹ̀ ojì dáadáa o. Òkè méjèèjì òkè náà là á mọ̀ ọ́ lọ.
1: Onírú bá kọjá òtún yàn mìíràn ẹ̀mbínú kádàrá.
0: Ọlọ́run bá ní sí ń rọrùn jájọ lubẹ̀ p

kò ní dubai wọn ní dubai náà ni àlàáfíà tí ó bá ti kọjá pẹ́ńpẹ́jú ó mọ̀ bíyàn pé sí kò sí nǹkan muhideen adédàmọ́lá ọmọọmọrò rántí ni mi olùkọ́ tèmi ń jẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run kú lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ipò ọba tó jẹ́ pé ọba ààyè ni a máa fi rí pàdé ní ọjọ́ mẹ́jọ èmi àti yín pípàdé wa yóò jẹ́ ti alábẹ́ríkà kò ní àní sínú pípàdé ara wa ń ti dábúrú ọlọ́láìláìlọ́lá ọmọọmọ rọ̀ṣùlẹ̀ ṣọlá àtàwọn ọmọ ìyá mi tàjọ ń gbé mẹ́tò ìwá alájà wa ṣúkúrọ̀ ọlọ́mọdé padà sẹ́yìn yàkíláìláìlọ́lá ọmọọmọ rọ̀ṣùlẹ̀ àpé nǹkan fún ọ tó fi ń bọ̀ wá ní alẹ́ tó bá ti dé báyìí ó sì máa bọ̀ wá ní olóhùn dákan aláàjọ àrísìkì rẹ̀ ọlọ́run ò ní gbà ọlọ́láìláìlọ́lá rùbánà sọlámùnà fúsánà báyìí náà tẹ́kí fẹ́lẹ́ náà tàrí ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا سيدي يا غفور يا رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين السلام عليكم

0: UFM 94.9.
1: Ìlọrun máa fẹ́, ìrìánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seed of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwa pé
2: Tẹ́wọ̀ ẹ̀síwájú sá, àṣẹ tẹnu mi jáde lórúkọ Jésù ti Nasareti, ohun tí ayé gbà lọ́wọ́ ẹ, tó ti ń wá káàkiri lórúkọ Jésù, ó yá gbà padà. Èèyàn máa ń gbà padà ni, wọ́n lè rò pé ò lè rí gbà, torí wọ́n lu agbára kan láti gbà lọ́wọ́ ẹ, wọ́n lu àṣẹ kan láti gbà lọ́wọ́ ẹ, àwọn tó gbà wọ́n lágbára jù ọ́ lọ ni. Ẹni tó bá lágbára jù yàn lọ́mọ ń fi agbára gba nǹkan lọ́wọ́ èèyàn ni mo ti jáde bí wòlíì tí mo sọ sí ayé ẹ pé ohun tí ayé gbà lọ́wọ́ ẹ ó yá gbà padà. Ìbàjẹ́ ní yàrá òkùnkùn, ìbàjẹ́ nú ọ̀gbun àwọn àgbà pẹ̀lú ipá àti agbára ó yá gbà padà. Gbà padà. Gbà padà. Gbà padà. Gbà padà. Gbà padà. Gbà padà. Gbà padà. Sọ pé mo gbà padà. Ẹgbẹ́ ilé sá kò déédé dáa fún yàn, èèyàn máa ń gbàdúrà tọ́rọ̀ máa ń gbọ́ ni. Àṣẹ tó tẹnu mi jáde lónìí lórúkọ yìí, ó gbé ọdídá lọ sí bí ọba Jésù Olúwa wa. Mo kí gbogbo èèyàn ọmọ Ọlọ́run, mo dẹ̀ fẹ́ kí èmi àti ẹ̀yin ká jọ yin Ọlọ́run lónìí. Wà gbé ọwọ́ ẹ̀ sókè, wà sọ pé Olúwa ó ṣeun.
3: Olúwa ó ṣeun.
2: Sọ pé Ọlọ́run mi ó ṣe.
3: Ọlọ́run mi ó ṣe.
2: Gbójú ẹ̀ sókè, sọ pé Olúwa ó ṣe.
3: Olúwa ó ṣe.
2: Tún gbójú wọlẹ̀, sọ pé Olúwa ó ṣe.
3: Olúwa ó ṣe.
2: Yípo nu yàrá ẹ̀, yípo, yípo, yípo, yípo, yípo, mọ yípo, sọ pé Olúwa mà ṣe.
3: Olúwa ó mà ṣe.
2: Èmi náà lélẹ̀.
3: Èmi náà lélẹ̀.
2: Èmi náà rè.
3: Èmi náà rè.
2: Ọ̀tá rò pé màá ti kú ni. Ṣùgbọ́n mo wà ní alàyè ọkàn. Mo ní ìrètí iwájú rẹ Olúwa.
3: Mo ní ìrètí iwájú rẹ Olúwa.
2: Nítorí pé
3: ẹ̀mí
2: bá wà.
3: Ẹ̀mí bá wà.
2: Ìrètí ń bẹ.
3: Ìrètí ń bẹ.
2: Mo ní ìrètí inú rẹ.
3: Mo ní ìrètí inú rẹ.
2: Mo dẹ̀ mọ̀ pé.
3: Mo dẹ̀ mọ̀ pé.
2: Wàá dá mi láre.
3: Wàá dá mi láre.
2: Ẹ̀dá nẹ́ẹ̀mọ́ díẹ̀. Ẹ gbọ́ ilé sá, òní ni Friday, a ti gbàdúrà, a ti ṣèsọjí ọjọ́ kẹ́ni títí di ọkẹ́ni títí àná ní aboru, adẹ̀rí ọwọ́ Ọlọ́run. Wá gbọ́ ilé sá, òlé ló máa wá jẹ́ kòǹkárí, tábà kó kòǹkárí ní àkótán ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó máa ní agbára sá, ìsọ òru òní, mo mọ̀ọ́mọ̀ invite yẹ gangan ìwọ tó ń gbọ́ mi, já pàdé ní sọ̀rọ̀ òlé, mi fẹ́ kó mi sí ẹ̀. Ìgàdùn láti máa ṣe, a máa ń pè ní òru gbàrà mi fún mi. Ara ń bẹnu ẹ̀ tó fẹ́ dà, òun láti dára. Instead kó dára, àìmọye ọ̀ràn tán jẹ́ kó dá. Wọ́n fẹ́ gbàrà ẹ ni. Ìwọ ni kó o mọ̀ pé nǹkan bẹnu rẹ, ọ̀rọ̀ bẹnu rẹ, ìṣe bẹnu rẹ, ara bẹnu rẹ. Ṣùgbọ́n jájọ gbàdúrà papọ̀, àṣírí ni. Ṣo gbọ́ program yẹn bì kan rí pé gbàrà mi fún mi. Olúwa ló fàṣírí ẹ̀ hàn. Àjọ gbàdúrà Lasu Igando Road, Hotel Bus Stop, Ọkọ̀ Olóyún Event Center, àbí Sebi Ọba Church, já pàdé ńbẹ̀. Orú òní máa ní agbára sá. Mo sọ tẹ́lẹ̀, ayé ẹ̀ máa dìde. Ayé ẹ̀ máa dìde. Ayé ẹ̀ máa dìde. Mo ti sọ fún wa pé lúfọ̀ àpẹ́ tí o sùn yìí on the 22 la máa pàdé ní lúfọ̀ àpẹ́. Ó yẹ máa kú Friday kan síwájú. Ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ wòlíì on 27 ọjọ́ iléyà gangan ni. Bẹ́ẹ̀ni ẹ gbọ́ mi sá, mo pa láṣẹ ayé ẹ̀ máa dìde. Ìlú Ìbàdàn láti ṣe on 27 ọjọ́ Wednesday, ó bọ́ sí ìpàdé agbára láti ṣe bí ọba, ibẹ̀ láti bá ṣe. But on the 22 ẹ̀bùn wòlíì, kí ni mo pè é ẹ̀bùn wòlíì, ìran rẹ gbọ́dọ̀ ṣe. Mo gbàdúrà lórúkọ Jésù, ìran rẹ máa ṣe. Ìran rẹ máa ṣe. Ìran rẹ máa ṣe. Nígbà tí Dáfídì wà ní oko, wọ́n mọ̀ pé ó ní ìran. Ibi tó wà báyìí báyìí báyìí kò túmọ̀ síbi tó gbò rẹ dé. if you tell them more logina, but a big say, a young man big say, that feed the baby say, who go there, daddy, go one but to the biogo, oh, call you see, go a lati, oh, men and jabe. I won't go, men, I'm on dying, do up. What a baffoon. Lay it up, and your summer will be. But Father Daffy, go fear all will listen. I buy your two, Miss Ogo. Koda, the battle, coil of a carrot, a comet, a coya, where? All of Bawoli. So go let him balance any in it. I wonder, little. Tell my bow go over. Timbaba, say my leg by your water, my little pada. When the boob will pata, no back pada. Eh, most sotale. Oh my leg,
3: oh man,
2: oh my back,
3: oh man,
2: why back pada,
3: oh man,
2: why back pada,
3: oh man,
2: oh back papa will eat ten months. Kaka, make sure poor debe go to sell it. Oh, fair bad toy. Sorry, I want Katoma sell alone. Mubeko career, pere, quada, Antonio Rolori, oh now what bet. Kilo sele, mo fe ko ri apere, iye to ma sele, loru oni, to mo pe won fi oro wuli sere.
0: Ko se pe gbadura.
4: It's not that
0: abe gbadura ni.
4: Did not pray.
0: E gbadura na.
4: You pray.
0: Ko se pe ko sororo lori yin.
4: Not that you not carry anointing on your head.
0: Ororo wa nbe.
4: You carry anointing.
0: Ko se pe e ni pe.
4: It's not that you don't have calling.
0: Ipe wa nbe.
4: You have calling.
0: But it is very unfortunate. But I'm gbadura yen, I'm gbadura be ordinary men, be men of God.
4: Oh, Shenila, no pay. When you are praying like be in your last song, gbadura like you are anointed man of God.

0: first.
1: Bien,
0: orúkọ mi ni Atinúkẹ́ Adédèjì. Mo wá láti abúlé Ẹ̀gbà branch. Ní láti ẹ̀, mo wà ní Lúfù Àpẹ. Bàbá wa pé, wọ́n wá sọ pé kí oníkálukú abiyamọ kó bọ́ síta pẹ̀lú fọ́tò ọmọ ẹ̀ àkọ́bí ẹ̀. Ká dẹ̀ fi 1,000 sí. Mo wá bọ́ síta pẹ̀lú omi lójú. Mo fi 1,000 lé fọ́tò yẹn. Mo wá sọ fọ́lọ́run pé ọmọ mi àkọ́bí mi lélẹ̀ graduate láti àná ti kúrò lé àmọ́bí tó wà. Àwọn èèyàn láwọn ń rí. Mo ṣàbẹ̀ sí ń sọkún. Mo bẹ̀ sí ń gbàdúrà pé ọmọ yẹn ọmọ ológo ni. Ọlọ́run bàbá ṣe bí ọba. Ó bá mi mú padà wá sílé. Nígbà tó wá di April ọdún yìí, mo wà nílé ní which is April 2nd ọjọ́ birthday mi. Èmi àtàbúrò ẹ̀ wá nílé. A jókòó à ń sọ̀rọ̀ bó ṣe wá nìyẹn. Èṣù ti fẹ́ gbọ́ta mi wọ̀, mo ti fẹ́ bínú pé kó padà kó padà. Àbúrò ẹ̀ wá sọ fún mi pé mọ́mì, ẹ ti ń gbàdúrà, ẹ tún lọ Lúfù Àpẹ ṣubú. Ṣebí torí tiwa ni ẹ fa bọ̀dá Gbẹ̀ngà mọ́ra. Ó wá dọ̀bálẹ̀, mo wà ń kíṣì. Ó wá bẹ̀ mí. Ó ní mọ́mì, mo ti ṣetán láti sin Ọlọ́run. Torí wọ́n ti ń fún mẹ́sẹ̀jì yẹn ti pẹ́. Mo ti ṣetán báyìí láti fayé mi fún Jésù. Mi ò kọ́ ẹgbẹ́kẹ́gbẹ́ mọ́mì ìmùkúmu mọ́.

ni mo ti ń wá iṣẹ́ ìjọba tí mi kò rí. Mo kò sí ibi tí mi ò wá iṣẹ́ dé ní South West ní Nàìjíríà, ṣùgbọ́n mi kò rí. Èyí tí ó wá jẹ́ kí iṣẹ́ wíwá sú mi ni wípé mo ṣe part-time lecturer ní Polytechnic kan. Àwọn ọmọ tí mo kọ́ ní Polytechnic yìí a tún wá pàdé níbi interview. Mo wá wo ara mi ní ọjọ́ náà, mo sún ẹkún kíkorò. Kò sí exam àbí interview tí mo ṣe tí mi ò pass, ṣùgbọ́n orúkọ bá ti jáde, orúkọ mi ò ní jáde. Àwọn tó mọ̀yàn lorúkọ wọn ń jáde, ṣùgbọ́n kò sí ẹni tí mo mọ̀. Mo sún ẹkún kíkorò ní ọjọ́ náà. Mo wá pinni nínú ọkàn mi pé mi ò bá wọn wá iṣẹ́ ìjọba mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní ta ọjà. Èèyàn kan wá introduce mi sí program Bàbá Orí Òkè Òkun yìí. Mo wá rí i pé ní ọjọ́ tí mo kọ́kọ́ gbọ́ program yìí, mo dá ọrẹ sí orí òtò yìí. Ọjọ́ náà Ọlọ́run bless mi tó jẹ́ pé ó jọ mí lójú. Àtìgbà yìí ni ìgbàgbọ́ mi ti rọ̀ mọ́ program orí afẹ́fẹ́ yìí tí mo dẹ̀ ń gbọ́ ní lójoojúmọ́ láti ìgbà yẹn. Mi ò rí Bàbá Sam Òjó rí, ṣùgbọ́n Ọlọ́run Sam ọmọ Òjó ó jọ mí lójú lọ́nà tí mi ò lérò. Mi ò ní àlá wípé mo máa travel out rí. Kò sí ẹni tó jíṣẹ́ pé máa travel out rí. Mi ò tilẹ̀ ní passport rárá. Ṣùgbọ́n Ọlọ́run Orí Òkè Ògo ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Sàtífíkẹ́ẹ̀tì tí mi ò fi rí iṣẹ́ ní Nàìjíríà fún 16 years òun ni mo fi ń ṣiṣẹ́ báyìí nínú òyìnbó ní United Kingdom. Olúwọ̀run Olúwa Olúwa jọ mí lójú, Olúwa jáde sí mi lọ́nà tí mi ò lérò. Olúwa

0: mo wà ní United Kingdom báyìí. Bàbá iṣẹ́ ìránṣẹ́ yín á túbọ̀ máa tẹ̀síwájú. Ẹ ní fọmọ ṣe iṣẹ́ ìránṣẹ́, ẹ ní fáyà ṣiṣẹ́ ìránṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Sam Ojo. Olúwa ẹṣẹ́ o, Olúwa mo dúpẹ́.
1: Ó pàṣẹ ẹ̀yin tẹ́ rógo lórí. Ẹ lọ máa lo ògùn. Eléyìí tí wọ́n kọ síwájú mi ti máa pray lórí ẹ̀fún yín. Gbẹ̀yìn lẹ́nìí. Season of lifting.
2: Wákàtí ìgbẹ́dìde.
1: Season of lifting.
2: Hallelujah.
1: Sọ pé mo dìde.
2: Ayọ̀ dìde.
1: Ọlọ́run sọ fún Joshua.
2: Àgbà tó Joshua.
1: Pẹ̀lú lónìí.
2: Today.
1: Ni máa bẹ̀rẹ̀ sí gbé ẹ̀gà. My God has answered. Lónìí.
2: This day.
1: Ó sọ fún mi.
2: Ìtọ́jú
1: bẹ̀rẹ̀. Oní Samueli o.
2: Samueli.
1: Èwo ni Gabriel tó ń pariwo? Oní Samueli. Lónìí.
2: Today.
1: Ni máa bẹ̀rẹ̀ sí gbé ọ̀gá. Lójú gbogbo Nàìjíríà. Lójú gbogbo àgbáyé. Ó tún pè mí o. Ó tún tún mi pè. Oní Samueli. Lónìí yìí o. Lónìí yìí o. Lónìí yìí o. Lónìí yìí o. Mo pàṣẹ lónìí gangan. Abẹ̀rẹ̀ sí gbé ọ̀gá. Lónìí yìí.
2: Today.
1: Abẹ̀rẹ̀ sí gbé ọ̀gá. Abẹ̀rẹ̀ sí gbé
2: ẹgbẹ́.
1: Kí náà ń pè ní ìdìde?
2: What is lifting, sir?
1: Ti ta ilé ẹgbẹ́.
2: When you accept your mates.
1: Kí náà ń pè ní ìdìde?
2: What is lifting, sir?
1: Sísáre kọjá ìlà.
2: When you run beyond limits.
1: Kí náà ń pè ní ìdìde?
2: What is lifting?
1: Gíga ju certificate.
2: Being greater than your certificate.
1: Ntọ́ ń pè ní ìdìde?
2: What you call lifting?
1: Ni kéèyàn yọrí sókè.
2: It's when you are excelling.
1: Unusual blessing.
2: Ìbùkún tí ò wọ́pọ̀.
1: Unusual favour.
2: Ojú ẹ̀ tí ò
1: wọ́pọ̀. Unusual lifting.
2: Ìgbẹ́jẹ tí ò wọ́pọ̀.
1: Ntọ́ ń pè ní ìdìde?
2: That's what you call lifting.
1: Onìkan rí ẹn tí wọ́n rí tẹ́lẹ̀.
2: When they don't see.
1: Bó ṣe sọ náà ló ṣe. Lórí ọ̀rọ̀ rẹ̀. O dẹ̀ jábọ́
2: bọ́.
1: Ó dìde. Ó dìde. O jábọ́ bọ́. Sọ pé Olúwa.
2: Olúwa.
1: Gbé mi dìde.
2: Gbé mi dìde.
1: Lẹ́nìí.
2: Lẹ́nìí.
1: Olúwa.
2: Olúwa.
1: Gbé mi sókè.
2: Gbé mi sókè.
1: Àyànmọ́ mi o.
2: Àyànmọ́ mi o.
1: Gbọ́ ọ̀rọ̀ Olúwa.
2: Olúwa.
1: Dìde.
2: Dìde.
1: Ìṣẹ̀dá mi o.
2: Ìṣẹ̀dá
1: mi o. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. Dìde. Ó ní ta ni àwọn ọmọ yìí?
2: Ìṣe wà dí.
1: Isaiah 60 yẹn.
2: Isaiah 60.
1: Láti bá ṣe tutù
2: ẹ̀.
1: Ta ni àwọn ọmọ
2: yìí? Adiz wọ.
1: Tí wọ́n fi yẹ fún.
2: That are fly with wings.
1: Wọ́n gajú ẹgbẹ́ wọn.
2: They are higher than their mates.
1: I will lift up my eyes.
2: Wọ́n
1: tún di yìí ṣàwọn 21. Ibo ni ìrànlọ́wọ́ yóò
2: tún wá.
1: So ẹ ka Isaiah 60. Ọjọ́ ìdíje lè ní o.
2: Today is day of lifting.
1: Isaiah 60.
2: Isaiah 60.
1: Ẹ ka Psalm.
2: Recite Psalm
1: 121.
2: Psalm 121.
1: Psalm 121.
2: Isaiah 60.
1: Isaiah 60. Psalm 121.
2: Psalm 121.
1: Ẹ ka.
2: Recite them.
1: Tó bá lè kúnlẹ̀ ká.
2: Ìkàgọ́ yọ ní
1: sàkóso. Mo bá ṣe gbọ́ mi tán báyìí.

0: 32FM 94.9.
1: Tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aisha Lawal. Mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́. 32FM lórí ìkànnì 94.9.
2: Ẹ lè wà disappointed.
3: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú, bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn lótòsí. 32FM 94.9, àwàdàbá.

0: Ẹjẹ́ a gbọ́ Ọlọ́run tóbi.
1: Àwọn alájà wa ní ká gbé Ọlọ́run tóbi.
0: Ẹ ti mú gbóni àrọ́wàsí. Kí ló dé tẹ́ ẹ lo òun burúkú bá?
1: Wọ́n ní wípé ṣe àrọ́wàsí pé sọ ti mú gbó nítorí pé àwọn mọ bí ó ṣe máa ń rí. Wọ́n sì rò pé bóyá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣẹ́ṣẹ́ kó jẹ́ pé ara àrùn kan náà ni àwọn.
0: Ara àrọ́wàsí wa yí gbádùn.
1: Ẹ mọ̀ pé olè ló mẹ́sàn-án olè tọ̀ lórí àpáta. Àwọn màmá wa ní wípé bí àwọn ṣe ń wò ó bíi pé òkú tó fẹ́ràn tó tutù yìí ó dàbí pé ṣó ń fẹ́ sí gbogbo èèyàn bẹ́ẹ̀ bí.
0: Tí ẹ rí pé nǹkan tá à ń sọ nǹkọ́ ni àrọ́wàsí ń rọ́. Àrọ́wàsí mi ti mú gbọ́mọ̀nà kàí.
1: Ṣé ẹ rí wípé àwọn tó jẹ́ wípé lásìkò tí wọ́n ń bọ̀ wọ́n ní àwọn yabì kan wọ́n mú igi funfun tí sunkún náà kàn. Nídìí èyí ó ṣeéṣe kí wọn mọ bí ṣe rí.
0: Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Kí ikẹ́ àti ìgẹ̀ tó jẹ́ ti aṣáájú ẹ̀dá mọ̀ wọ́n mọ̀ sólò lọ lè wọ̀
1: sẹ́lẹ̀ ikú àti mọ kílà ti ṣe gan-an lẹjọ.
0: Èmi àti kílà ti ṣe wá jẹgbẹ́ ni. Ọjọ́ wo la mú yẹn lọ sí skul. Tá a lọ ṣe voters registration rẹ̀ ní primary school.
1: Oye mi àti tún jí gan. Ebi wọ̀ ni wọ́n fa tún jílé lọ pé o máa tọ́jú ẹ̀.
0: Apò alubọ́sà la fi rán báàgì skul fún tún jí. Ìtàn ló fẹ́ gbọ̀. O kàn fẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn máa gbọ́
1: tán. Ṣé A4 lẹni ìdí ni àbí lẹ́gà?
0: Fún kínú.
1: Ẹ mọ̀ wulẹ̀ náwó typing ẹ kàn fi pen mo lè ya yín pen.
0: Fún.
1: No tẹ ẹ fi kọ tí ó gùn ni.
0: Kí ni?
1: Ẹ rí i pé ní agbo òṣèlú ní àwọn èèyàn.
0: Bo olóṣèlú ni wọ́n máa ń gbàrú òṣèlú dá.
1: Ní ibi sáná ni èèyàn lè at least tó bá jẹ́ pé ilé epo bo gangan
0: ni ẹ wílì. Ṣétorí pé jẹ́ chairman ni mi ní lè bá wí.
1: Ilé epo bo gangan ni ẹ ti wílì fún
0: ẹ. Ṣétorí pé jẹ́ chairman ṣé ni nítorí ẹ ni mi ní lè bá wí.
1: Àṣìbọ̀mọ̀ tẹ́ ẹ mú lọ skul
0: ni. Ní kí ni?
1: Àbí bó ń bá jẹ sí àmà yín ó jẹ tébù mà.
0: Mother man la wa.
1: Mo sọ.
0: Ẹ káàárọ̀ gbogbo
1: ẹ̀yin. Mike ngangan ó túmọ̀ pé ṣe white lẹ rà ni.
0: Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nìkọ́ni 13 kò ṣẹ́nu 32 FM 94.9 akí gbogbo àwa mùsùlùmí òdodo jákèjádò àgbáyé àti gbogbo ọ̀kan àlàyé tó lóore ọ̀fẹ́ láti rí ojúmọ̀ tòní. Ojúmọ̀ ayọ̀ náà ni ó jẹ́ fún wa ojúmọ̀ ọ̀dùnnú tó ń ti gbéga. Àwọn ẹrù burúkú tí wọ́n máa ní kábíyá mọ́mọ́dé bẹ́ẹ̀ òkú ọmọ ni olódùmarè òní jẹ́ wọn ó gbé káwà àti mọ́lé. Àwa náà òní ṣàṣedànù láṣẹ
1: olódùmarè.
0: Olúbíńpẹ́ Fátóyè ló kọ́ mi ẹ̀káàárọ̀ ẹ̀káàbọ̀ sórí ìtúpalẹ̀ àwọn òwe ìròyìn olójoojúmọ́ lẹ́wà léde àbínibí tà pé ní ròyìn bàbá fẹ́ni.
1: Sọ̀rọ̀ jò.
0: Ìlú lórí. Àti pé kébèrè kémi tó wọ̀. Àdúgbò ṣe
1: atẹ́gùn yẹn. Ó wà ń tutù mí. Ó tutù. Àdúgbò wa kẹ́yìn ẹ̀ káàárọ̀ wa kò jùmọ̀ ọ̀dọ̀ọ̀dùn bí ṣe dáadáa làbà yín. A kú bójú ọjọ́ ṣe rí. Lápá ọ̀dọ̀ ti yín bó o ni ṣé o mọ̀ dàbí pé òjò ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹ ti débi iṣẹ́ àbẹ́ ẹ ti tètè ń ta mọ́ra ẹ ti ń gbabi iṣẹ́ lọ. A kẹ́yìn o ẹ káàárọ̀ o. Àjàkẹ́rin kókó àdùgbẹ̀ òun náà la wà lénìí.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ láwà tó bá dé lọ́sàn-án àbí lọ́la tá a bá ń kí yín ké láti apá abẹ yẹn gangan. Àti ilé bọ́ọ̀lì ni. Ibà àdìbà àti póòsì. Àwọn ará ilé mọ bó ṣe ń lọ. Wọ́n mọ bó ṣe ń lọ.
0: Bóyá náà. Bóyá ẹ ṣe ìgbà gbogbo. Ẹ ṣe
1: ọjọ́ gbogbo.
0: Ẹ ṣe ìgbà gangan.
1: Nígbà tá n kì í lápá àbí làárọ̀ yìí àjàkẹ́rin kókó àdùgbẹ̀ nílẹ̀
0: ìbàdàn
1: ibẹ̀ gangan láti ń kì í làárọ̀ yìí. Peter Ọláṣọpọ̀ Captain Peter ẹ lè fakọgun sí akọgun Peter Ọláṣọpọ̀ Captain Peter.
0: Ẹni ọba pẹ́ ti pápá kéèbó o lórí ìròyìn bàbá fẹ́ ń dọ̀.
1: Adúgbẹ́.
0: Ọba pé bó o ni ò tí ì mọ ti ń sí ọ ni. Ìwé ìròyìn ti dé o ìwé ìròyìn Vangard.
1: Ó dé wọ̀lú.
0: Ó ń gbóná
1: bẹ́ẹ̀ni. Ó balẹ̀ ọkọ̀ òfurufú wọn èkó.
0: Ó rè é lọ mi mọ́lórí ọ̀fẹ́ sí ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí.
1: Ọlọ́run ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí.
0: Bákan náà ni ìwé ìròyìn Nigerian Tribune.
1: Ìwé ìròyìn ti Daily Trust rèé tó náà jáde láàárọ̀ yìí. Ò rá wọn mú
0: ń jó. Ẹ jẹ́ kẹ́ròyìn wọ́n ti kọ́ ó ti di iṣẹ́ kíkà. Itagbangba iwe iroyin Nigerian Tribune no na ni iroyin eleyi to wa. Gege bi ekunrere re bi tin be loju we kerin. Omo ti won so tan, so tan ta ti fi emi ati igbagbo Olodumare yanju 2026. Eto odibo gbogbogbo sipo are lorilede Nigeria ogo ron ron ron.
1: Yes.
0: Won ko royin kan. Won ni kurukuru boju ojo.
1: Ojo fe ro ni.
0: Ojo fe ro.
1: Olorun.
0: Agbala abo lo fe ro si. Won wa lo da bi igba ta won kan ti won ti gbe ladugbo kale. Won wa wi pe ike ti won to gbo oro yi o lo si agbala enikan.
1: Leyin
0: to na fe dije ogo ron ron ron. Sori apere are orilede Nigeria. Won wa ni oju opo ta won wo un pelu awon ladugbo ti won fi so pe fi fe pon mi.
1: Okay.
0: Agbala Jonathan ni kini mo fe dabi pe mo nlo.
1: Okay.
0: Kurukuru boju ojo. Who is going to hope now? Who is going to she?
1: Yes.
0: Who is going to tell the world to contested and to contesting and to DJ?
1: Exactly, Ebony.
0: Sipo are lorilede Nigeria uncertainty ni. Kini ohun fe dabi pe ko ti farahan dada
1: oju it's like game ni o play bayi o gbe bayi o gbe ba alawun yen kan tin pe ngba won na mo bo ipo are ye o se o wa o ye ni ba mo an so ka no o ye mi bo no e je
0: ah elede orun won aye
1: ah ti o tin be mi ti an ki mi ti an ki mi
0: e won pada dawo form fun won na
1: yes because eyan yi ni mi
0: eyan to yi ni on pele eyan yi
1: tan ba ti e da
0: bo mo se yonu wo saka royin te ton ti e
1: oh like it moto black bayi
0: oh my jesus ni o ka royin
1: lori ore eto dibo abenu lokan ojo kan ti gbogbo re nlo won ni gbogbo oju lori oro consensus ninu egbe oselu ti APC won ni awon opinle kan se ni ati bere si ni taku oro won o sugbon ni yobe ogun sokoto plateau ati kwara won ni awon oludije won ta ko ilana ti consensus yani ewo idije leleyi ejajo figagbaga nipinle ti wa ondo benue ati ipinle oyo won ni gbogbo won ni n gbaradi pe ani eto dibo abenu primaries last ke se secondary won ni tori ibi tinubu awon gomina awon oludije kaluku won ti submit form won egbe oselu to lotu sowo APC yen wa ni lori ti idige dupo are won ni direct primary o na ni awon fe lo fun yen gba oju iwe keje si keje to jade laro ibere oko se
0: nitori oyo won ni kiri kan tun he lagbo oselu egbe oselu alaburada people's democratic party pdp
1: woman leader there there
0: okay sorry Nigerian Tribune won ni awon eyan ma to ti dade ya lo won ma to ti nkora won keti keti
1: ibo ni nlo
0: kuro ninu egbe oselu PDP
1: ti lo saburada ojo fe ro
0: boya fe lo tapolin
1: oh okay
0: a fe lo tapolin tabi ka fe change aso irin ara aburada ka tun wa fi mi si
1: o ten tante
0: e so pe
1: ta lo te
0: e so pe
1: okay
0: e so pe
1: okay
0: oju iwe kerin oju iwe keta iwe royin Nigerian Tribune egbo lori royin ohun
1: ti kalukun dade ya lo nbo le nlo nbo le nre nbo ni ka
0: won ti e wa soro lagbo oselu nipinle oyo ba kan na
1: okay
0: won ni awon kan gbo kan soke abi se lo oto ni
1: se be
0: se wo na gbo pe won pe ade kan nbi o ni yo je ni ami ororo gomina Makinde
1: that is to say ni ayan fe gomina
0: eni ti inu mi do si gidi gidi edibo fun
1: e mo tele
0: e mo edibo fun is it abi won ni awon eyan kan so pe
1: onko
0: won wa ni se wa ri o owo se ni
1: fatai
0: won ni awon na ti ko we fi po le
1: okay.
0: Gege bi olubadamoran pataki lori oro eto abo pe ibi ta agba yin la moran de yi
1: ni
0: jo aboro la so fomolu abi
1: o to genu
0: bo ba denu re idodidi ni that is to say awa ti fa aboro sinu omolu abi aboro to ku ta so fun yin e combine re papo ko dodidi and be making you sour of them
1: e play
0: osibayire
1: oh be fun olubi pe
0: na
1: gbo ni won o se bi o makin to re sign right
0: ni bi se ewo mi ewo
1: ni bi eleyi ta wa
0: e se bi ewo
1: se bi e kan lo ti wo pe o to yin
0: awon ara ile obondo won ba nda olohun
1: no emi beere ni
0: rara
1: ara sara le lo sese sere
0: so mo nkan
1: so ni lo contest ni
0: so gbo nkan
1: mo ti ri awon eyan to contest to je pe sa school le bi e jan contest
0: se egbe yi te ri sa school le se pe ti nbu yin ba
1: mo bu won o
0: so mo do na melo lo ranse sinu awon iya yi to gbaduru iya bi npe ti mo ni
1: so wa so pe mi sa se mo ma kila ti se wa je ko le
0: se o tun ti gbo o tun ti bu yun
1: in bo momo na
0: o ti gbo
1: e so mo pa won si oju iwe kokanla iwe oroyin daily trust ara ah ah wa ni je yan lo san bayi yo ni ba wa ra yan bonu
0: mi ro momo ti la je yan ta ba ti de kini
1: okay e bo ngba te tin ta so
0: no ile tuntun yan tuntun
1: okay saje to dibo todo 2027 ele ita wo lo kan yi won ni igba keje are orilede ti wa Nigeria Shetima ona lo le waju awon gomina meji la won ni lo le waju won bo lo mu won lo n bo lo n ko won re won yen lo submit form o Tinubu ni o ah won lo submit pe e e ka lo form are Tinubu
0: ore
1: tan fe fi se sa keji awon nikan wa ko won da won yen kan gomina meji la
0: baba
1: ko won leyin oju iwe kokanla daily trust aro yi ibe ni ko
0: si wa iroyin na ti etele oloju iwe kesan iwe iroyin Vanguard tin pe orilede wa Nigeria awararo Olorun
1: Nigeria now working
0: ah orilede Nigeria
1: we are working
0: ah se degedege
1: ise nlo
0: ase mora
1: Olorun
0: ina pa ni osimo
1: ajafafa
0: eyin ati tani
1: Olorun
0: eyin ati tani ni waju tani Nigeria jagujagun igba gbogbo lo segun le jagun gangangangangangangangangangang iba won agbagba agbagba agaga
1: ewo kankan la won agba nbe
0: awon agbagba re
1: are
0: oh package are atawon baba nla meji ah sorry ke sawon baba nla meji lanu bibeli awon oloselu meji la
1: eh to ba te awon gomina meji la won o mu me ranti iwe de o fagunwa
0: baba
1: eyi ni awa koni
0: oda iroyin isele seku pani logoro nile South Africa sinophobia won ni ijoba apapo orilede Nigeria ti soro pe abi amo la won
1: okay
0: e gbo oloju osin ni laju re le ko wi pe kitalubo ko lo re mo ko sin won ni ijoba apapo o na na ti gbe igbese wi pe won mo orilede Nigeria won ku won ku orilede South Africa e mo bo nle mo je won pa yin
1: ile labo sin mi oko
0: ile labo sin mi oko
1: ile babo omo yi bo mo leru wole wole
0: gangan gangan
1: bonwo ba se
0: bi la o ba se gbe won le yan mo gbe lala amo ibo na ka ja da ke olohun gbadua wa mi
1: ayanjo ebete
0: gidi
1: as
0: na gidi gangan
1: ah ah won ma be wa ka to won bo lo le de won pada
0: okay
1: loju iwe kokan le ni ogun iwe royin daily trust eyi ni nti eni lati mo nipa antivirus ajakale arun kan nu o antivirus lo ko re won be ba fe bi o ba ke yan le pe ni antivirus won ni eyi ni awon nkan te ni lati mo be ba woju iwe kokan le ni ogun iwe iroyin daily trust aro yi e ba nbe awon nkan to ye ke mo nipa ajakale arun e sa ja mo fowo wa ka mo si mo toto ka yi ka wa mo mo toni toni
0: oda je tun mu royin mi ni ta gbangba iwe royin Vanguard ka si farabalẹ gbo ibi ta ti ekun ere re ka loju iwe kokan din logun iwe royin Vanguard lati ri ni kika oro lori epo bentiro nile Nigeria eji adamso mso mso mso mso adamso mso mso mso mso eye mo pe mi la oni
1: yosi ba di ba ori ba na lori emi la oni
0: won wi pe
1: mo fe mo na lowo lo mo fe mo na mo aranti pe ya ga ku jina ye ti ti kan pe yan ni sugbon
0: ele lo fi sowo
1: iberu yesi si
0: ni blessed ogbon tan ba bi eda to ba ye pe omo okunrin gidi ni taratara ni o te se yebuyebu
1: yes
0: tan ba ba yi eda fun mi 5000 bi to
1: oni Friday
0: te gbo le
1: eyan ba lo bo si yesi si la lo
0: ri osun
1: o di monday o to de
0: lori 5000
1: yeah
0: order fun mi 2000
1: to ba fe

0: 32 FM, 94.9.
1: Akiwa kaabo pada lati oju di oja 32 FM 94.9 iroyin baba fendo unte si waju amofin
2: yomi ogunlola
1: won wa pelu wa niya yin
2: ti amofin e ka ro
3: atokun
2: te ro tutu
3: e ba ku ojo yi o
2: yo kukutura
3: atura lo ma je fun gbogbo
2: wa amin
3: ora le no
2: e karo amofin yomi ogunlola ka bo si bi gbogbo e se nlo bayi lori o se primary elections o se primary election ni to di bo abenu awon egbe oselo awon APC oni consensus ti on ti si waju tele oni won ti nsunkun giri lawon ipinle kan tori pe won gba ipinle Yobe Ogun Sokoto Plateau Kwara awon oludije won tako consensus yi oni eja fi gagbaga ni kikaloku mun to won ipinle Ondo Benue ati ipinle Oyo ti wa nsin oni gbogbo won eto debo abenu ni on pepun tori Tinubu ni awon gomina ni awon oludije ni won ni gbogbo won ti lo submit form won bayi igba keje are se tin magan lo le waju awon gomina mejila ti lo submit form ti Tinubu bi gbogbo re se nlo lotun lo se yi tori pe inu eto debo abenu ni won ti fa oludije kale ti a ba fa oludije kale ninu egbe kan atoye awon egbe yoku on lara ilu o sese wa mo ta gangan la won fe loroye ti asise ba ti wa nu eto debo abenu ti egbe oselu kan ba isasise to lo mu oludije ti ko je fun araalu ibe ni isoro ti bere oju o le fin wo oro consensus ni eje ni kalo ni eje se primary gangan direct primary ni kalo ni oju wo leyin fi wo gege bi omo orilede Nigeria se
3: oju temi fi wo ohun loju to fin fi wo ofin ti so fun nkan ton ma se either me ba fin se consensus e se consensus e la ti carry gbogbo awon members ni along be awon members ba de ni awon olugba kan ton ni kon se direct primary be too clear not ambiguous bori won la ti fara won ba fi lo mu don fe ma impose candidates then ijogbon APC na fe bere niyan I think in the circumstance o ye kon wo political terrain state konkan ibi ton ba tetiri wi pe oro consensus o le work kon ala won o go to primaries now ko si nkan to buru ninu yen a je ka won eyan yan awon eyan don fe tori ti won ba se be implosion ta won eyan tin predict fun APC ko ma je pe ohun lo ma waye se ba gbagbe o ti sele ri lawon state kankan je pe ibinu pe won yan eni ti won ofe le won lori ohun lo je kan lo bere si sise fun opposition party ton ba sora iru e tun yi le sele so oju temi fi wo ohun loju to fin fi wo
1: o da amofin
3: ofin ti fun won ni ona meji eyi to ba wu won nu e
1: ki won tele
3: ton ba ri pe o ma se daada fun party won ohun ni kan lo
1: lori eto dibo gbogbogbo lodun 2027 won ni o dabi pe kurukuru boju ojo pelu pe o fe dabi pe Jonathan ona fe bota lati dije si ipo are lodun 2027 lara awon oludije gege bi amofin kini to fe so se araalu awon ni won fe Jonathan ni abi egbe to ti fe jade dibo kasi ma gbagbe wipe are nigba kan ana tele ri ni lorile nje ara won to ti wa nipo are be ti won kuro ti won si tun pada wa lati wa tun sejoba bi won ba wa pada de kini akude kini ti won fe wa tun se kini to yato si nti won ti se tele agbara nto wa nle se agbara won o ka nti won ori se nigba na se won ti lo gba agbara ka agbara ni abi awon araalu abawon oloselu akegbe won ni won so pe ki won o ma bo gege bi omo orilede Nigeria se Jonathan so ye ko tun le wa abi o si tun le tun ye ko
2: ta lafikun amofin kini ofin so gan tori pe igba ti oga Jonathan ti oga re dologbe igba to nje igba keji won bura fun o de are fun won ba asiko to ku leyin re o sese wa dije ti e gangan won bura fun o de are ni die yi se ko ti lo sa oni sa bayi so ma leto lati dije
3: e se won tokun se ri oro kan ti mo so ni sister station yi la aro yi ohun na ni mo ma so ohun de ni wipe ogun orun ko ni darije awon olori Nigeria awon ti won je ki ana ko daju eni lo fun awon eyan wa nitori adura ti gbogbo eyan ma ngba ohun ni pe ojo ola wa ko daju eni lo sugbon ni Nigeria ise lo wa dabi igba to e pe reverse la wa nse a fe ki ana ko daju eni lo kan buruku gba ni iyen lo fi je ki tun sun so pe ogun orun oni darije awon olori ton je ki ana ko daju ojo eni lo se ati gbagbe ni Dasuki gate di Ezani gate ineffectual buffoon orisirisi nkan ta ri nigba aye Jonathan seru e lo tun ye ka tun ma la tun pada lo se o tun ye ka pada lo si DAB wa ni nkan buruku gba ni sugbon ofin ti a fi owo ara wa o ti yanju oro tori pe te ba wo section 137 subsection 1b oni enikeni o le qualify lati dije ipo are ti a ba ti gba to ba ti gba l'office le meji to ba ti swear on oath le meji Jonathan si ti swear on oath le meji bo ti le je pe alakoko o fi complete term elomin ni awon nikan ni sugbon igba ti Jonathan fi ma se to fi ma complete term yaradua a ti se ofin yi o to ni ti Jonathan ba fe je president o ma wa lo time machine a lo contest election ni 2015
2: amufin
3: the network
2: o ri ba kan so a fe ke tun o ma lo contest nigba o
3: aha so to ba ma contest election fun awon to nso ru e wi pe won ti se ofin nigba to fi gba to complete term yaradua o ma wa lo time machine a pada lo sasiko yen a lo bi dj are sugbon to ba je pe fun 2027 lo fe dj are nkan ti ofin so to de clear ti o wa ambiguous ko gba laye lati seru e ṣe wá rí àwọn ẹni tó ń sáré kiri yẹn báwọn ń wá Jonathan wọn níṣẹ́ lọ́wọ́ torí ká ní wọ́n níṣẹ́ lọ́wọ́ ni ọ̀dọ̀ Jonathan kọ́ ló yẹ kán kọ́kọ́ lọ and kò ń ṣe nísìnyí tó ku ọjọ́ mélòó láti ṣe ètò ìdìbò wọn ò bá ti bẹ̀rẹ̀ láti bí ọdún mẹ́ta sẹ́yìn kán lọ sí National Assembly pé òfin tẹ́ ẹ ṣe yìí o ẹ wá tún òfin yìí ṣe òfin yìí ò dáa òfin yìí ò ní jẹ́ káwọn èèyàn tó lè ràn ló lọ́wọ́ kán lè ṣiṣẹ́ ó tún wa ìyẹn náà bá ti ṣe ṣùgbọ́n nígbà tí wọn ò lọ National Assembly kán amend òfin yẹn tó fi yẹn sì dúró bó ṣe dúró then it is binding on everybody bẹ́ẹ̀ bá lọ wo constitution of Nigeria section 1 subsection 1 ó ní constitution yìí ó wà binding on every person any entity in Nigeria so kò yọ ẹnìkankan sí ẹ̀yìn ṣùgbọ́n èmi gbọ́ Goodluck Jonathan lánàá and mo dẹ̀ rí pé bó ti ṣe yẹ kó dá wọn lóhùn bẹ́ẹ̀ ló ṣe dá wọn lóhùn ṣé ẹ rí àwọn tẹ́ ẹ rí tán ń pè ní diplomat yẹn tẹ́ ẹ lè ẹ bá gbọ́ kán sọ no láti answer question ṣùgbọ́n tán bá sọ pé yes perhaps òun ni wọ́n mean tán bá wá sọ pé perhaps ìgbà yẹn náà ń sọ no ṣùgbọ́n ẹ lè ẹ bá gbọ́ kí diplomat kò sọ no Goodluck Jonathan is a good man no doubt about it
2: amòfin yomi ogunlola
3: kò ní jẹ kán lead òun lọ sínú kòtò
2: amòfin yomi ogunlola lórí ọrọ nàìjíríà àti àwọn ọmọ nàìjíríà àti àwọn ọmọ south africa léyìí tí ọrọ lílọ àwọn èèyàn wa ti ń padà lé láti ilẹ̀ south africa báyìí ààrẹ náà ti sọ̀rọ̀ wọn ti gbé àwọn ìgbésẹ̀ wọn ni activate crisis support measures fún àwọn ọmọ nàìjíríà tọrọ kan kí gangan ni ṣíṣe àwọn ọmọ south africa náà ń wábí àwa náà ń rí ọ̀hún kí lẹ̀ṣẹ̀ ọmọ nàìjíríà fún àwọn ọmọ ilẹ̀ south africa bó o la ṣe lè rẹ́yìn gbogbo à ń kọlura ẹni gbogbo ìgbà yìí ìgbà kan wà tí ààrẹ orílẹ̀-èdè wọn Ramaphosa tó wá sórí ọ̀dọ̀ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n wá yanjú ọ̀rọ̀ yìí kí ló tún ṣẹlẹ̀ tó tún bẹ̀rẹ̀ yìí àbí ṣé wíwálé àwọn ọmọ Nàìjíríà yìí náà ni solution.
3: Ẹ ṣeun atọ́kùn òṣè àbúrò lè gbè mí ni ṣùgbọ́n àdé ṣe mí bó ṣe bá mi ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ south africa yẹn ọ̀rọ̀ tí ó yẹ ká kàánú wọn ni nítorí pé apartheid yẹn ó ti da ọpọlọ wọn rú púpọ̀ púpọ̀ ó fìyà jẹ wọn tó yẹ pé wọ́n wá ń rí just about anybody as ọ̀tá nítorí ìgbà tán máa gba independence wọn political independence òun ni wọ́n gbà the bone of the nation which is the economy wọn ò gbélé wọn lọ́wọ́ they are not well trained they are not well skilled so many things are wrong with them ẹlẹ́ran ara dẹ̀ ni wọ́n so tẹ́ ẹ bá rí wọn tó ń react bó ṣe ń react yẹn gbogbo fallout oppressive governance of those people òun lẹ̀ ń rí àwọn ọmọ tiwa ń bí àwa ti kọ́ oríṣiríṣi àti learn skills oríṣiríṣi àti wá ọgbọ́n oríṣiríṣi òun la ló ń display nílùú wọn ó wá jẹ́ kí àwọn wá dàbí wọn ò jẹ́ nǹkan kan ẹgbẹ́ àwọn obìnrin wọn ọmọ nàìjíríà náà fẹ́ tẹ̀lé
1: amòfin ẹ dákun ẹ já lọ sójú ọjà náà ẹ já àtàjà ká padà wá ní pápápá à ń padà bọ̀.

àwọn yá gangan. Ṣìkíyèsí òkèrèrè nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòba tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32FM 94.9. Èmi rè kí onígbòdó ló sọ bẹ́ẹ̀.

0: láti ìlú rẹ̀ tó wá ṣe úmúrọ́ nìkan tó wá parí úmúrọ́ tán tó fẹ́ máa lọlé kò ní tó wá fúliwàdá ìlọ́run o tó bá wù tó wò pé àsìkò tó wà díẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀ lọ́hùn ṣùgbọ́n ká pè é kẹ́mẹ́rẹ́ pé ilé ẹ wo tí màá mí sí flight kìíní mí sí ẹ o màá change booking mi ni o ìdí tó wá fúliwàdá yìí tó sì wá ṣe úmúrọ́ kò sí tó wá fúliwàdá yìí fún kíni o fún úmúrọ́ jẹ̀máà àwọn kan sì tún kó àwọn èèyàn lẹ́yìn wọ́n tún lọ sásàfà àti maruwa jẹ̀máà wa ń bọ̀ àsọ́fà wà lùmaruwa yìí ó ní àwọn ọ̀rọ̀ kan nú sáfẹ́ tó rà tá a máa ń sá yìí ìbáàdà mùsítẹ̀kílà nǹkan o kìí ṣe ìbáàdà tó dá dúró wípé mo fẹ́ ṣàdúrà jẹ́ lọ sásàfà tó rà bá ṣe máa ń ṣe tó no ìyí máa kọjá pé ọwọ́ ẹṣẹ́ pẹ̀lú ají àbẹ́ ẹṣẹ́ pẹ̀lú úmúrọ́ ṣùgbọ́n mo wá fínú fídọ̀ mo fẹ́ lọ sásàfà tó mọ́rúwà àì máa ṣe bẹ́ẹ̀ o ìdẹ̀ ni ó fà tó yẹ pé òun ní fúnṣá tó pọ̀ èèyàn máa ń ṣe bìnáwó ń bẹ̀ ọlọ́run ọba sì tún yọ ìmọ̀ra kúrò ń bẹ̀ fún wa bó ṣe bẹ̀rẹ̀ sọ̀fà báyìí kẹ̀tì ìdè mọ́rúwà tó ti bẹ̀rẹ̀ só mọ́tò olúwa láṣẹ máa ṣe ń tò àní pẹ́rẹ́ mi èèyàn ibi tọ̀wáàfù ó ní ọ̀rọ̀ tó rinlẹ̀ jù yàtọ̀ sọ́rọ̀ bó ànífà ọ̀rọ̀ tó rinlẹ̀ jù pẹ̀lú ìmọ̀ra ni o pẹ̀lú ìmọ̀ra ànábìọ̀ tọ́fà lérí láì ní ìmọ̀ra o sọ̀rọ̀ wa tó rọ́bí wá sálámù òhu àlẹ́ yìí àwa ń bọ̀ ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a wá sọ yìí èwo lọ dáa jù àwọn àfáàfà mọ́ra wọn lọ́wọ́ torí kíni torí pé mẹ́tẹ̀ẹ̀ta làmẹ́ bí ṣe ẹ wá o ebi ẹni ajẹ́ ọkàn àbí ṣe ni ó ṣe àṣẹ mẹ́tẹ̀ẹ̀ta ansa salam ahala bil umra ibtida'an umra lo fi se ipolowo nti o wa se fọlọrun thumma adkhala alayha al hajja qabla shuru'ihi fi tawaf oba desi anabi wa se ti ajibo saaju ko to di wipe yo bere tawaf umra ye nitori e ili fi n sọ fún àwọn èèyàn rẹ̀ wípé gbogbo yín náà ti ṣe tẹ́líbíyà fọba àdẹ́dà láti ṣe hajj ẹ wá láǹfààní àti kọ́kọ́ ṣe úmúrọ̀ kẹ́ẹ̀tún bọ́ra lẹ̀ padà ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àfẹnu ẹ̀ sọ fáwọn èèyàn wípé ẹ sì wá wò ó law anni istaqbaltu min amri mastadbartu laj'altuha umratan lamasuktu lahadi tí èèyàn bá ṣe pé mo ti mẹ́rin tí ń pa fọba àdẹ́dà lọ ni mo ti máa ti ń pa fọba àdẹ́dà lọ èmi gan ìmbá sì wà bọ́ra alẹ́ o tí ma ti ń kọ̀kọ́ ṣe úmúrọ́ kí n tó wá ṣe ájì ọ̀fẹ́nu sọ̀yún ọ̀farasẹ kẹrán ó tún farasẹ ìfọ́ọ̀dù kí wàá lọ fàtí mẹ́tẹ̀ẹ̀ta fi wá dẹ́sẹ̀ já àfi sọ̀hìhá yìí mina hadithi umu lmuminin aisha ta rọ́bí ọlọ́tàna ani ọ̀rọ̀dọ́ oní kọ̀rọ́jìnà masalasalam fi hajjá tilu wàdá famina mana hala bil umrati wa minna mana hala bil umrati wal hajj wa min bi umrati wa hajjin inu wa hajjatin wa minna mana hala bil hajj wahda ajá de ń lé mẹ́dínà pẹ̀lú anu sàlám ní ajé ntana bí sete dágbére fáyé ń bẹnu wá jọ́nà tọ́já pé ntọ́ sọfọ́ lọ́ni ọlọ́wọ́ bá mi o bọ́ lọ sí hajj àti umrah fún ọ yìí sì kọ̀kọ́ bọ́rọ̀ alẹ́ tí n bá parí
1: umrah
0: ń bẹnu wá lẹ́ ntọ́ sọpọ́ lọ́wọ́ bá umrah mọ̀ ń bọ́ àṣẹ fọ́ ń bẹnu wá tí sọpọ́ lọ́wọ́ bá o mọ̀ ń bọ́ àṣẹ ajé àwọn umrah fún ọ yìí sì mẹ́rin sọpọ́ lọ́wọ́ bá o ajé nìkan mọ̀ ń bọ́ àṣẹ fún ọ àbí ọ̀dẹ̀ bu ẹni kankan sọlọlọ àṣàlà tá a bá wá jọ mẹ́tẹ̀ẹ̀ta o a rí i wípé ìkan bá ní sanwó ná ewo ni o ní ìdájí nìkan sí ìfọ́rọ́dọ̀ àkọ́kọ́ ìkejì kákí ajé àti wúrọ́bọ́nú ara wọn a pẹ̀rẹ̀ ní bẹ́nú ẹ̀ ṣùgbọ́n ìbàdá méjì ó ti dẹyọ kan nítorí pé àṣeṣáyú méjì mà tọ́wọ́fẹ̀ ọkàn náà ló gbé lẹ́yìn tọ́wọ́fẹ̀ hajj tí ó wà tọ́jọ́ tó wá fún ìwádà àti tá a fẹ́ fi dágbére lé tàmátù ìyẹn ló tóbi lẹ́nu àwọn sàbẹ́ tí wọ́n fi sọ pé àdébí ìgbà tó bá ní pé tá a bá parí múra ká bọ́ra alẹ́ tẹ padà kásẹ̀sẹ̀ àmú ìrọ́mù tó bá ayé àti àdúnà mìíràn wà dákàrò àdínà yakutu mani yan àyè tó ti súnmọ́ bẹ́ẹ̀ àwa náà lọ sí mìíràn tó ti jẹ́ pé alẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ní mẹ́jùmọ́ àdébí ni ọlọ́run ló sì dẹ̀ra bẹ́ẹ̀ fún yín ẹ sọ fún wọn níta ni ìmáàmù ma ló pe ra rẹ wọn níta ni àáfàá ló pe rẹ gbogbo àdúrà tó bá ti ń ṣe àbọ̀ ọ̀fẹ́ nìkan pé kọ́ máa ṣe ṣùgbọ́n gbà tí bá ń ṣe kọ́ gbọ́dọ̀ sùn mọ́.

0: kíyè sí òkèrè rẹ̀ nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rí lògbà tiwọn kò fóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 èmi ìrèké oníbùdó ló sọ bẹ́ẹ̀.
1: Àdán wàká ìdánté tipẹ́tipẹ́ 32 FM ó tàwọn yọ.

0: Eko ojumo o atu ti de loni bashe mande ni gbogbo ojo eti lori kani 32 FM 94.9 pelu eto yin eto wa obelawo pelu chef mamzi atoro gafara pe o se die ka to wole loworo yi awon ohun ti a ko ti ele yi pada kan lo sere ti a sese fi nse kini ta fi bere eto ni baye ba mi pe awon ara ile yin awon ore yin ara bi se yin pe kan wa gbo o eto ta tun mu wa leni onje to tun je pe won tun ma gbadun ni mo tun mu wa fun wa lori eto loworo yi a ba o de ni lodo tin shalafia ni mo bayin eku ojo meta e sha ti mo ke ba se man kira wa na ni en gbugbu ta ba tun ti pade ah igba ojo la wa wa yi bayo o je ka sare gbara wa niyanju ni abala kini ta wa lori eto obelawo iyen ni wipe atawa atawon mo atawon to wa nile wa ato nile atalejo wa e je ka ma dira e je ka dira hey ojo ti o so fun wa po won bo yi e le bota nsin ke wa sokan bi ya ko lapa ni tabo lapa ni ke o di pe jo bere si niro tabi ya ti ewo awon batakan to je wi pe o le yoyan subu ninu ojo gbogbo ile mu fe ka kiyesi ni egba erun egba ojo ta wa yi gbogbo wa ni mo nba wi ni owuro yi pe atawon mo wa na ti won lo sile iwe ngba ti won ba tin lo e wo leyin aso ti won wo to je aso ile iwe won yen e tu ba mi ri daju wi pe e dira fun dada otutu ko ma fe si enikeni ninu walaya ati omode ati agba bo si je po oro onje na la mu wa fun wa lori eto loworo yi ni mo tutane ni kin so fun yin pe iyen na se pataki o se koko ta ba fe jade ninu ile wa awon batakan wa to je wi pe e wo to ba ri omi bayi o ti lo niyan iyen ni pe kini o le yo eyan subu awon bataba e ba ni ka wo jade ninu ile papa julo ta wa ninu ile na ninu ile ta wa boya wa ni bi ta ti fe dana ni tabi bi ta ti fe we ni awon batakan wa to je pe ko ye ka ma fi sese rara to ba pade omi bayi eyan le yo subu la se ile dumare a ni kan lapa o ade ni dalese bayi le ni baye ba mi pe awon to wa ni ayika yin pe kan tu wa gbo eto e ma we kini mo mu wa gbogbo ala mo pe abala meta lo wa lori eto obelawo kini ni mo ti ba wa so nkan ti mo mu wa fun wa yen shawari ikeji ni bi ta ti ma wonu yara dana wa lati so onje ta mu wa fun wa shawari ti mo mu wa fun wa lare e ma gbadun e ha e ga ma gbe ah e ti won ti mu wa lare o se kini o tu dada o tu se kini o tu yato shawari abala keta o lati ma si oju opo sile fun wa looro yi nigbati a ba ti dana tan ta fe ka won lolufe obela wa ba wa se kini kon ba wa da si ori eto ni bayi onje ti mo mu wa fun wa ni shoki onje ti onira lati si rara ni ko tu wa se kini ko tu wa won ju onje ti mo mu wa fun wa se kin so oda ki ma ti e forogun julo turkey pepper soup to ngbona ni mo gbe wa fun wa ni ori eto loworo e ma ko ni bo turkey to ti se kini kan kini se turkey ko si nkan to se turkey loworo bayi mo fe se turkey pepper soup kilo kan ki wa ni awon eriya ta fe fi gba legbe opolopo wa ma ni ah awon o mo bo se nse o awon ma lo ranta ni o e wo ko ni rara ki la won fe awon ta ba fi ki la won si abe fe fi se turkey pepper soup wa lowo roi ohun ni turkey yen fun ra re ibaje kilo kan ni owo yin ka ibaje half kilo na lowo yin ka e ba mi kan si won ni bi ti won tin ta awon yen o sanwo opolowo baba won polowo la ro yi e wo leyin yen te ba tu wa ri ginger e to loyibo npe ni ginger mi mo ginger ni yoruba ni o alubosa ni won ba se wa tun ri itan pe ni pepper soup spice awon kan ti pe lati re lo ma se fun rara won amo tori pe ah wa le po die o ehn awon kan ti won ti se sile e le bere ninu oja ni o wa won ti o nta eroja pepper soup ki je turkey nikan le fije pepper soup amo je temi fe se fun wa laro oni turkey pepper soup se tu wa ri amagesu sinu e tori no isu yen ni mo ba e ba mi rage si kekeke sinu a boy se be wa ka ba se kini ka ra gbe segbe kan se wa tu ri turkey yen bo se wa yan kan fe bo turkey won ya mi lu e ma ya mi lu turkey yin ba se fe se niyan bo se wa yen te ti ge tan ti ba yin ge loja alubosa yen ba mi re sori e e ma fo mi si ginger ti mo so yen e le fi curry na si ni won ba se tu wa ri iyo be ni kekere ni ke fi si awon kan de wa ni pe nkan bayi la won ma fi nse ounje tita won e ba mi fi si be na ke ri pe o to ni won ba ko jaju be ni mo ni ke ma fo mi si toki yen tori pe omi ma yi sun jade lara toki wa be ni amo te ba ti fo mi si yo pe lori na mi ni ko ni jina o amo a tu pade omi to wa ninu toki yen fun ra re e ba mi de leyin bi ogun iseju e won ke toki se die o tu ni awon egungun kan laarin o ti ro niyan iwon ba omi to sun jade lara e bayi e ba ba mi mu eti mo pe ni pepper soup spice te ra yen bo de je gbajo fun ra yen na ni e ba mi won si lori be ni leyin te tu wa won si be yen e le wa bi a efirin ni e le fi si bo de je iwon ba ugu ewe ugu kekere na ni e se kini e ba mi gbon si se mo pe gbogbo ti mo nso yi mi o lo iseju mewa lori nkan ti mo so fun yin iyen ni wi pe ni akoko bayi àwọn oúnjẹ tí ò nira láti ṣe tó dẹ̀ tún níṣẹ́ tó ń ṣe lára òun ni mo mú wá fún wa ṣe wá rí iṣu tí mo ní kẹ gé lẹ́ẹ̀kan yẹn ẹ ti bọ̀ yẹn lọ́tọ̀ àwa ta fẹ́ ṣe iṣu náà ẹ má yẹ ká máa ya omi lé iṣu tá à ń ṣe ṣe àyè tó mi yẹn bá ti rọra gorí ẹ̀ kékeré báyìí tẹmọ̀ pé omi yìí ó ti tó kì í ṣe pé kí omi jẹ́ ẹ̀kún pọ́ọ̀tì kí iṣu wá wà ní àárín méjì rárá o ìwọ̀nba omi kékeré kó kàn rọra borí ẹ̀ ni kí iṣu yẹn lè ṣe kí ni kó lè jiná kó má ṣe tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ nígbà tí omi bá ti pọ̀ jù lọ tàbí omi ò tó lọ ń jóná ṣe wá rí báyẹn tí ó ti jiná báyẹn tí a ti rí pé a ti parí pepper soup tọ́kì tọ́pí pepper soup wọn yẹn náà iṣu tó ti rọra jiná yẹn ẹ bá mi kàn sínú inú pepper soup yẹn ìyẹn ni pé àti iṣu yẹn àti pepper soup yẹn òun la fẹ́ gbé papọ̀ ní òwúrọ̀ yìí àwọn kan tún ní rọ àwọn ò lè fi ṣu síta wọn ṣe wá tún rí ẹ lè fọ gẹ̀dẹ̀ sí bẹ́ẹ̀ ni nǹkan méjì tí mo mú wá fún wa lówùrọ̀ yìí tó lè wà nínú turkey pepper soup wa nìyẹn àwọn olólùfẹ́ ọbẹ̀ làwọ̀ lówùrọ̀ yìí ó yá ọ bá mi pè sórí ètò láti dá sí ètò àwa wò la fẹ́ràn pepper soup 07055000949 ni àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pé wá sórí ẹ̀ tàbí 08097000949 ẹ̀tí lè pé 09062000949 ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ ti ń pè wá. Hello ẹ káàárọ̀ o kí lorúkọ yín bo lẹ ti ń pè wá. Oyè bá mi dá sétò ṣéṣu yẹn lẹ́yìn fẹ́ràn níbẹ̀ àbí ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn fẹ́ràn níbẹ̀ iṣu tí a máa fi kí ni sórí ẹ̀ tó ti tú dada bẹ́ẹ̀ ni tó rọ̀ dada nínú pepper soup yẹn ẹ ṣe gan ni ó yẹ máa bá wa bí tó wọ̀ ẹ ṣe. Hello ẹ kú ojúmọ́ o yes ma kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá.
1: Ìyá Elizabeth ni
0: látọ̀ ọjọ́ ìyá mi ẹ̀ kàrọ̀ ẹ̀kújọ́ mẹ́ta.
1: Well, I like pepper soup. A man she like
0: okay.
1: It's me more like last month.
0: And you like ogede ninu e?
1: I ogede ninu da but it's me more like.
0: Lẹyin fẹran ju.
1: And mo fẹran ju.
0: Iro gba tutu bayi nsin e ba wa si funle. Kan se kini? Kan tun gbadun
1: ele kan. Funle ka bu sori rice.
0: Kan tun bu sori rice o tun lo na niyan.
1: Bẹẹni bẹẹni.
0: Ẹ ṣe gan ni ya ile e kojo meta. E ma ba wa be to wo bẹyen. Ẹ kú ojúmọ ọ̀tá ló ń pè wá níbo lẹ ti ń pè wá. Hello ẹ wo ẹ jẹ́ ká sáré lọ sí ojú ọjà à ń padà bọ̀ àti ìlọ.

0: kú mọ́jú ọjọ́ ti rí làárọ̀ yìí. Gbogbo ẹ̀ ṣe apá kan pó tutù ń bò mí. Ẹ̀yin o, ètò ìjà dọ́là òun ló gorí atẹ́gùn tí ń gbà ló ti lé to ko táfẹ́fẹ́ rẹ̀ ń fẹ́ kiri.
1: Bàbá ẹ̀gbá débẹ̀.
0: Tó bí lọ́bọ̀ ògún ṣínà wọ kìlú mọ̀.

0: a lọ rọjọ dàyín pọ tẹ fi agbègbè sẹ lórí ẹ. Hello.
1: Hello sir.
0: Yes, ẹ kàárọ̀.
1: Ẹ kàárọ̀ sir.
0: Ta ló wà ń bẹ̀?

0: Orúkọ mi ni Olúgbẹ́ngà Sàn.
1: Okay.
0: Ìyàwó mi ni ó ti tó kọ́ mo ṣe kọ́ fóònù. Mo tiẹ̀ ní kó tiẹ̀ wáá lo ọjọ́ kan ní ọ̀dọ̀ mi ìgbà ó lóun lè fìyàwó sílẹ̀. Ìyàwó tí mo fẹ́ ní ṣùgbọ́n lọ́kàdẹ ni o.
1: Látọdún mẹ́ta tán ti lọ kó tó di pára yín ò yá. Ẹ máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀.
0: A máa ń sọ̀rọ̀.
1: Ṣé wọ́n máa ń wá sọ́dọ̀ yín?
0: Ẹ̀kọ̀ọ̀kan tó bá wù.
1: Ok, now, ìgbà tára yóò wáyé nísìn, ṣé ọmọ wà láàrin yín sà?
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ̀dọ̀ ta làwọn ọmọ wà?
0: Ọmọ wà lọ́dọ̀ ẹ̀.
1: Ọ̀dọ̀ wọn làwọn ọmọ wà?
0: Bẹ́ẹ̀ sà.
1: Ok, so ẹ̀yin wá fẹ́ kọ́ wá nísìn kọ́ wá lo bí ọjọ́.
0: Kó tiẹ̀ wàá wò mí, ó ní ara òun náà yá, òun lè fi yáhùn sílẹ̀.
1: Ẹ já ṣe báyìí. Bàbá ń jàbí kakúkọ. Nọ́mbà àwọn ọ̀ṣẹ́ ní ń bẹ̀ wọ̀n.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ok. Ìsàlámù ẹ bá ń wọ́nà gba nọ́mbà wọn. Ẹ pè fún wa báyìí.

0: Hello.
1: Rédíò àti iléeṣẹ́ rédíò 32 FM ní Dùgbẹ̀ ni mo ti ń pè yín.
0: Ok, sir.
1: Kò sí wàhálà. Kò sí wàhálà kankan. Ètò wa kan wà tá a máa ń ṣe tá a pè ní ìjà ọ̀dọ́là. A ní ètò kan nílé iṣẹ́ wa tá a máa ń ṣe tá a pè ní ìjà ọ̀dọ́là. A máa ń lo ètò ohun láti dá sí pé ọ̀rọ̀ dèmi àtẹnibá yìí pọ̀ o lè jọ́rẹ́ àtọ̀rẹ́ kí àtúnṣe ó lè wà á síbẹ̀ o lè jẹ́gbọ́n àtàbúrò. Ẹnìkan ló wá ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa láàárọ̀ yìí ni mo fi gba nọ́mbà yín. Dádì Samuel ni.
0: Ok,
1: sir. Wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ pẹ́pẹ̀pẹ́ kan láìpẹ́ yìí. Wọ́n ní ó ti tó bí ìgbà díẹ̀ tí ọ̀rọ̀ kan ti wáyé láàrin ẹ̀yìn méjèèjì. Àyè bẹ́ẹ̀ kọ́ mọ̀.
0: Wọ́n ní kí nìyẹn.
1: Wọ́n ní láti bí ọdún díẹ̀ sẹ́yìn ló di pé díẹ̀ èyedè ráńpẹ́ kan wáyé láàrin ẹ̀yìn méjèèjì. Tí wọ́n sọ bẹ́ẹ̀.
0: Wọ́n ṣe àtòmítọ́ láìpẹ́ náà ní ìsìn
1: yìí ni. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n wá ìtàn pípẹ́ tán wá pẹ̀lẹ́ láàárọ̀ yìí wọ́n láwọn bá yín sọ nǹkan kan wípé ara àwọn fẹ́ ṣe bíi pé ara ó rí àwọn díẹ̀. Àbí wọn sọ fún yín bẹ́ẹ̀.
0: Wọ́n ti ọwọ́ mi gẹ́ sọ́ọ̀gì ara tèmi gan ọ̀yà. Ara tèmi náà ò yá. Mo máa ṣàlàyé fún wọn. Wọ́n sọ fún mi. Èmi máa ṣàlàyé fún ara tèmi náà ò yá. Ọpọlọpọ Ọlọ́run àtọ̀gùn tí mo tún lò.
1: Ọlọ́run á fún yín lálàáfíà. Wọ́n ní báwọn ṣe wá. Èyí tí mo fẹ́ bèrè náà nítorí wọ́n ní àwọn nílò assistance kẹ́yìnkan ti ẹ̀ sún mọ́ àwọn díẹ̀ káwọn ó rè èèyàn fojú jọ. Pẹ̀lú so o ní wọn láwọn ti bá yín sọ pé iná ṣàlàyé condition health yín.
0: Okay, wọ́n fẹ́ rọ̀ yín. Mi náà strong ni àmọ́ ní wọ́dà bá tún wà yìí.
1: Yóò tutù tún òjò.
0: Ọ̀dà
1: bí ìgbà wo wá ni bí ìgbà wo wá lẹ́yọjú sí wọn mọ̀. Kí lẹ wí mọ̀.
0: Títí ọ̀la

mọ́mi sí omi ò tó bá bẹ̀rẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì ẹ jẹ́ gbìyànjú lórí ẹ̀ gbìyànjú ni tiwa elédùn ọba dẹ́dá nìkan òun lọba tí máa parí ìjà tí máa yanjú ọ̀rọ̀ bí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí ọlọ́run ọba ni. Zero nine zero six two odometa 949. Ẹ̀gbọ́ ẹ má bínú ẹ̀ rí àwọ̀ lórí Facebook. Gbogbo sì á di ọ̀rọ̀ ẹ̀yìn ń gbò bá dọ̀la á ti délé ńlá ètò ìjà dọ́là ilé wa láti ṣe mọ́kọ́lá lọ́hùn. Gbogbo sì á túlẹ̀ tán yányán. Ọ̀pọ̀ èèyàn ti ń wọ́nà lọ pé bo ni bẹ̀ ibo ni bẹ̀ kò í ṣe ibi tó mú rárá.

ọlọ́run ọba òun ló gbèsè ẹ̀ dé. Ilé ńlá ni o, ilé ńlá ni ilé ọ̀hún mọ́kọ́lá. Láti ẹ̀wọ́ ẹni tí àwọn tí ó ti ẹ̀kọ́ wá bá ti ẹ̀kọ́ kọ́ pa àwọn tí ẹ̀kọ́ fẹ́ wá bá.

ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa kan ti wò pé ọ̀la ẹ̀bí ò bá ṣe jẹ́ bàbá. A sì ń jẹ́ mọ́sà rẹ̀ létí etí ni àti ìmọ́jọ́. Ṣùgbọ́n kò burú kò bàjẹ́ bí ẹ bá gbabẹ̀ kọjá èlékí wa lé o. Ẹ lè kí wa lé bírin yín bá gbabẹ̀ bẹ́ẹ̀ bá lasẹ̀ gbabẹ̀ kí wa lé. Tó di pé a mọ̀jọ́ tí dédé náà tá tí ó fọnú ojú tán yányán tá pè yín pé ẹ wá buta. Bá ti ìyànà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́.

0: gbọ́ láàárọ̀ yìí ó ní èyí tí a ṣe gbẹ̀yìn inú ọgbà kòkó a ò sì ń dùgbẹ̀.
1: Àbúkọ́ gàgàrà ò fẹ́.
0: Ó yé tòjò dọ́là èyí tá a ṣe bẹ̀rẹ̀ inú ọgbà kòkó a ò sì ní gẹ́gẹ́ bí ti ilé iṣẹ́ wa yìí.
1: Ilé ayé yìí fẹ́lẹ́ o, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ìgbà o.
0: Gbo NASA àjàkẹrin àjàkẹrin àti lọlé tuntun báyìí. Mẹ́gbẹ́ ti Premier Hotel ni ìyànà ẹgbẹ́ Premier Hotel àwa la mẹ́gbẹ́ ti Premier Hotel báyìí. Ilé ńlá ni o.

0: 09062 Odometa 949. Bàbá ọdún ló dé tà ń ṣe ọlọ́pàá ò lè mú a. Ẹyin o lè pè á kó kí a kó bá kó oríire pé àti ẹ̀jọ́ dágbére fún wa nílé iṣẹ́
1: yìí.
0: Bá kúrò nínú ọgbà ìkòkò ọ̀sẹ̀ ló ẹ káàárọ̀.
1: Alàgbàgbà láti ìdí ọmọ.
0: Eba.
1: Ìdí àlegbàyà ni ọba Akéde ìwọ bẹ̀.
0: Ẹ soríire bàbá yìí, ọ soríire bẹ̀ gan ni.
1: Àmì
0: o. Bá ti gba bẹ̀, ìyànà tí ó wà lápọ̀ ọ̀tún. Tó wà lápọ̀ tó wá bẹ́ẹ̀ premier tán.
1: Yóò wá mọ kí ní àbá bá a sí.
0: Eba ayé ńbẹ̀ tá a lè jọ nà yẹn sá. Ọjọ́ ọwọ́ bá dilẹ̀ ibi táti jọ máa jókòó táti jọ máa ṣe gbogbo paparazzi bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni ó ti da jù nínú ìlú tó ń gbà tó ṣe pé bẹ́ẹ̀ nígbà tẹ sọ sí.
0: Eba ibẹ̀
1: yóò. Yóò wá mọ já tó tó tó.
0: Ó ti lọ bẹ́ẹ̀ yẹn, ó ti lọ. Ọjọ́ kan pẹ̀lú.
2: Ọjọ́ Monday ni mo ti dé ọ̀dọ́ tí mo fi pè yín lẹ́yìn wálẹ̀ wà meeting.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ọ̀dọ́ ọ̀rẹ́ mi ni mo wá dúró sí pé ká jọ wá kọ́mọ́tò mi nìkan. Ọ̀dọ́ mi wá wà tí wọ́n ní bàbá ìyàwó ẹ̀ kú.
0: Ẹ tún wá fi lè padà, ẹ lọ́ àjọ lọ́bẹ̀.
2: Ọ̀dọ́ wa lọ́bẹ̀ lọ́ bá wọn ṣe.

0: Ah, bàtà jẹ́ kàn rọ́dì kalẹ̀. Ẹlú ẹ lomi ẹ káàárọ̀.
1: Ẹ̀lú ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun ta ló wà ńbẹ̀.
1: Bẹ́ẹ̀ni ṣe sóyún láti borí jà. Ẹ mọ̀ ẹ kú ìnáwó ilé tuntun o.
0: Ya wa ẹ ṣeun o.
1: Èmi ó lo nta ẹmúdé bí òní ìbàjẹ́ kò ní ìlú náà o.
0: Àṣe elédùn àṣẹ o.
1: Ẹ ra ta.
0: Ẹ ṣeun o ẹ ṣeun ẹ bá yọ ẹ bá wa yọ. Bírin yín bá gbabẹ̀ ẹ yà kí wá o. Ẹgbẹ́ Premier Hotel la wà. Ẹ ti rí lé ọ̀hún òkè tẹ́ tó dúró ni. Kábíyèsí Ọlọ́run wọn ní ṣẹ̀ṣẹ̀ máa tọ́ka rẹ̀ sí yín.
2: Ẹni a ní kó fẹ́ ní lójú.
0: Ìkorú ẹ̀ rí. Hello.
3: Hello,
0: mi ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
0: Ní
3: àgbègbè látàmúlòkọ.
0: Màmá ẹ káàárọ̀.
3: A kí nínú 32FM ẹ kú oníire o.
0: Eba ẹ ṣe wọn.
3: Ìgbẹ́ náà o.
0: Àṣẹ.
3: Ọlọ́wà kí ìyá ọba bẹ̀rẹ̀ náà o.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe o. Hello, mi ẹ káàárọ̀.
4: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
4: Ẹ káàárọ̀.
0: Ṣá ló wà ńbẹ̀?
4: Ẹ kú àtìlé bọ́ lé o.
0: Ẹ ṣe màmá. Ẹ ṣe o.
4: Ilé ọ̀túnra o.
0: Àṣẹ Ọlọ́run ọba.
4: Nkẹ́ kó débò ní. Ìbàjẹ́ o.
0: Àṣẹ elédùn àṣẹ.
4: A wà.
0: Ó dà a mọ̀ retí. A mọ̀ retí yín. Mo bá wọ èèyàn ṣe máa ń ní ọ́pdéètì lọ́wọ́ gbogbo àtìrọ̀lẹ́ àná tá a ti ń jẹ́ lẹ́nu tá a ti ń gbé sí orí Facebook pé a fẹ́ sún láti ibìkan síbì kan àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí kẹsẹ̀ lẹ́sẹ̀ àárín ni ó jẹ́. Bàbá tí wàá débi ibi ìyànà Premier wọn àmọ́ bẹ̀rẹ̀ dákun ibo ni 32FM kọ́lé sí ibi àwa ònú lọ́ọ̀kan. Àwa la mú ẹ̀gbẹ́ ti Premier Hotel. Bàbá ti gun orí òbago bí ìyànà Premier ìyànà apá ọ̀tún àkọ́kọ́ náà ni tó wà lẹ́gbẹ̀ẹ́ Premier ó ti rí ilé wa ìlú ẹ̀ka àárọ̀.
4: Ẹ̀ṣà ilé ó tura o.
0: Àṣẹ Ọlọ́run ọba o àṣẹ.
4: Ẹ kú oríire náà gbogbo nǹkan tẹ́ kó débè ò ní bàjẹ́ o.
0: Àṣẹ elédùn àṣẹ ò ṣe mo dúpẹ́ o.
4: Ìyẹn ìtàn ní Akala Express o.
0: Àjìnà sí yín. Ogbó bẹ́ẹ̀ ti lágbára ẹ̀. Ọlọ́run ọba òun ló gbèsè ẹ̀ dé.

0: ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bíwẹ̀ bá ń bẹ níbìkan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbà àwàdà.
1: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

ẹ kásán èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní nìkànnì 32fm 94.9 tá a kalẹ̀ sí àjàkẹrin ilé àwọn àgbẹ̀ kókó àòsùgbẹ̀ nílẹ̀ ìbàdàn peter ọláṣùpọ̀ ló ní ìròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. àjọ tó ń wojú ọjọ́ ìyẹn NIMET ni a ti gbé ètò léde nípasẹ̀ ẹ̀kún omi tó ṣeéṣe kó wáyé láwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún. ilé ẹjọ́ ti ṣetán àti gbọ́ ẹjọ́ tó ní ṣe pẹ̀lú pípe ààrẹ tẹ́lẹ̀ rí goodluck jonathan níjà lórí àti mọ́ba díje dupò nínú ètò ìdìbò ọdún 2027. lábala ìròyìn ilẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè ti dr congo òun náà ti ń jẹ́ kó di mímọ̀ pé ó ṣeé ṣe kó tún lọ fún sáà kẹta lórí àpèrè. lágbo amúlùúdùn burna boy òun náà ni yóò farahàn níbi orin àpilẹ̀kọ ti ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. àjọ eléyìí tó ń wo bójú ọjọ́ ṣe rí ìyẹn NIMET ni a ti ṣèkìlọ̀ ìpè àwọn ìpínlẹ̀ mọ́kàndínlógún jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà ló ṣeé ṣe kí wọ́n kojú àwọn ẹ̀kún omi láwọn ìpínlẹ̀ wọn. àjọ náà jẹ́ onímọ̀ ìpè àwọn ìpínlẹ̀ tó ṣeé ṣe kí ẹ̀kún omi fọwọ́bà láti rí ìpínlẹ̀ zamfara nasarawa kwara ọ̀yọ́ èkó ogun èkìtì delta imo anambra enugu ebonyi akwa ibom cross river rivers edo ondo àti ìpínlẹ̀ bayelsa. àjọ NIMET wa jọ di mímọ̀ wípé àwọn ọṣẹ tí ẹ̀kún omi ọ̀hún lè fà òun náà ni ẹ̀kún omi eléyìí tó lè bo àwọn òpópónà tó lè fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ba àwọn ilé àti àwọn oko jẹ́ kódà àwọn ojú ìṣàn omi ṣeé ṣe kó dípa kó fa ìdákúrekú náà ba ó ṣàkóbá fún àwọn ètò ẹlẹ́rọ bára ẹni sọ̀rọ̀ ó sì lè mú àwọn ọṣẹ́ mi ìdání tó fi ní ń ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn àbómirin. àjọ náà ó wá gba àwọn olùgbé àwọn ìpínlẹ̀ náà lámọ̀ràn láti rí i dájú pé wọ́n ṣe àfọ́mọ́ àwọn ojú ìṣàn omi wọn kí wọ́n sì mọ tẹ̀lé

ẹni tí í ṣe àdìlẹ mínísítà fọ̀rọ̀ ọ̀nà ọba báyìí joseph ọlásùnkànmí tẹ́gbẹ́ náà ni wọ́n ti ṣẹ́ délẹ̀ lórí ọ̀rọ̀ kan tó ń jàràn wípé ńṣe ló ṣe ìlérí láti lè dájú pé òpó tó gbé iná ọba dúró lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni òun ó ṣe àtúnṣe sí i láàrin oṣù mẹ́ta lẹ́yìn tí wọ́n ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ àti àìgbọ́niyé lásìkò àyẹ̀wò tílé ìgbìmọ̀ asòfin tí wọ́n ṣe sí tẹ́gbẹ́ nínú àtẹ̀jáde tó síta lójú òpó x látẹnu agbẹnusọ rẹ̀ adéọlá adélábù ńṣe ló jẹ́ òde mímọ́ pé tẹ́gbẹ́ ló ṣe àfọ́mọ́ rẹ̀ wípé gbèdéke kẹ́mọ́ fún òun ní gbèdéke olóṣù mẹ́ta láti fi rẹ́yìn àwọn ìpèníjà tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná lórílẹ̀‐èdè yìí nínú àtẹ̀jáde náà ni wọ́n ti ṣàlàyé sọ̀rọ̀ nípa ìdúróṣinṣin àwọn òpó tó gbéná ro eléyìí tí ó bẹ̀rẹ̀ láàrin ọgọ́rùn-ún ọjọ́ tí òun bá dé ipò bákan náà àwọn àtúnṣe tó gbọgbọ́n ìpèsè afẹ́fẹ́ gáàsì àti mítà iná ọba òun náà ni yóò gba àwọn tó dìde ọdún kan láti ṣe àwọn ètò náà bákan náà ló jẹ́jẹ́ láti dájú pé òun mú ìdúróṣinṣin débà òpó tó gbéná ro nílẹ̀ yìí ìyẹn national grid ṣíṣe àwọn ètò ohun amáyédẹrùn ìgbàlódé fún ọ̀rọ̀ iná ọba àti àwọn ìlànà míì tó ń ti kíkó àkóyawọ́ gbogbo lẹ́ka iná ọba nílẹ̀ yìí.

fẹ̀sùwọ́pọ̀ gba àlejò rẹ̀. Bẹ́ẹ̀ bá níròyìn yàjọ́ yàjọ́ kan abómi tẹ́ ẹ fẹ́ fi tu wà létí, ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng. ìròyìn kò ní jù báyìí lọ fún tọ̀sán tòní lédè Yorùbá. Peter Ọláṣùgbọ́ ló ti ń ròyìn. Ẹ mọ̀ yá ṣe o.

pé wọ́n stay true to the lines. Àwọn line yẹn bí wọ́n ṣe kọ́ gbogbo àwọn ẹwà èdè yẹn bí wọ́n ṣe kọ́ gbogbo bí wọ́n ṣe sọ̀tàn ẹ̀ delivery ẹ̀ rí wípé ẹni tó direct eré yìí tọ́pẹ́ Adébáyọ̀ àtàwọn míì wọ́n mọ̀ọ́mọ̀ sọ wípé eré yìí o ẹnìkankan ò ní lo èrò inú ara rẹ̀ ìfẹ́ inú ara rẹ̀ láti fi deliver lines ni gbogbo bá a ṣe kọ́ ni kẹ́ ẹ ṣe tẹ̀lé ẹ̀ sì rí beauty eré yẹn nínú iṣẹ́ yẹn bẹ́ẹ̀ bá sì wo gbogbo àwọn tí wọ́n ṣe rí ọ̀hún tán jẹ́ director tán ṣáájú ẹ̀ rí pé àwọn tó jẹ́ wípé they are professional enough ni ẹ̀ mọ̀ wo bàbá ọ̀gá Bello lórí ìjókòó àwọn Yemi Sọ́ládé tó jẹ́ wípé àwọn eléyìí tíátà náà fojú ayé wọn ṣe ẹ mọ̀ wo gbogbo àwọn tó jẹ́ wípé orí stage ni wọ́n gbà kọjá ẹ wá ní rírú àwọn èèyàn báyìí lórí ìjókòó kéèyàn kan wá sọ wípé mo fẹ́ lo line àdàmọ̀dì ti tèmi fún alára mi mo fẹ́ fi gbéré jáde torí ìdí èyí bẹ́ẹ̀ bá wẹ fún Róyè Tinubu ẹ rí wípé àwọn lines tí wọ́n lò nínú ẹ̀ àwọn lines tí wọ́n dìídì kọ sílẹ̀ ni tí kìí ṣe pé àwọn unprofessional actors kan ó kàn wá dé pé bí n bá ṣe rò náà ní ṣe sọ bọ́ta. nínú àwọn ìyàtọ̀ tí ń bẹ láàrin stage àtẹni tó gba stage kọjá pẹ̀lú ẹni tó jẹ́ pé screen kan lòún gbọ́njú mọ̀ òun ni line àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ bó o lo ṣe stay true sí ṣé kìí ṣe pé o lérò wípé o gbọ́njú ẹni tó kọ script lọ ọ̀rọ̀ rẹ tó o bá sọ ohun yóò lè summarize yóò lè sọ gbogbo nǹkan tí ẹni tó kọ script ti sọ bẹ́ẹ̀ àǹfààní àwọn tí wọ́n sọ wípé bó bá ti jẹ́ pé ọmọ tíátà ni ọ tàbí you have a theater background ní fún ọ ní role tàbí wọn ò torí ti bẹ́ẹ̀ tán bá fi lè mọ̀ báyìí wọn ò ní pè ọ padà gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ ẹ jẹ́ kí n break news kan fún yín wípé tíátà kìí kan ṣe àmọ́ pé àmọ́ ni kìí ṣara ẹran kìí ṣe irú ẹ̀ o theater is the benchmark ibẹ̀ gangan ni tí wọ́n ń pè ní filmmaking lónìí ibẹ̀ gangan ló ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan kí nǹkan tí wọ́n ń pè ní filmmaking internationally àti ní nàìjíríà locally theater ló ti bẹ̀rẹ̀ torí ìdí èyí theater ò kì ń ṣe threat theater ò wá láti threatening yí theater wá láti refine yín ni kódà kò wá òun gangan ni refinement gangan tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jẹ́ wípé irú ìwà yìí lóòótọ́ ó jẹ́ ìwà kan tó exist nínú industry yìí gbogbo àwọn tí wọ́n bá ń ṣerú ẹ̀ àsìkò tó láti tọwọ́ àwọn ọmọ wọn báṣọ kí wọ́n embrace reality kí wọ́n embrace professionalism kí wọ́n dúró gbámúwámú láti rí i dájú wípé àwọn tún ẹ̀ kọ́kọ́ ìdí tí mo fi sọ wípé benchmark ní tíẹ́tà ibi tó yẹ kẹ́ ẹ máa wò bí eléyìí báyìí wípé ó yá o ibi tá a ti máa kẹ́kọ̀ọ́ rèé ibi tá a ti máa mú ọgbọ́n rèé ibi tá a ti máa mú ìmọ̀ rèé ibi tá a ti máa mú òye rèé ibi tá a ti máa mú ọ̀nà àátọ̀ láti fi gbé eré wa bọ́ta rèé kò síbi tẹ́ ẹ bá dé nílẹ̀ àgbà ńlá ayé pátápátá ara àwọn ọ̀nà tí wọ́n fi máa ń retí actors tó ṣe dáadáa ni pé ṣó ti gborí stage kọjá rí wo báwo la ṣe mọ professional yàtọ̀ sí àwọn púrúǹtù ṣó ti gba stage kọjá rí ojú lásán kìí kàn ṣojú lásán ni pé à ń sọ wípé ibrahim chatta pé ó da àyìn ó le kéwì ó le kọrin ó le jó ó le ṣèyí ó le ṣe different characters tí ò ní jọra wọn ó le ṣe tọ̀hún kìí kàn ṣe pójú lásán it is not by chance o nítorí wípé ó ti ní background training nínú theater ló fi rí bẹ́ẹ̀ tó bá wá admire ibrahim chatta as an actor as a producer kò yẹ kẹ́ni tó wá study theater kó wá jẹ́ threat fún ẹ tí wọ́n bá wá fún audition tó wà torí bẹ́ẹ̀ tó ò ní fún ní role tó bá ń wo Latif Adedimeji wípé Latif Adedimeji ó láìkẹ́ ó ṣe gbá ó ṣàwo is professional is this is that kìí ṣe kò kàn dédé rí bẹ́ẹ̀ bá wo background ẹ̀ bàbá ti ṣe stage dáadáa ó tó di wípé wọ́n tún wá ṣe one man play tí wọ́n ṣe láìpẹ́ ó ti pẹ́ náà díẹ̀ tí nǹkan wá yí padà tó

wọ́n ṣe ṣẹ́yìn ẹ̀ wọ́n sì ń rí result orí ìdí èyí kó má di pé ẹ máa fàlà ẹ máa kọ́ tiẹ̀ láti fi create narrative. Nínú àwọn nǹkan tó tún determine award òun ni popularity. Lágbájá popular olórúkọ abáfunlá award yìí àǹfààní ni ó jẹ́ fún brand tàwa náà. Ara àwọn nǹkan tí ń determine award nù ẹja fún lágbájá ìlà award ó popular kìí ṣe pé nítorí performance. Nínú àwọn nǹkan tí tún máa fún oní timing àsìkò pé ẹlòmíì lásìkò tó jáde síhun nǹkan kan wà tó máa determine pé ẹni yìí ni ẹja fún o ẹni yìí ni ẹjẹ́ ká fún o. Títún làwọn nǹkan tó ń determine award jury àwọn tí wọ́n wà lórí ìjókòó wọ́n sọ pé ẹja ṣe pọ̀ ó ṣeéṣe kó wá jẹ́ pé favoritism lè wá wọ̀ ẹni ni mo fẹ́ràn ẹni mi ò fẹ́ràn jury ṣebí èèyàn ní gbogbo wa ó lè determine award bẹ́ẹ̀ ni. Nínú àwọn nǹkan tó tún determine award òun ni vote ẹni fáwọn kan wà tó yẹ pé wọ́n open for vote ni. This particular kini ẹjẹ ká pe ká vote ni àwọn tí wọ́n bá ẹni tí ó bá lè canvas vote jù ni ẹ dákun o link in my bio go and vote for me. Wọ́n ti ṣe kini kan ẹ lọ vote fún mi link wà ń bio mi o ẹni bá lérò ni wọ́n fún láwọ́ọ̀dì ọ̀hún tó bá lérò dáadáa. Ó túmọ̀ sí wípé ẹnìyẹn jẹ́ good actor ni ó túmọ̀ sí pé ó tàn jẹ́ good actor ṣùgbọ́n èrò ń bẹ lẹ́yìn rẹ̀ kò sígbà tí ò ní win. Àmọ́ tẹ́ ẹ bá ní ká wo lórí theatre ta ní mọ ibo ni wọ́n ti gbà wọ́ọ̀dì theatre náà. Ìgbóná ti ń gbà wọ́ọ̀dì theatre iwájú audience àwọn èrò tó jókòó ibẹ̀ ló ti rá wọ́ọ̀dù rẹ gbà. O nílò àti ṣe bọ́ta kán ṣẹ̀ máa sọ wípé and the award goes tó bá ti dúó tó ti ń perform lọ́wọ́lọ́wọ́ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ un ló ti máa gba wọ́ọ̀dù rẹ torí àwọn audience ó ti máa fi àtẹ́wọ́ wọn ó ti fẹ́ bà tiẹ̀ jẹ́ pẹ̀lú àtẹ́wọ́ ó ti awọ́ọ̀dù yẹn nìyẹn ó ti ń gbà wọ́ọ̀dù yẹn on the spot. Bó bá sì ṣe dáadáa immediately ló ti rí result ó rí gbogbo àwọn èèyàn tójú wọn ó taná lọ kò sí ohun tó taná sójú wọn fóònù wọn ni nítorí bó bá ṣe ń ṣiṣẹ́ bó ṣe sọ pé òun ṣiṣẹ́ òun làwọn ò mú fóònù wọn tí wọ́n máa tẹ fóònù iná fóònù ojú wọn ó sì máa taná sójú àwọn náà ó rí pé as an actor ó ti fail. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ò ti sí audience tí ń wò yín nígbà tẹ́ ń ya eré yẹn lọ́wọ́ kò jẹ́ kó o mọ̀ wípé awọ́ọ̀dù tó o gbà wọn kó o mẹ́rì tiẹ̀ ọlápá o lérò lẹ́yìn ni ọlápá wọn kan nífẹ̀ẹ́ rẹ ni. Lórí ìdí èyí ohun tó bí ètò tòní òun ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ pé bí tí àwọn theatre practitioners tí wọ́n bá lọ sí audition tẹ́ ẹ sì ti mọ̀ wípé àwọn ará bí o theatre practitioner ni wọ́n ẹ máa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa ń rí wọn gẹ́gẹ́ bí threat láti má fún wọn ní role láti má ṣeré wọ́n wàá máa create àwọn narrative kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n popular lónìí mélòó nínú wọn ló ṣe theatre study theatre láláì béèrè lọ́wọ́ ara wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà professionally successful lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn èwo nínú wọn ni ò gba theatre kọjá. Àwọn ìbéèrè wọn bí a bá ṣe ń béèrè ìbéèrè wọn ẹ jẹ́ àti ẹ̀túkátú discussion yẹn sílẹ̀ ẹ jẹ́ ká wú ọ̀rọ̀ yẹn ti ń lọ tipẹ́tipẹ́ àkókò tó fún wa láti address ẹ̀. Táwọn èèyàn máa sọ wípé yẹn ṣèbí Ọdúnladé Adékọ́lá ṣèbí kò ṣe theatre. Nǹkan tí wọ́n máa ń lé tọ́pọ̀lọpọ̀ máa ń lérò wípé ó dìgbà tí o bá ṣe ẹ̀kọ́ jàǹbù tó wọnú Uniben tó wọnú Adeyemi College of Education tó wọnú University of Ibadan tó wọnú Polytechnics kan láti ṣe theatre as a course nìkan ni a lè sọ pé theatre product ni ẹ́ láláì dẹ̀ rí bẹ́ẹ̀ sórí church drama yẹn tó gbà kọjá yẹn tí wọ́n drill ẹ lórí stage táwọn audience jókòó tí wọ́n wọ̀ ẹ́ tí wọ́n taná sí ẹ lójú tó wọ costume tó act wọlé jáde tó miss cue tó read the lines ẹ theatre nìyẹn. Wọ́n
pe kini kan ni liturgical drama eje ka fo funra wa daada liturgical drama yen ohun la le so wi pe o bi eni ta n pe ni Odunlade Adekola tori on act ni church ko to di pe wa transition si screen awon ere ka sere Jesu won kan Jesu ma gbele bu lagbaja se gba tamedo sawo esu kinikan kinikan satani kinikan kinikan ere ti won se ninu church yen that place is a stage dandan ko ni ko wa je pe stage wole so yi nka theater rara o se se ko je stage to je wi pe makeshift gan ni ti won kan to pa kole tawon eyan joko meji meta ti won wo te se riaza orisirisi bam bam ide yi narrative to nlo kakakiri wi pe en lagbaja so se theater ri ni so se theater is a celebrity wa bere wi pe awon ti won je gbaju gbaja ti won ewo ninu won ni o gba theater koja ninu won ewo ninu won ni o gba stage koja ninu won se ndarapo mo wa 32 fm 94.9 leleyi Wahid Shola Orolabi presenter lo ko mi cinema lele e je kin wa so verdict mi personally oporopo eyan le ma wo wi pe a se tori pe bobo yi study theater lo fi wan defend won to bayi ki se nitori be nitori fact leleyi e je ka wa ka jo gbe fact yewo mo gbe fact ile iwo na gbe fact ti e sile ka jo gbe yewo ti o ba ti gba theater koja ti o gba stage koja on ton ko lo gbianju ati gba be koja nitori igba ti o to ye nu wi pe o ku ni ibon ro awon to ye ko hun o ko si po gan gidi e wo lenu jo meta yi opolopo awon ti won gba theater koja tele won tin awon won lo UK won lo US lati lo act lori stage eje ngba ti won ba pada wa fun next production won e ri bi yato o se wa ninu ere ti won se lori ide yi theater ni foundation wa o ranti greek nigba un na lohun aristotle aeschylus gbogbo awon gbogbo won foundation niyan ba pada wa so ile ede nigeria a soro ogunde a bibili ati be lo soro Shola Ogun Shola Aisho Pepe foundation wa niyan ibe gan ni gbogbo e ti transition to fi di on ta n wo loni ta n pe ni cinema koni ju bayi lo lori eto yi loni agbe setan lo daro aloko setan lo ko sun lekeleke emi setan loni lo kefu ogun mo la se ti e ni ran abadan oba ti e lo opopo ni ran do oba ti e lo lisabi agbongbo akala o na se ti e oniran epa oba ti e lo Wahid Shola Orolabi presenter mo se temi loni 32 fm ninu ayo idunnu ire ni mo fin le si ni koko house oni ni last day ni koko house be ba mo fi gbohun mi next time laughter house lati mo do bi da bi o ayayaya ire loni ayori yin afire o ta fi pade ire o eyin ara

wà nìyẹn tẹ bá gbẹ pé bó ṣe wà nìyẹn so ẹyin ara ilé olúwayẹmí sí lèmi jẹ ọba obìnrin orí afẹfẹ ìkànnì 32 FM 949 ẹkúkú

Wọ́n máa yọ̀ wá lẹ́nu, kọ́ máa sọ wá lẹ́nu. Ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú wọn. Ìgbà míì tí a bá ní ká ṣe sùúrù dáadáa pé kò burú, nǹkan tọ́lọ́ ń bá kọ, ẹ jẹ́ ká tẹ̀lé. Àwa màmá gan, àwa tá a jẹ́ màmá, a máa ń fẹ́, kò sẹ́ni tí ò fẹ́ nǹkan tó dáa fọ́mọ ẹ o, ẹ má ṣì mí gbọ́ o. Gbogbo èèyàn ló like.

ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ padà ẹ má ṣe bínú ẹ jọ̀ọ́ kó ba lè dáa náà ni kó má jẹ́ pé gbogbo ọ̀rọ̀ wa ṣá àfi tá a bá rí bọ̀ọ̀dá wa tá a bá ṣàlàyé fún àfi tá a bá ràǹtí wa nígbà tí arákùnrin yìí pàdé arábìnrin yìí wọ́n nífẹ̀ẹ́ ara wọn ìyá ọkọ tòbí ọlọ́njẹ kan padà fẹ́ ra wọn o ó wá lọ bá ẹ̀gbọ́n ẹ̀ pé ẹni tí ọmọ ń pàdé ó má kàwé dáadáa jọ ọmọ òun lọ para tí ọ̀nkú tán lọ fọ̀rọ̀ lọ àwọn ọmọ ṣúra ọmọbìnrin yẹn tó bá ti lè kàwé ju ọkọ lọ báyìí wọn ò gbọ́dọ̀ sọkọ wọn lẹ́nu o kò ṣe pọ́kùnrin yẹn náà ò kàwé o but ṣe mọ̀ ìwé tí ẹ kò fi bẹ́ẹ̀ tó nǹkan tó ti ìyàwó ọmọkùnrin wa ó ti ń ṣe bákan sí ọmọbìnrin yẹn àárín wọn ò fẹ́ gún déédéé mọ́ kò dẹ́ ṣe pọ́n jà ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbọ́ ohun tó gbọ́ tí ẹ̀gbọ́n màmá ẹ̀ sọ fún màmá ẹ̀ ó lọ jẹ́ kó fẹ́ni tí ò kàwé tó a lè mú apẹ́ ẹ̀ a lè ka bọ̀ bó ṣe kàwé yẹn apẹ́ ò ní ka apẹ́ ò ní ṣe ó ti wá sún ọmọkùnrin ó ti sún màmá náà mo ní kí n wáá bá yín ṣé bí gbogbo àwọn òwe tá a tiẹ̀ la kà yín náà at the end of the day wa àwọn ọmọ wa tán kàwé how many percent of them náà jẹ́ pé nǹkan tán lọ study gangan náà fi ń ṣe a lot of them tó kàwé nígbà tán máa kọ́ṣẹ́ ọwọ́ ẹni tí ò kàwé náà ti lọ ń kọ́ṣẹ́ ẹni tó ní first degree second degree ọwọ́ sacilitrate ló ń kọ́ ńṣẹ́ arábìnrin yẹn bọ́ yẹn dẹ̀ ń sẹ́ pé mọ́mí iṣẹ́ tiẹ̀ rí the girl so quiet òun ò ẹ̀ tẹ̀lé mẹ́pọ̀ nǹkan lọ kí dẹ̀ ní ìwé mọ́ ìwé mélòó ọkùnrin ṣe tán ní poli ìyàwó ní second degree ìyàbọ̀ yẹn dẹ̀ lọ fẹjọ́ lọ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n ìyá yẹn ló wá ń sọ fún pé ẹ̀ ó jẹ́ sọ fọ́mọ ẹ bí dídọ́kọ́ òun náà kó ló kọ́ lè wá school side drop out kan kó ṣe kó mọ̀ ẹ̀gbọ́n ẹ̀yìn ara ilé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ máa fóyọ̀ méjì mẹ́ta láyè nígbà tí n bá padà dé látojúde lọ́hùn kó wá bá mi dá sí tẹ́ bá ti wá bá mi dá sí màá wá ráyè ṣe ètò tèmi ṣùgbọ́n kó tó dìgbà náà ẹ jẹ́ ká máa jọ gbádùn eléyìí náà.

0: Oluwa Praise to fi ma awon akorin ijo CAC Okebukun English Choir Ososami Ibadan agogo meta osan 3 p.m. ni gbogbo eto ma bere lojo Sunday 17th May 2026 Rotimi Johnson lo ma dari eto iyen ni Mof 21 Verse Center lori ni Gloria Lajo Oyo Ibadan gbogbo eniyan to mo ri Olorun eje kajo darapo ma Ayo Brand kajo fi yin gba ire lowo Olorun ofe ni o ko sowo wole ni be Ayo Brand lo n pe gbogbo wa o je kajo pade ni be
1: Ìrọ̀rùn dé gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́ lójúmọ́ tó ń ṣiṣẹ́ dédé tó sì yẹ kó jẹun tó dáa fi ń tọ́ dáa panu Kingdom Foods Nigeria Limited tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́ bẹ́ẹ̀ fẹ́ ra láfún ẹ̀gbá gàrí funfun tó kan lẹ́nu gbírín-gbírín fùfú tó funfun lẹ́lẹ́ tí òòrùn bànàbànà àkàrà bean snacks yellow pap ògì pupa tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n bá fi nǹkan panu sẹ́nu tó kí káfi tó dáa panu léyìn ó mú gàrí fi gàrí tẹ̀bà ká fi gàrí tó lókuta tẹ̀bà ògì tọ́lẹ̀ láwọn àkàrà panu tó tún ṣe mú gàrí Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀ máa fún oúnjẹ tí ò ní máa tuntun hanra ẹ lè mọ̀ oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè ni wọ́n máa ra òkòtò àánú multi-service ventures ló ń sàpínká ẹ̀ tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà òkòtò àánú multi-service ventures ni ó kàn sí ní KS Motel Shopping Complex Total Garden Oríta Mẹ́fà Junction Ìbàdàn telephone 080-3330-4174 080-3330-4174 Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ojú mi dá oúnjẹ pọ́n bele ti won fi kemika pelu e
2: akole marale
3: Eyin temi e sumo bi o alaye ti mo fe se ni ke wa teti si bo ba fe roju lowo le to ni mo rojo si ile ise my abuja home limited ni mo npe o si awon ni won ni ile to to bi 80 plot 50 plot of land ni mo we ofada laarin meji ipinle ogun si ipinle eko irin iseju me dogun ni o lati redeem camp ati beggar buster gbogbo le wa patapata lo je oju lowo ti ko si si wa lo mu nile lowo lowo bayi 500 square meter plus 5 million naira gbere la nta eni to ba wu lati raye kale kan 25 million naira ni o iwo na tara sasa adita mo we pe so antan bin stool an ta lowo lowo bayi awon iwe eri to je oju lowo lo si wa nibe gbogbo plus to ku lori ile yen ko ju adota lo 50 plus nkan rere ni keyin o dokowo ninu ile da ile loni nile ise my abuja home limited lati ra le ti ero ibanisoro to ma pe ni 0701 148 9931 0701 148 9931 my abuja home limited ile ise to se kokotan lori karale
4: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sàn mọ́ni ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣiṣẹ́ mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jérò ló di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com owó wa ò fanilápòyà bẹ́ẹ̀ ni Lovett ti lóko rí nílẹ̀ yọjọ́ ti pẹ́ Conducive learning environment, hostel facility, iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627 0814-878-1627 Lovett College of Advanced Studies, ẹ mọ́ wulẹ̀ ṣẹ́jú sérò, àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.
5: Ìkéde pàtàkì Èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí wípé ilé-iṣẹ́ rédíò yìí 32FM 94.9 Ìbàdàn à ń kúrò ní ibùdó wa yìí ní Àjàkẹrin Coco House lọ sí ilé ọ̀dọ̀ tiwa ní orí òkè Premier ní Mọ́kọ́lá. Èyí wà lára ìyànjú wa láti fún yín ju bẹ́ẹ̀ ṣe fọkàn sí lọ kí ìgbóhùnsáfẹ́fẹ́ sì gbọ̀nà ọ̀tún létí yín. Torí ìdí èyí, ó ṣeé ṣe kí ìgbóhùnsáfẹ́fẹ́ má já gaara láàrin ọjọ́ Ẹtì ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹwàá ọjọ́ Àìkú oṣù tá a wà yìí. Àtọ̀rọ̀ gáfárà fún dídùn yìí ní àǹfààní ìgbàládùn rédíò tó já gaara láwọn àkókò yìí. A dúpẹ́ gidi gan fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹyìn yín. 32FM 94.9 à ń fẹ̀ nígbà gbogbo àgbáyé.
6: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
7: Mo ń gbọ́
8: 32FM 94.9
9: lẹ́kọ̀ọ́ sí ẹ̀yin ará ilé ẹ̀sùn kàbọ̀ padà sí ìkànnì 32fm 949 Àjàkẹrìnlá wa Coco House dùgbẹ́ ní ìlú Ìbàdàn. Ó yá ọ̀rọ̀ ni mo sọ yẹn o. Ẹ gbọ́ kí ló wà ń bẹ̀ tí ìyàwó tun ba kawe ju oko lo ti awon mejeji ko nse poko lo lewe rara o oko lo lewe o sugbon tun je pe iwe ti yawo lo po ju ti oko lo ki wa lo wa nbe ti egbon mama oko won ti fe ra won egbon yoko na la ma pe ki wa lo wa nbe to ba ni ah to ba fe ni to kawe ju e lo oju e ari mam lona ojebu koni se koni mo koni se koko baba asasun egbo eyan ara ile kilo wa nbe ta lo koko fe ba mi dasi oya 09062009949 eya orebete hello hello
7: bíbélì láwọn èmi ṣèké láì ní ìmọ̀
9: bẹ́ẹ̀ni
7: ẹni tó fi ọ̀rọ̀ lọ yẹn kò nímọ̀ ni ló ṣe sí lọ́nà tó bá nímọ̀ ni kò ní sí lọ́nà sọ àwọn èèyàn mi ṣègbè láì ní ìmọ̀ ìmọ̀ tẹ́ńtẹ́ lọ fọ̀rọ̀ lọ yẹn tí ò ní ló fẹ́ kéèyàn ò fi gẹ́ bí onítẹ̀ǹkọ yẹn tó bá lọ́gbọ́n fi síkun ara rẹ yóò dára fún yín o
9: ṣùgbọ́n dádì mi kò sí nǹkan kò sí nǹkan tó bàdí ń bẹ̀ kí ìyàwó kó kàwé ju ọkọ lọ abẹ́rí láìfí ń bẹ̀.
7: ọ̀pọ̀ rẹpẹtẹ àti ẹ̀rí arípátọ̀tọ̀ jẹ́ kúrúǹtù tọlọ́fẹ́ ọ̀mọ̀wé tó ọmọwé ló ń ta fíríìtì fún so ó fi ná lọ́wọ́ ni ó ti ẹ̀tọ́ tẹ́rí bá gan fún so mélòó la fẹ́ kà tó dábàá fẹ́ fọ̀rọ̀ wa lọ̀yàn láti lọ ẹni tó ní ìmọ̀ àwọn èèyàn ṣe ìpè torí wọn ò ní ìmọ̀
9: ẹ ṣe
7: ẹku oríire o láti olóòkè
9: ẹ ṣe sà ẹ ṣe o bẹẹni ẹ ṣe amọ olóore ẹ ṣe sà wọn ní kò sí tó bàjẹ́ ń bẹ̀ 09062009949 ó ní kí ẹ bá mi pè sí ṣe sì gbọ́ ẹ má jẹ́ ká pe àwọn lines méjì tó kù yẹn hello.
8: hello
9: ẹ ká sàn máa o orúkọ yín àti tẹ́tí ń bá mi sọ̀rọ̀.
8: dúpẹ́ olúwa látàmúlòkọ ni mà.
9: ẹ ṣe bá mi dá sí.
8: kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tí ìyàwó bá kàwé ju ọkọ lọ mà. torí wípé a jọ rọra wọn lọ́wọ́ ni ẹni tí wọ́n lọ fọ̀rọ̀ lọ yẹn oríṣiríṣi èèyàn ló wà. àwọn ènìyàn ìgbà wà síbẹ̀ pé wọn ò kì í fẹ́ kí nǹkan ọmọ èèyàn kó tẹ̀síwájú.
9: bẹ́ẹ̀ni.
8: gẹ́gẹ́ bí bàbá tó pè lẹ́ẹ̀kan ṣe sọ nígbà tó bá lọ́gbọ́n fi síkùn ara ẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ló wà wọ́n ní fẹ́ kọ́ ọmọ ẹnìkan tẹ̀síwájú kí tọmọ lọ kò sí nǹkan tó bá ìyàwó ṣáà ń ju ọkọ lọ.
9: dáadáa.
8: so bá dẹ̀ ń fẹ́ra wọn táwọn èèyàn ò dẹ̀ ní mọ̀.
9: ẹ ṣe
8: tó bá di tẹ́lẹ̀ ẹ jẹ́ kó oríire máa rán
9: ẹ ṣe o
8: àmì
9: ẹ ṣe o ẹ ṣe ṣẹ́ẹ̀rí ó mú mi rántí lẹ́kṣọ́rà mi kan nígbà tí mo lọ ṣe àsoso ní ui ní 1988 àǹtí yìí mass tó ń kọ́ wa further mass tó ń kọ́ wa lọ́dún náà lọ́hùn mo wá láìka ẹ̀ gan gbogbo àwọn lẹ́kṣọ́rà mi ni mo láìka náà but mo láìka àǹtí yìí òun kọ hàn pé dé kíláàsì wọn wá pẹ́ ń jọ yẹn làwọn ọmọ kíláàsì ni wo yẹmi sí ọ̀rẹ́ ẹ tó bá ti dé àti ẹ̀fẹ́ mọ nǹkan tó dé tó pẹ́ o torí àwọn náà máa kọ́ wa last ìjọ yẹn so ṣe é ṣe kọ́ ní ká jọ ká fún àwọn ní more time sí bó ṣe dé náà ńlá gún yọ̀bọ̀ ní àwọn bá dọ̀ọ́ sáré báwọn mú ní àyíká àbọ̀mà kí ló dé ṣe ó bá ní àwọn class I'm very sorry ẹ sọ yorùbá ẹ má fẹ́ yìnbọn apologize ọba rẹ rìn wọ́n ní ẹ̀jọ́ ẹ má bínú ipa àwọn pé ipe àwọn sáyé lọ drop dádì ni then bàtà wa débẹ̀ wọ́n wá ní emergency iṣẹ́ kankan àwa ṣe rò bóyá bí medical doctor ni ọkọ wọn kò yé yín emergency mà ṣe ó ná sí i wọ́n ní fogalizer ni wọ́n àwọn ọmọ class ojú ara wọn ipe ọkọ táwọn fẹ́ wọ́n ní fogalizer ni and the lady she is a lecturer at university of ibadan bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n dẹ̀ fẹ́ra wọn gradually ẹni tó pè ní fogalizer ń jọ yẹn ń sẹ́yìn òun náà ti level up bẹ́ẹ̀ ni èmi mọ lecturer tó fẹ́ student ẹ̀ gangan tó ń kọ́ tán márì tán ó bí wọn mẹ́ta fúnra wọn ìyàwó ẹ kàwé jù ẹ lọ yín kò dífà tí ò bá kàwé rárá tó bá máa ya páńkó pè tẹ́nu ò bá ní kẹnu ẹ ò ní ká bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹ máa ní àjẹṣẹ́kù ẹ e je kin gbe ipele ina. Hello.
10: Misi.
9: E ka so ma. Yes ma.
10: E ko to ma.
9: Eto ni.
10: O si n to buju nu ke yan fe eni to ka wi ju yan lo. A so ye ko ba ti.
9: Emi gbon yin mo ma o. E ma binu la sodo yin mi le fe ki credit yin ma jona. Super se je pobirin lo kawe ju oko lo. In fact, to the advantage of the man, a le manu le, a le put our money right when it's come to their education. Hello?
11: Alafia
9: ma.
11: Ana lu ala ki ele ele.
9: E se mo gbo.
11: Tin te buru nbe. Lu e ni ni da, nte mo ko, de ti ti ta mo ko.
9: Anu ni anu aso ri ofe ni e se ma e je fun eyan meji laye si kin to se to ti ni kilo buru boya kunrin ni o boya obirin ni o awon church kan ti e wa won ki fe kon fe equal right mi ro bo nse be mo nsin yo won le lo mu medical doctor kan se pe ko fe school cert pe to ba ya won ajo level up. Hello
12: ma e ka san ma
9: e ka san ma
12: ma mo foruko bora mi la sire ni ma.
9: Yes ma.
12: Sherry, ko se ko to buru nu e o iru e gogo wa lara mi yawo omo mi university graduate ni ana omo mi secondary school dani
9: tabi esi
12: won de jo fe ra won a se wedding yen repete won de jo nse dada tawon ti eyan ni laye won ni
9: hallelujah
12: won de jo da business po won de nse dada ko se ko to buru nbe eni ton lo fi oro lo yen eniyan ko fe ilo si waju fun eniyan
9: egbon e lo foro lo o egbon e ni o egbon egbon egbon yawo o
12: egbon ki lara buro ni aba buro lara egbon
9: o to ni sha
12: o sele dada o sele dada mi ri ko ti ko to buru nbe rararara ti fe ba ti wa laarin awon mejeji
10: era ma
9: e se e se ma se egbon won lo mo awon oni school cert ni won lo de fe university graduate won lo de nse daada seri iwe yen gan to me oh, it's good ke yan kawe o ah no mo like mo love we gan o but awon koko wa to je wi pe awa gan a fi siwaju olohun sawon mama to bi wa awon mama wa se won kawe se bi nu koko dudu ti won eko funfun ti wa jade oya e je kin fe nikan laye labala sibi ka to bo seri eto gan lo nisan 09062009 oya o. Hello.
13: Hello ma.
9: Eka so ma.
13: E ko to ma.
9: Yes ma. Ami.
13: O ku mo fa so yi ti secondary school temi ni. Ti cha temi gangan. O fe enter jo wa ni class. E jo ti mo lo ri eh ti cha yen ju ga yen lo.
9: Aha.
13: Amo wa to pe n passport, amo wa pa je won. But won o je mi mama o. Mo wa na Mr. Totola. And the MC Kiloje, at least that's your fair line. Yawo, or Kodia Kawaju, Yawo Law. What do I see, oh?
9: Kabisi.
13: Mommy, what do I see? That's your man, Kura, what
9: that
13: da for our, or what that by that da, or what do I saw it, Yawo Law. I think of Bruno, I want to put Bodja around one year, that da, come on the Bodja around one year.
9: Hello. Yes ma. Mo gbo yin ma.
10: Ah. Sori yin. Teacher ni. Amo da ari
9: e ma binu ma ko lo daada ejo ma e ma binu si mi se be pe ngba ti mo koko ma bere eto yi mo ni se ra won mo wa yen to ma la won fe awon fe se nkan mi ngba mi ta ba fun won laye ki won se ki won te fe won lorun ngba mi ko ki da ta ba de ba won soro ta fi oro olorun bo won ti won gba ti won ri reason a bu de like omo to fe fe yen ton ri reason ton ba tele dada ni seri oro arabirin ti mo fe so e to gbe oro e wa yi won ni abamo a se asetan o dakun o ti wa jajo ona loju en tori pe awi fun ni ko to dani won ni agba ijakadi ni mama ati baba e o ma bule sowo ni won mama ton ma nta properties yen and won de se dada won ni owo arabirin ni first born bo se pari school set e wa ni tori pe ise ta won mama ohun se lo wu ohun ko ohun fe se wa lo study awon ton ma nya awon chikini o ma npe won se ton ma nya plan ile ki le n pe won yin te ka weju wa lo aki what o sa lo o lo study akishani poli o se first 2 years o tin foju si awon little owo to ba mama me lo to ba mama me taja to ba mama me tile to ba mama e mama fun ni 30% so owo yen si wa je ko ran mo loju o ba lohun kawe mo leyin wendy ko si ebe ta won fa o la lohun o kawe mo se ise yi ah won o kawe mo odun meji yen gan to nlo ka nkan ma kan fowo ro nseyin ni o ba pade manji ma yen ko ni nkan kan e too is a graduate okunrin ko ni anything ah bo lady yi lo ma o lo ma love e o ni tori pe taste ohun n to ma so fọlọrun olorun tin ba fe marry the type of this person mo fe fe o ni taste o ma tin so fọlọrun even gba to wa secondary school taste ohun ni ma yen o lo ga o lo tutu o lo iuji o sasa pejuwe e o ni very handsome o ni bo se bo n soro bayi o lo si eyan wa rent ile o ni mommy n je boya mama e ni ki ati ka ile yen abi won wa le o wa si ba nti e lo mu wa bi o sa mu yan o sa pade ibi ton tin onile de ni won ti pade o lo ba wo ohun lohun de wo o ni later ba n fi idea wa n wa si ofisi mama ohun o ba denu fe kan o ni igba ti o koko ba n soro to n gba fun lo se pe sori bo se n wo mi ni nkan kan to ba ni keyan ni nkan mi ni anything tori ise ti mo n se ko ki sise to ise kin kan ma jeun mi o de ni iya mi o ni baba eni ti mo si wa sodo yin jo yen egbon ore mi ni but mo lawon family ko de si family kan to fe ran anybody lowo pe ko jo o nsa like e lady yen nigba to le te to nti like e mi ni nkan kan to so yen ko ti e wo n leti o ni saving ti mama n ba gba se e ma wa phone 30% so na tin wa office to na fe da duro a gbe plan le wa phone a mama ma n ba un gba se gan ta n ba lo si site ta n lo inspect owo n jabo so n lapo o ni ni igba akoko to n lo sile arakunrin yi to n lo wo nle ko si nkan kan yara eyo kan bayi o de kan raki megbe ogiri to wa ngi aso bi mefa to ni si I eni o carpet e o de raju eni sile le o wa ro ani table kan ati chair kan o ni o ma so fun mama o o ni mama o ni emi o lo se ko marry for now afi to ba lo pari school e I mo fe ko serve aburu e o ti se ton ti lo ale mo wu mi ki wo na wa ka ki o ni ma mi egbo mi dada o da o wu yin emi o kawe mo iyen nko e fi mi sile o mi kawe mo o en ti mo fe fe ni mo fi han yin yen mama wa ni en ti o ni nkan kan wẹ kò sí wàhálà àwọn ṣá ń bàbọ títí àwọn ṣe ọrẹ àwọn like ọdún méjì lẹyìn ọdún kẹta ṣẹmẹ pé kò ní ìyá kò ní bàbà ẹlẹgbẹ pé òun lòún kówó sílẹ àwọn kan ṣe àwọn lọ registry àwọn dẹ ṣe introduction and engagement tí ò sí nkankan lọwọ ẹ kí wàhálà yẹn má pọ jù fún àwọn ṣá ra dọgbọndọgbọndọgbọndọgbọndọgbọn ṣá kó tó di wípé àwọn mari ẹnìkan kó kúrò ní ṣe pé láti jọ́bọ̀ ṣe máa ń kọ́lé èrú mà ní palọ̀ then yàrá kan àtẹ̀lé yàrá kan àtẹ̀lé tẹ bá ní kẹ̀ka lẹ́yọ kọ̀ọ̀kan á jẹ́ four rooms yàrá tó tẹ̀lé last one kékeré yẹn lòún gbé but nínú ilé yẹn ẹnìkan wá kó kúrò nínú yàrá tó máa tábà kọ́kọ́ kọ̀ọ̀ká tó kan tiẹ̀ yẹn tóbi díẹ̀ oníṣò bí yẹn ṣe kó kúrò àwọn àgbà inú àwọn tukùn àwọn ṣe net àwọn sáré ra fóòmù àwọn jù sílẹ̀ lẹ̀ àwọn òun ṣàfẹ́ ó ní lẹ́yìn bí oṣù mẹ́fà táwọn marry

0: náà ni ẹni mo fẹ́ kẹ́ ẹ máa bá mi dá sí arábìnrin náà kú darapọ̀ mọ́ wa báyìí wọ́n ti test mi wọ́n ní gbogbo ohun táwọn èèyàn ń sọ làwọn ń gbọ́ hello ẹ káàsán o yes ma ẹ ṣe ma o àmì o jésù. Àti wá rẹ́ lò mí náà ń kọ́
1: báyìí.
0: Irọ́ o. Ẹ ṣe ma. Yes, ma. Ẹ jẹ́ kí n fún èèyàn bíi méjì láàyè sí láti bá mi dá sétò. Hello. Ẹ káàsán ma.
1: Àmọ́ kọ́ kí n gbà sí àtìlé bọ́lé ma.
0: Ẹ ṣe o.
1: Ó ní ẹ̀jọ̀ máa tó ń kọ bọ́ ara mi láti rí ma.
0: Kò sí wàhálà.
1: Oní gangan ni kí nìyẹn ló ṣẹlẹ̀. Orí ẹ̀mí ti ń dárúkọ ara
0: mi. Kí ló ṣẹlẹ̀ sí yín?
1: Tí ó jẹ́ pé tẹ́tì tí wọ́n lọ rán ọ̀tọ́ ẹgbẹ́ máa yẹn ni kò sí kankan lára rẹ̀.
0: N tí mò ń sọ yẹ̀yìn ló ṣẹlẹ̀ sí. Báwo ló ṣe ṣẹlẹ̀ sẹ́yìn mà? Ẹ má darúkọ yín, ẹ má darúkọ yín. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́yìn wá ti rì má rí nsín ma. Olúwa ṣeun, Ọlọ́run á ṣe. Ẹ ṣe ma, God bless you. Ẹ ṣe, ẹ ṣe. Ẹ̀yin ará ilé, ẹ wo, ibi tẹ́mi fẹ́ fi àdàgbà ètò tèmi rọ̀ sí rèé o. Bólúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè. Ìpàdé mi pẹ̀lú ti di ní ọjọ́ Monday lágbára lọ́wọ́ ẹni tó ní ayé àti ọ̀run. Ẹ ṣe gan, àmọ́ lóore. Gbogbo eré, ó di orí èkè téńté ní Mọ́kọ́lá. Ẹ wo, ẹ gbádùn wa ju bẹ ti ń gbádùn wa lọ. Ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olúwa Yẹ́mi sí ọmọ obìnrin afẹ́fẹ́. Èmi ń dágbére sọ wípé ó di àárọ̀ 08166756658 báyọ̀.

0: You're listening to 32FM 94.9.
1: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kó rí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want turn on to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so.
5: Turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
6: Maggi Chicken Flavor with onions, celery and turmeric. My game changer.
7: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
8: Wà á mi.
7: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná yìí.
8: Hypo kẹ̀.
7: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrígi ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
9: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọdún mẹ́rin ó lé ní ogójì olùkọ́ni fún ikọ̀ Aston Villa mú sọ̀rọ̀ nípa olùkọ́ni Unai Emery ó kó ikọ̀ Aston Villa wọ ìpele ìpele àṣekágbá níyẹn nínú ìdíje UEFA Europa League lẹ́yìn tó fi ìyà alágbára jẹ ikọ̀ Nottingham Forest ní ìpele semi-final níyẹn nínú ìdíje UEFA Europa League lánàá ó wá di ìgbà àkọ́kọ́ láti ọdún mẹ́rin ó lé ní ogójì sẹ́yìn tí ikọ̀ Aston Villa wọ àṣekágbá ìdíje UEFA Europa League bákan náà ẹ̀wẹ̀ olùkọ́ni Oliver Glasner nínú ikọ̀ Crystal Palace òun náà ṣe nǹkan tí àwọn alákòóso nínú ikọ̀ Crystal Palace àtàwọn olólùfẹ́ wọn ò lérò nítorí pé òun náà kó wọn wọ ìpele àṣekágbá níyẹn nínú ìdíje Conference League ẹ̀bàgọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìdíje UEFA Europa League òun náà ní ikọ̀ Crystal Palace ni wọ́n kò gojá sí kó tó di wípé àwọn alákòóso fún àjọ UEFA wọ́n tó di pé wọ́n lé ikọ̀ ọ̀hún wọ́n lé wọn tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ lọ sínú ìdíje Conference League ṣùgbọ́n lánàá òde gangan olùkọ́ni ọ̀hún kó ikọ̀ Crystal Palace wọ ìpele àṣekágbá níbi tí wọ́n ti máa kojú ikọ̀ Rayo Vallecano láti orílẹ̀-èdè Spain níyẹn nínú ìpele àṣekágbá ìdíje ilé tó ní ṣe pẹ̀lú ti ìdíje UEFA Conference League àná ti lọ tán kú ẹni torí pé lẹ́ni gangan òun làwọn tó jálákòóso nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n kéde ẹni tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ Manchester City mọ́ sọ̀rọ̀ nípa olùkọ́ni Pep Guardiola wọ́n kéde ẹ o gẹ́gẹ́ bí olùkọ́ni eléyìí tó dáa jù nínú oṣù ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí ta lòótọ́ yìí nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì lẹ́yìn tí bàbá òun borí ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta eléyìí tó gbá nínú oṣù ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀hún òun náà ni wọ́n fi kéde gẹ́gẹ́ bí olùkọ́ni eléyìí tó dáa jù nínú oṣù karùn-ún eléyìí ta lòótọ́ wá di ìgbà ẹlẹ́ẹ̀kejì tí olùkọ́ni Pep Guardiola ó mọ̀ pé kíní òun ní sáà eléyìí ta wáyé gangan kì í wá ṣe òun nìkan ni wọ́n kéde ohun torí pé wọ́n kéde agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbùngbùn fún ikọ̀ ìgbẹ́lu Nottingham Forest mọ́ sọ̀rọ̀ nípa Morgan Gibbs-White wọ́n kéde òun náà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí tó dáa jùlọ níyẹn nínú oṣù karùn-ún eléyìí ta lòótọ́ lẹ́yìn tó mọ pé òun mi àwọn mẹ́rin àti ìrànwọ́ ẹ̀yọ̀kan nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tóun náà gba níyẹn nínú oṣù ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí ta lòótọ́ òun náà ló wà fà tó fi kéde ọmọkùnrin ọ̀hún gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù eléyìí tó dáa jùlọ wà nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì fún oṣù ẹlẹ́ẹ̀karùn-ún abákan náà ẹ̀wẹ̀ àwọn eléyìí tí agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú tó jẹ́ ọmọ bí orílẹ̀-èdè South Korea ẹ̀ mú sọ̀rọ̀ nípa Kyle Mitoma àwọn eléyìí tóun náà mí fún ikọ̀ ẹgbẹ́lu Brighton and Hove Albion nígbà tí ikọ̀ Brighton and Hove Albion tán ṣe bẹ́ẹ̀ tí wọ́n fìyà jẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur òun náà ni wọ́n kéde gẹ́gẹ́ bí àwọn eléyìí tó dáa jù ó nínú ìdíje Ligi ilẹ̀ Gẹ̀ẹ́sì fún oṣù karùn-ún ní ẹni àtibẹ̀yẹ náà fi ń kéwàá ta jólùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwa ta jólùfẹ́ ètò ìgé ní ẹni ìkànnì adẹ́rin ipò ṣòro 32FM 94.9 òun náà fi kíyìn káàbọ̀ sórí ètò ìgé nírọ̀lẹ́ tòní akínkùnmínà lápọ̀n lórúkọ tẹ́mi jẹ́ the sporting director ká wọnú kíní ọ̀hún lọ ní sànsàn torí pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ káàkiri nínú eré ìdárayá àdẹ̀kọ nírọ̀lẹ́ òní gangan láti inú ikọ̀ Crystal Palace eléyìí tó wọ ìpele àṣekágbá ìdíje Conference League dáná torí pé lásìkò tá a wà yìí ikọ̀ Crystal Palace ń wẹ ẹni tó jólùkọ́ nínú ikọ̀ AFC Bournemouth lásìkò tá a wà yìí mo sọ̀rọ̀ nípa Anthony Iraola gẹ́gẹ́ bí ẹni tó ṣe ṣe tán fi rọ́pò olùkọ́ni Oliver Glasner kí yẹn bá lọ tán ní sáà tá a wà yìí ẹ mọ̀ pé olùkọ́ni Oliver Glasner ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé kí sáà yìí bá ti tán òun ṣe tán àti fi inú ikọ̀ Crystal Palace sílẹ̀ ṣùgbọ́n báyìí o àwọn alákòóso nínú ikọ̀ yẹn ó ti ń wo olùkọ́ni Anthony Iraola tó náà kéde wípé òun náà ṣe tán àti fi ikọ̀ ìgbẹ́lu AFC Bournemouth sílẹ̀ kí sáà yìí bá tán wọ́n wo olùkọ́ni ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó ṣe káwọn fi rọ́pò olùkọ́ni ọ̀hún níyẹn nínú ikọ̀ Crystal Palace wá ṣe òun nìkan náà wò torí pé wọ́n wo ọ̀dọ́ ẹni tó jẹ́ olùkọ́ nínú ikọ̀ Everton nígbà kan rí mo sọ̀rọ̀ nípa Sundage wọ́n wo ọ̀dọ́ tiẹ̀ náà gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣeé ṣe kí àwọn fi rọ́pò olùkọ́ni ọ̀hún kí sáà yìí bá tán ṣùgbọ́n Anthony Iraola gangan lẹni tó wà lọ́kàn wọn láti gbé kí sáà yìí bá tán láti wá rọ́pò ẹ̀ ká fi abẹ̀yẹn náà sílẹ̀ ká lọ sínú ikọ̀ Liverpool torí pé lásìkò tá a wà yìí ẹni tó jẹ́ olùkọ́ni nínú ikọ̀ Liverpool mo sọ̀rọ̀ nípa olùkọ́ni Arne Slot òun náà mọ̀rọ̀ síta lẹ́ni gangan lórí ọ̀rọ̀ eléyìí táwọn èèyàn sọ lórí pé kí sáà yìí bá tán ṣé àwọn alákòóso nínú ikọ̀ Liverpool ṣé wọ́n yẹsẹ̀ ọmọkùnrin ọ̀hún wà bọ́ọ̀ ní yẹsẹ̀ wò ṣùgbọ́n olùkọ́ni ọ̀hún jẹ́ pé mọ̀ lẹ́ni wípé ní sáà tá a wà yìí náà nǹkan tó jẹ́ nǹkan tí ikọ̀ Liverpool lé òun ni láti kógo jálọ sínú ìdíje UEFA Champions League ní sáà tó ń bọ̀ ní táwọn dẹ̀ máa gbìyànjú láti ṣe ní pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta eléyìí tó ṣẹ́kù ti sáà yóò fi tán ní táwọn máa gbìyànjú láti ṣe òun náà ni pé kí ikọ̀ ọ̀hún ká kógo jálọ sí ìpele àṣekágbá ìdíje UEFA ká kógo já lọ sínú ìpele ìdíje UEFA Champions League ní sáà tó ń bọ̀ wọn látorí ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn táwọn gbà láago méjìlá bọ̀ lọ́la kojú ikọ̀ Chelsea òun dẹ̀ ni kíní ọ̀hún ti bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ eléyìí tó olùkọ́ni ọ̀hún náà dẹ̀ tún sọ ó sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́jú wọn tọrọ gbọ́ láti inú ikọ̀ Newcastle United mo sọ̀rọ̀ nípa Alexander Isak lẹ́yìn tó mọ̀kẹ́ ọ̀hún ti ní ìfarapa láti bí ọjọ́ mélòó kan ó ní Isak ti lè padà o síbùba àgbáradì fún ikọ̀ Liverpool ó dẹ̀ ṣeéṣe kó kópa kó bá di láago méjìlá bọ̀ lọ́la nígbà tí ikọ̀ Chelsea àti ikọ̀ Liverpool tí wọ́n bá jọ ń wá kó ní àtibẹ̀yẹn ká kúrò nínú ikọ̀ bẹ̀yẹn náà ká lọ sínú ikọ̀ Spain lórílẹ̀-èdè Spain nínú ikọ̀ Villarreal torí pé lásìkò tá a wà yìí ní ikọ̀ Villarreal wọ́n ti wẹ ẹni tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ Rayo Vallecano mo sọ̀rọ̀ nípa olùkọ́ni tó kó ikọ̀ Rayo Vallecano náà tó kó wọn lọ sí ìpele àṣekágbá ìdíje Conference League mo sọ̀rọ̀ nípa olùkọ́ni Nigo Perez pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí wọ́n ti ń wo Nigo Perez gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣe jẹ́ pé òun náà wà gbaṣẹ́ nínú ikọ̀ Villarreal kó bá di sáà tó ń bọ̀ lẹ́yìn tí àwọn alákòóso nínú ikọ̀ Villarreal tí wọ́n ti jẹ́ kó mọ̀ pé ẹni tó jólùkọ́ni ti àwọn náà kí sáà yìí bá tán òun náà ṣe tán láti fi inú ikọ̀ yẹn sílẹ̀ ṣùgbọ́n báyìí náà wọ́n ti ń wo olùkọ́ni Inigo Perez gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣeṣe láti wá rọ́pò ẹ̀ ní àtibẹ̀yẹn bákan náà ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlético Madrid lórílẹ̀-èdè Spain lẹ́yìn tí ikọ̀ Wolverhampton Wanderers táwọn ti dágbére fún ìdíje Ligi kọ Atletico Madrid lásìkò táwọn wọn ti gbé Joao Gomez kúrò nínú Wolverhampton Wanderers pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ. Ọ̀rọ̀ ti wọ̀ papọ̀ pátápátá láàrin Atletico Madrid àti Joao Gomez lójú pọ̀ láti kọ́ ọmọkùnrin kó fi nínú Wolverhampton Wanderers sílẹ̀ ní sáà yìí láti lọ dakùn mọ́ ikọ̀ Atletico Madrid ní sáà tó ń bọ̀. Lórí ọ̀rọ̀ yẹn ká fi bẹ̀rẹ̀ náà sílẹ̀ ká padà ká sì dúró ní ìlú Madrid pàápàá jùlọ nínú Real Madrid lásìkò táwọn torí pé lẹ́yìn ìjà ilé tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ṣẹlẹ̀ láàrin Ore Tchouaméni àtòun àti Federico Valverde nínú Real Madrid lánàá òde gangan. Ikọ̀ Real Madrid ti padà mú ọ̀rọ̀ jáde ní ọ̀sán gangan ní ọ̀lẹ́ yìí o wípé àwọn ti fi àwọn ti padà àwọn ti ní kí àwọn méjèèjì lọ sanwó ìtanràn lásìkò táwọn ó tó wọn sí bẹ́ẹ̀ bí £500,000 òun ní ikọ̀ Real Madrid ní kí àwọn agbábọ́ọ̀lù méjèèjì jọ lọ san owó táwọn méjèèjì ó wà san fún ikọ̀ Real Madrid ó jẹ́ £1,000,000 lórí ọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ lórí wípé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù méjèèjì wọ́n jọ jà bó tiẹ̀ ó lè jẹ́ pé ní gbẹ̀yìn gbẹ̀yìn Federico Valverde ó fi ọ̀rọ̀ síta ní sójú òpó ayélujára lánàá wípé kì í ṣe pé àwọn méjèèjì jọ jọ̀ṣẹ́ síra wọn gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń gbé ó ní pé Ore Tchouaméni ó ń jọ bí ẹni wípé ó ti òun sì fi orí gba igi òun ló fà tó jẹ́ pé àwọn nílò láti lọ sílé ìwòsàn láti lọ tọ́jú ara òun bó tiẹ̀ ó lè jẹ́ pé ìfarapa ilé ìtọ́mọkùnrin òun nínú bí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ìjà tó ṣẹlẹ̀ láàrin òun àti Ore Tchouaméni kò ní jẹ́ kó lè kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ikọ̀ Barcelona àti ikọ̀ Real Madrid máa gbá kópa ti di lọ́jọ́ Sunday ṣùgbọ́n ìròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ lásìkò táwọn pé agbábọ́ọ̀lù tí wọ́n jọ jà mọ́sọ́ nípa Ore Tchouaméni òun ò kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ká fi inú kọ Madrid sílẹ̀ nínú yẹn lórílẹ̀‐èdè Spain ká gbabẹ̀ lọ sínú díje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì pàápàá jùlọ nínú ikọ̀ Arsenal torí pé ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí ikọ̀ Arsenal náà gbà lópin ọ̀sẹ̀ ilé ìtawọ̀ olùkọ́ni Mikel Arteta ó ti fọ̀rọ̀ léde o lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ iwájú àti agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn tó ní ìfarapamọ́ sọ̀rọ̀ nípa Mikel Merino àtàwọn àti Jurgen Timber Arteta ti jẹ́ kó mọ̀ pé káwọn olólùfẹ́ ikọ̀ Arsenal má wulẹ̀ retí àwọn agbábọ́ọ̀lù méjèèjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ti ikọ̀ Arsenal gbà lópin ọ̀sẹ̀ táwọn ìpàdé ọjọ́ Sunday kò ju ikọ̀ West Ham United ṣùgbọ́n ó ní wípé kò sí ìfarapa tuntun kankan mọ́ lẹ́yìn àwọn agbábọ́ọ̀lù méjèèjì gbogbo àwọn agbábọ́ọ̀lù tó kù tó wà nínú ikọ̀ Arsenal ara wọn yá wọ́n dẹ̀ gba bọ́ọ̀lù kó bá di lópin ọ̀sẹ̀ ilé ìtawọ̀ ká fi bẹ̀rẹ̀ náà sílẹ̀ ká gbabẹ̀ yá nínú ikọ̀ Manchester City torí pé olùkọ́ni Pep Guardiola ó ti jẹ́ kó mọ̀ lásìkò táwọn pé agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ìmọ̀ ó sọ̀rọ̀ nípa Josco Gvardiol òun náà ti dé padà láti ilé ìfarapa ilé ìtọmọkùnrin òun ní láti fi ọjọ́ mélòó kan ó dẹ̀ ṣeéṣe kó wá fún ikọ̀ Man City kan bábẹ́ kojú ikọ̀ Brentford kó bá di lọ́jọ́ Saturday ó lọ́mọkùnrin òun ṣeéṣe kó gbá bọ́ọ̀lù nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n àwọn oníròyìn fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ àárín Rodri ṣùgbọ́n nǹkan tó olùkọ́ni òun sọ kọjá wípé ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn gbá kojú ikọ̀ Everton lọ́jọ́ Monday ó ní àìsàn ilé Rodri ló fa táwọn fi ta omi nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kojú ikọ̀ Everton ṣùgbọ́n àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó yẹ̀lò pípa nígbà tí ikọ̀ Manchester City àti ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù Brentford bá kojú ara wọn nínú ìjẹ́lígi lẹ́gẹ̀ẹ́sì lọ́la ó láyé mọ̀ kó bá di lọ́la òun ò ní sọ nǹkan kan ní àti ìbẹ̀yẹ wo àwọn òròyìn yẹn pọ̀ ṣùgbọ́n àwọn èèyàn pọ̀ nínú kulù ẹ̀ kúrò lẹ̀.
1: Akin láti inú kulù 32fm 94.9 pẹ̀ kúrò lẹ̀ káṣẹ́ káàárọ̀ Abimbola Lami dorúkọ mi.
2: Ridwan Adekunle Clevan kí n káàbọ̀ sórí ètò.
3: Ráfẹ́ Ambali ló kọ tí mò ń jẹ́ ẹ máa bá wa bọ̀.
0: Ká tẹ̀síwájú ní àti ìbẹ̀yẹ Sporting Crystal.
1: Atọ́kùn mú kí n yún.
0: Yes sir, ẹ jẹ́ abẹ́rẹ́ láti ọ̀dọ̀ yín káko láti inú ìdíje UEFA Europa League.
1: Kò ní ṣéwù.
0: Lánàá olùkọ́ni Unai Emery oko ikọ̀ Aston Villa wọ ìpele àṣekágbá ti ìdíje UEFA Europa League níbi tó wọn àti ikọ̀ Freiburg ti jọ máa kojú ara wọn tó bá ti di ní ogúnjọ́ nínú oṣù ilé ìtawà nínú ẹ̀ gangan. Ó wá di ìgbà àkọ́kọ́ láti ọdún mẹ́rin ó lé ní 44 years tí Aston Villa máa wọ àṣekágbá ìdíje tó níṣe pẹ̀lú ti àjọ UEFA. Ìdíje UEFA Europa League ẹlẹ́ẹ̀kẹfà lélẹ́yìí tí olùkọ́ni máa kó ikọ̀ wọ̀ tó máa kó wọn wọ àṣekágbá ẹ̀ẹ̀kan péré ló ti lose the final. Kí lolùkọ́ni ogun wọn náà fi sọrí ìdíje UEFA Europa League tó fi di wípé olùkọ́ni Unai Emery nìkan ni ṣá every time.
1: Kì í ṣoògùn.
0: Kí wàá ni.
1: Kì í ṣoògùn. Ṣáàdì nǹkan tí kálukú bá ti dáwọ́lé láyé tó bá ti mọ̀ pé iṣẹ́ yìí wàhálà lè pọ̀ because time tí àwọn kan bá ń sùn tí wọ́n ń gba àìsàn mọ́ rí wọ́n lè fẹ́ ṣiṣẹ́ kú but tí result yẹn bá ń jáde ìlara wa bẹ̀rẹ̀ wípé bó ló ṣe é ṣe o nìkan ló perfect o ló mọ̀ ṣe but time tí ìwọ ń ṣe wàhálà tó ń ṣe lálàkiri àwọn ń bẹ lójú oorun o Unai Emery kò dàbí every other coaches I'm sorry to say mi ò sọrí gan Emery ò dàbí other coaches iṣẹ́ tó bá ti rò pé kínní mo fẹ́ jẹ̀yàn ní díẹ̀ gbogbo tó bá ní pátá ló devote sí coaches pọ̀ tó dá lóòótọ́ èmi ń gbàdúrà kọ́ ló ń jẹ́ kí èdìdì Aston Villa kan jẹ́ mà yẹn lọ kó jẹ́ kó rí àwọn ará amẹ́ríkà ò pé kan fi lọ yàn one of the best lọ́wọ́ yìí yes Allah one of the best ọ̀rọ̀ tí mo sọ lórí ẹ̀ ṣó yàtọ̀ báyìí màá tu fún yín dáadáa ẹgbẹ́ mo ń mẹ́nuba pé ó wù mí ká sọ̀rọ̀ Villa kó wù mí ká sọ̀rọ̀ Villa but time yẹn ò kí ń tó wá ká tó lójú ọjà ká tó dé nísìn ọlọ́run adúpẹ́ láwọn ọ̀rẹ́ o ká bá tún pọ̀ jù báyìí lọ rẹ ni o kó bá pọ̀ jù báyìí lọ ni o ká tó lójú ọjà ká tó dé àti lo time tán mo ṣe findings mi lórí máa yẹn wọ́n jẹ́ kó ti mọ̀ pé máa yìí yàtọ̀ sí iṣẹ́ video analyst pé lọ bá aṣẹ́wá irú nǹkan tí ẹ̀ bóbórí ṣe ṣe fún super gbogbo yẹn wọ́n ní ó máa gbé video team tó bá fẹ́ play agbe dání for 12 hours mo ti ro pe Europe si wa ro wa lorun lowo lorun lorun bayi te kan debe chan danu iru to se terry ni Russia ni Moscow 2008 to ba jordan person lo se itan re oni pare laye ti ona ye je coach nla ba de final to ba fail won ni fi bi sugbon ru emery 12 hours lo ma fi analyze video lai se feed ti e a nice video ton a tu wa cut clip kokan to je mo clever Raf, ani out lo la o agboro fura pa o agboro jagbon race lo be pa wa ni won so ni pa wa o te ba de tie beat everybody atu wa fi sinu usb fun kaluku lo wo opponent ye lo wo dada and if you study this man very well eri pe koni ba yin pariwo koni ke ma lo first 20 minutes
0: eja lo joja eja gba bi isunmo oju oja na ngba ta ba de pada ka wa ma tesi waju lori iroyin re idaraya ni ikan ni adan yin ko sunu 32 fm 94.9 ko kale anbo

0: kí ló ń sún ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Aṣáájú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
3: Ẹ káàbọ̀ padà látojú ọjà. Ege náà lẹ́ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì Adẹ́rùn Ipòṣónú 32 FM 94.9. Sporting Crystal.
4: Atọ́kùn Gúnjẹ́.
3: Ẹ ti fúlẹ̀ àbí?
4: Bá jẹ́ fúlẹ̀, bá fúlẹ̀.
3: Ó yà ẹ fúlẹ̀.
4: So èèyàn bíi Unai Emery yẹn.
3: Okay.
4: Àwọn tó bá jẹ́ olórí kàkà kedede kan kọ́ bí ọ̀ ṣe ń lead lọ́dọ̀ rẹ̀. Leadership is not by bully. Bíi chess ni.
3: Ayọ̀ ọgbọ́n ni.
4: Yes, leadership òun ṣe bully. Bíi chess ni. Pawns a obi e, rooks a obi e, knight a obi e, bishop a obi e, even the king and the queen, they will obey you, they will work with you. Ohun gbati Lampard ni ṣaṣeyọri ni Chelsea. Igba to bere si ni instill your necessary discipline. Kwala ode.
3: Okay.
4: Eh?
3: Sporting clever. Clever Christian Sonson we pe olukoni to se gbogi olukoni agba oje. To de mo bo se n tole daada olukoni Unai Emery. Ṣùgbọ́n ṣẹ́yìn náà wò ní wò bí wípé olùkọ́ ní ikọ̀ ọ̀jẹ̀ wẹ́wẹ́ àbí olùkọ́ ní ikọ̀ kékeré lolùkọ́ ní Unai Emery. Gbogbo ibi tó olùkọ́ ni ti ṣàṣeyọrí inú kọ́ Sevilla, inú kọ́ Aston Villa àti inú kọ́ Villarreal. Ó lọ sínú kọ́ Paris Saint-Germain, ó dá dressing room o, wọn dẹ̀ rí nǹkan kan gbà ju league lọ. Ó lọ sínú kọ́ Arsenal, lóòótọ́ ó kó wọn wá àṣekágbá ìdíje UEFA Europa League, ó dá dressing room o. Ó pàdánù láṣekágbá pẹ̀lú àmì ayò mẹ́rin sẹ́yọ kan, ìfẹsẹ̀wọnsẹ̀ àṣekágbá kan. Tó lùkọ nìyẹn pàdánù nìyẹn. Ẹ̀yin náà wò ní wo bí ẹnìkan tó ṣe wípé kò lè áńdú àwọn agbábọ́ọ̀lù tó tóbi àbí ikọ̀ tó tóbi àbí àwọn ikọ̀ yẹn kan tóbi jùlọ àbó kàn rí bẹ́ẹ̀ nígbà yẹn.
5: Nǹkan tó fojú hàn dé ni wípé olùkọ́ nínú Emery lóòótọ́ ni ó jẹ́ olùkọ́ni tó jẹ́ pé ó ṣe gbòógì pàápàá jùlọ tó bá wo ìgbà tí wọ́n fi ń gba Champions League àti àwọn Europa yẹn tó fi ń gbà lónìí ìsọ̀rí ìsọ̀rí ẹ ó kíyèsí wípé tẹ́yí Unai Emery bá wá nígbà yẹn tó even kó jẹ́ pé ó qualify fún Champions League wá láti Spain direct tí ó ṣe pé ó yá ó bẹ̀rẹ̀ Europa gbogbo tó ṣe jùlọ ayé òun nọmba 3 ni mo ń ṣe nínú sọ̀rí-sọ̀rí tàbí kó padà jákù kọlọ̀ rẹ̀ báwọn ti mẹ́bẹ̀ bó bá sì ti já síbẹ̀ nígbà tó wà ní Villarreal ni o tàbí nígbà tó wà ní Sevilla gan yóò rí ipa ifo tí ó bá ní wọ final gan ẹ rí i pé yóò gbìyànjú tàbí kó yá kó gbìyànjú ṣùgbọ́n nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ ni àwọn èèyàn kan wà tó jẹ́ pé tẹ bá fi wọ́n lẹ̀ tẹ fún wọn lágbo tẹ fokùn lẹ̀ tẹ bá wọn dá sí tẹ̀hún wọn báyìí wọ́n á fún yín result tó bá ti jẹ́ pé nǹkan tó fẹ́ òun lẹ̀ ń fún wọn lápèjúwe lápẹẹrẹ Pep Guardiola bàmọ́dí Pep Guardiola ò ní yìí ká ní kò ní ọgbọ́n ni nígbà tí wọ́n gbéṣẹ́ Barcelona fúngbà yẹn ó gbé àwọn ìgbésẹ̀ kan tó nira tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò wípé ìgbà ayé gèmí kẹ́wò báyìí gbà olùkọ́ ni onítan kẹrẹ́wẹ́ yìí tí kò ní dá wàhálà lẹ̀ báyìí fún nígbà yẹn pẹ̀lú prime shape táwọn dino 20 ìyẹn dẹ́kò àwọn ètò tó wà ń gbà yẹn tó pé tí ó ṣẹlẹ̀ ni pé ẹ kọ́kọ́ mọ ẹ mọ gbogbo ẹ̀tí ẹ̀kọ́ mọ lọ ná ó nira fólùkọ́ni nígbà yẹn òun ló ṣẹlẹ̀ má dìdí táwọn tẹ́nì kan ò rí ṣe yìí ǹjẹ́ ẹnikẹ́ni tó lè olùkọ́ni kankan tó lè gbé wá nísìn ibùkún orí ò gan ẹnu rè ò lè gbà kó sọ pé kán mọ́ kán jẹ́ kí n bá pè mọ́ lọ kán jẹ́ kí n fìní mọ́ lọ mo ò bí ẹnikẹ́kan dáadáa tó lè sọ bẹ́ẹ̀ lásìkò yìí mo ò bí ẹnikẹ́kan ré kán mọ́ lọ ibo ni kán mọ́ lọ ok bí madidi ṣe ń kú lọ yẹn ẹ sọ tíìmù méjì tó ju madidi lọ báyìí kò sí so àwọn pílẹ́yà yóò mọ̀ pé àṣẹ ń wá ni yóò dogun ni irúfẹ́ irú ogun yẹn òun ló ṣẹlẹ̀ sí villa boas nígbà tó bá ṣe chelsea tára rè ó balẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí christian sọ tí mo ra kẹ̀kẹ́ àwọn tẹ́lẹ̀ ò pé àwa gan àjùra wa lọ arákùnrin bí èbo bí a fi tàdé lé iná àwọn astico àwọn tẹ́rì àwọn drọ́gbà àwọn lápáàdì wọ́n hàn lé mọ̀ bí mo ń jíde tẹ́ẹ̀nì ni oní ọ̀kan débẹ̀ sí yẹ náà kò mójú tu ọ̀rọ̀ ara rẹ̀ kò ṣe ẹ̀kan mọ́ látìgbà yẹn ṣẹ́yìn tó ṣẹlẹ̀ sí Unai Emery àwọn olùkọ́ni oṣù olùkọ́ni tí wọ́n lè ṣe ń bi tí prayer bá wà ṣùgbọ́n tẹ bá fi wọ́n lẹ̀ tẹ fún wọn tíìmù ẹ rí pé táàmù tí Unai Emery lọ sí Paris Saint-Germain gbà yẹn àwọn nasser calafi ń wá champions league mo wá ń kó oríṣiríṣi agbábọ́ọ̀lù
6: ti mo mo wo ti mo mese won sa ko gbo won sibe ibe ni wahala ti de si lorun iba to wa las na gba yen as na na je ti ikan to je gba won na wi pe awa no kere o ko mo se final o do sugbon ati se gbo nigba ta de final to wa di pe ayo ti pari lati 60 minutes
3: abi dey on start keeper don lo so position team fun
6: final so o je ina wo bubu oru fe ru nkan be ibi ti wa lati de to fa di pe o bi merin se yo kan gangan to wa sele ibi ti mo di pe nkan to je se ri awon rimi yen won le sise ni team to ba ti ba je pe e fe fun won kese pe teyin o ta fun won ni mo mi pe te kan fi won le tejo te kan fi won le goda o se ka ba yin ra player ni cameroon ni south africa ni se bi ni o ye ma se lo ka ko fun odun meji na sumo team to ba je pe yo ma wa go pe esa oni ni 12 o bo ni o ati de semi final wahala ma de wa o to ni wahala okay aso villa ni sin se ni batan be bere isemi aye won sa won ronu pa won lo final se ba won na taku kale si sa re top 6 yen iru awon team yen to ba wa won ki o pe ah e mo se dada so ti o ba wa won fi ole n to sere pa ro pelu awon oluko ni yen ni
3: oda all right Christopher
4: ni shoki to yoro te so to be agbon te ti wo yen lo je kin to fe da se ma binu tori olohun se ri eh mo wo yun emri dada lana
3: okay
4: agu te ti mo oran lo je kin fe soro debe o mo wo ojo ori e mo wo irun ori e iku ma ti pa ma yen ke family mi o yo jo eyi te underrated loju mo de ma proof point nsin ko sinu fun kankan lori ma yen mo de wo emi ti mi to eje o ma nda yen ni tori mo wo dara pe odun mele lokun tele fe lo bayi pe tori material ni ko to debi awon team ton mo value isoro ti una emri ni lawon big teams te so mo mo pe oro arsenal wa nu te very te o ko je pe PSG le gba koja ni so ma tu dada fun yin sin seri oro coach bi emri dabi eyan to lo gba gba wa mikra tori ati ma je ore o gba gba wa mikra tan o wa debi jo ti gbero awon eyan wo ni wo poko tutu lele olomo je nko won ti mo moto ji o gbe mi lo ngba ti o wa rero o ri do lapo kan raf kan ati ru emi kan o gbe aseyin o kero meji waju meji ni joko waju ngba ti wa la o de gracious kan ati elio kan
3: Ewago,
4: gracious kan elio kan. Se o pe driver ti o ba fe wa wa jam tori owo ti o gba. O ye kan so pe kikanu won so kale, kan meji so kale. O to ba ti di pe o da awa be awa mejo lo mo, ero wa la won to wa nu le so o da pe yen kuku wole. Ewon eran ti nbe nu ero. Lo je ki se emri o da du ni PSG. Nigba ti nu se Eric bo, Eric je ko yi awon ekela fi pe te ba ti le da awon big weeks ile mi wa. He let them go. Oda e succeed. Ewo kan ti clever so le kan nipa Guardiola. To ba ti ni pe awon Jonah kan

0: pè sí li wípé Niro Aliano ni ikọ̀ Aliano pàápàá ni kò Real Madrid fi ọ̀rọ̀ léde wípé òótọ́ ni ìjà tó ṣẹlẹ̀ láàrin Valverde àtòun àti Tchouaméni ṣẹlẹ̀ tí Valverde padà bọ́ta wípé kì í ṣe pé Tchouaméni gbá òun blow àwọn òjàde bẹ́ẹ̀ yẹn pé òun forí gbá tébù ni lòun dẹ̀ ṣe ní concussion. Lẹ́ni ikọ̀ Madrid ti kéde wípé àwọn ti fine àwọn agbábọ́ọ̀lù méjèèjì ní £500,000 káwọn méjì jọ lọ́sàn. Ọ̀sẹ̀ tó kọjá ni a gbọ́ ìjà Álvaro Carreras àtòun Antoine Rudiger tí ròyìn fi díẹ̀ múlẹ̀ wípé Rudiger fọ etí Carreras láàrin ọ̀sẹ̀ kan ìjà méjì nínú tíìmù tó tóbi jù. Kí ló ń ṣẹlẹ̀?
1: Ẹnu kọ Real Madrid lọ́wọ́ yìí tíìmù yẹn ó ti ń dàrú and kì í jẹ́ ṣe pé bóyá ohun àwọn agbábọ́ọ̀lù yẹn náà kan máa ṣe bẹ́ẹ̀ tí màá ṣe pọ́wọ́ tí wọ́n ti fi gbà wọ́n àmọ́ pé ìlú tí ò sófin kò sí ẹṣẹ́ ńbẹ nígbà tá a bá ń ṣe nǹkan tó yẹ pé kò sí ìbáwí nǹkankan bí wọ́n máa fi ń pè nǹkan táwọn ń ṣe ó tọ́ ni and ibi tí wọ́n bá jẹ́ ní òye dé òun nìyẹn máa ń mọ̀dé nígbà míì àwọn kan bẹ́ẹ̀ wọ́n máa ń ṣẹlẹ̀ and fún ti nǹkan àwọn player tó wọ ti Real Madrid pẹ̀lú àwọn ọjà tó ń ṣẹlẹ̀ láàrin wọn lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe pé nǹkan tó yẹ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá àbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń jẹta torí kò sí ní discipline gidi ní àárín wọn yẹn a ní pé ẹnu ò ká wọn mọ́ ẹnu ò ká wọn agbábọ́ọ̀lù yẹn mọ́
0: salami ni a lójú ọjà nígbà tí a bá dé padà àwọn àtúnmọ̀ ẹ̀kú kalẹ̀.

0: pé òní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ́ yín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Pọ̀nbélé kékeré ńlá fi mọ ohun ọmọ rí abọ́ tó bá ti ṣí bọ́ poroporo dọ́là fi mọ bódó bá ti rí ń gún mọ́ra wọn. Oru ní polongo oorun oru ní polongo oru àtẹ̀wé àtàgbà ẹgbà lẹ́nu ìkẹ́ sọ́dọ̀rí tàtítú fm rẹ̀ 94.9 kàkà kìláyé ń gbọ́ wá ajá kẹrin kókó house ndúgbẹ́ lé ìbàdàn lámúlé sí kàkà kìrì tẹ̀lú tọmọ fẹ́ tiwa.
3: Ayé bá ń dunnú táwọn èèyàn ń yọ sẹ̀sẹ̀
4: àwa ló ń gbọ́.
2: Ayé bá ń gbàjọ́ tá

0: introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
1: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
3: Ẹyin tèmi ẹ súnmọ́ bí o, àlàyé tí mo fẹ́ ṣe ni kẹ́ ẹ wá tẹ́tí sí. Bó o bá fẹ́ rojú lówó olẹ̀ tó ní mọ rojọ́ sí. Ilé-iṣẹ́ My Abuja Home Limited ni mò ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plots of land ní Mòwe Ọ̀padà láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni o láti Redeem Camp àti Vega Bus Stop. Gbogbo lẹwa pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka alẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara ṣàṣà àdìta Mòwe fẹ́ sún àtàn. Phase 2 là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931. My Abuja Home Limited, ilé iṣẹ́ tó ṣe fọkàntán lórí káralẹ̀.
4: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ, tá a sì tún ń gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
5: Ó nídìí.
4: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣáré àti jẹ àti mu lójoojúmọ́.
5: Ó nídìí.
4: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú oògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa lójoojúmọ́.
5: Ó nídìí.
4: Lọ́gán ní gbára ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol, the red one, jagun labi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá.
5: Ó nídìí.
4: M&B paracetamol, jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ, ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol, ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
6: Gbogbo ọjọ́ ni ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣa gbogbo ipá rẹ. Ṣa gbogbo ipá rẹ lójú òpópónà. Ṣa gbogbo ipá rẹ lẹ́nu iṣẹ́. Kódà ṣa gbogbo ipá rẹ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣa gbogbo ipá rẹ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
7: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
8: S-E-L-A-R-I-E. Celery.
7: Bros, you want to know the salary? Okay, spell turmeric.
9: T-U-R-M-E-R-I-C.
7: Yes, so.
9: Turmeric.
7: Correct. One carton of Maggi chicken flavor for you.
10: Maggi chicken flavor with onions, celery and turmeric. My game changer.
11: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
12: Power Oil.
13: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
12: Màámi.
13: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
12: Hypo kẹ̀.
13: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrígi ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
14: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
15: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì àtẹ̀wà oníkídìrí díẹ̀.
9: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí, lónìí jẹun tó dáa.
16: Mo ti yóò fẹ́ ọ́. Sonia tomato sachet. O tọ́ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tọ́ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
17: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
17: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment and more value for your money.
1: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
18: Stay tuned to 32 FM 94.9.

0: We play the greatest hits of yesterday, today,
1: and if you think about it, even tomorrow. 32 FM.
0: 94.9.
2: Pọ̀nbẹ́lẹ́kẹ́ kẹ́ ńlá fi mọ ohun ọmọ rí abọ́ tó bá ti ṣí bọ́ poroporo dọ́là fi mọ bódó bá ti rí ń gún mọ́ra wọn. Oru ní polongo oorun, oru ní polongo oru, àtẹ̀wé àtàgbà ẹgbà lẹ́nu mi kẹ́ ẹ sọ dorí. Tàtijú FM rẹ̀ 94.9 káàkiri láyé ń gbọ́ wa. Ajá kẹrin Cocoa House ń dùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn lámúlé sí káàkiri tẹ̀lú tọmọ fẹ́ tiwa. Ayé bá ń dunnú táwọn èèyàn ń yọ sẹ̀sẹ̀,
3: àwa ló ń gbọ́.
2: Ayé bá ń gbàjọ́.

0: ẹkún tí ojú ọjọ́ bá ń sọ ní gbogbo ibikíbi tí orí ọ̀fẹ́ bá ti ọ̀tẹ́ tí ń gbégbé wa ní kànì àdáni kò ṣonú ìkànnì 32fm 94.9 àjàkẹ́rin kòkó àzùgbẹ̀yìn nílùú ìbàdàn. Kí n káàbọ̀ ó tún donípẹ̀ kí dátún kóra wa nìyẹn wọn wò yí ijọ́ mẹ́jọ là ń kíra wa wípé àtúpàdé lónìí àkàtà bíi tẹ́tẹ́ ni àwọn ọmọ wípé a ó jẹ. Kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò yín ètò wa pàrònú rẹ eléyìí tó jẹ́ pé láti ibi ọjọ́ ajé ta ti ń kó bájú kó bá mú ta ti ń lọ káàkiri káàkiri káàkiri káàkiri wọ́n fàájú láàárọ̀ mo ti jẹ́ pé ọjọ́ jimá la báyìí òpin ọ̀sẹ̀ ti ń súnmọ́ bọ̀ oníkálukú ti sáré káàkiri káàkiri káàkiri káàkiri àsìkò tí tó fún wa láti fìgbádùn sayọ̀ ká wábì kan lẹ̀kọ́ ẹ̀ sí kẹ́ ẹ mọ́ bá wa dọ́gba níkànnì àdẹ́nipò ìṣúná kẹjọ mọ mọ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń bọ̀ báwo ló ṣe wá báwo ló ṣe máa wà sí kájọ gbéra wa débẹ̀ kájọ fìgbádùn ṣayọ̀ kájọ múnú ara àdùn bá ṣíṣe máa ń ṣe ní jọmẹjọmẹjọ. Àrídùn Adékúnlé Clever ló kọ mí jẹ ẹ mọ pé lórí ètò ẹyẹ fapá kan fò èmi àtọmọ yín olólùfẹ yín bó tiẹ̀ jẹ́ pé òní yìí báyìí tó jẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún 2026 ara ọ̀tọ̀ ní ètò pàrọ̀nù rẹ yóò tún bá wọlé lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé kìí ṣe wípé agbára lọ́wọ́ alára àwa gangan la lára kò sì sí bàbẹ ni ó lè gbé gẹ̀ẹ́sì kán lè gbàrà lọ́wọ́ wa ní kànáà dẹ́rìnpọ̀ ṣonú 32fm 94.9 gbogbo ohun tá a bá ti mú wá àwọn yòókù ọmọ ilé ní alòdojúbolẹ̀ wọn ò lè gbọ́kàn sí ẹlọ́rìí béèrè wò ìgboro ní òsàn nípa rẹ̀ gan ní pàtó ariwo lásán kọ́ bí ìta pẹ́rẹ́tà àìtí fàrontò ẹ̀ yọ ká wọn ara ilé àbí ẹ̀ ń bá wọn jà.
1: Mo bízì pẹ̀lú gómìnà.
0: Ẹ bízì pẹ̀lú gómìnà ni
1: òun yẹ ká ní. Torí gómìnà flash mi. Mo ń tẹ́ láti kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú gómìnà padà.
0: Gómìnà flash yàbí fóònù yàn dá.
1: Irọ́ gómìnà ló flash mi. Torí mo sọ fún pé kí a flash mi ní ikúlé o. Mo kí gbogbo ọmọdé ilé omi gbọ́ mi pátápátá. Èmi náà ni àìṣe pàrọ̀ntò ẹlẹ́rẹ̀kẹ́ jẹ́jẹ̀rẹ́ olójú orógbó ẹlẹ́rẹ̀kẹ́ òbí. Bàbá yín bùrọ́dá yín bẹ́ẹ̀ ni ẹyẹ méjì jẹ́ àṣà. Mo tútù balẹ̀ bàgẹ̀. 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ nìbàdàn ọ̀nà ìpẹ́bẹ́. Lágbára Ọlọ́run Elédùmọ̀rì. 18 fi mí gbọ́ mi. Ẹni ìdùn yẹn a máa náwó sí lágbára Ọlọ́run Elédùmọ̀rì. Ó ṣe é ṣe lórí ètò lónìí alága èèyàn lọ́kọ̀ nìbàdàn. Ó ṣe é ṣe ni o.
0: Àbí ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tọ́mí ọmọlẹ́wà. Ó ṣe é ṣe kí mi pè lórí ètò lónìí.
0: Fún kíni.
1: Kára ò lè mọ̀ pé mo mọ̀ nìyàn. Pé ọ̀nìyàn mi ni bàbá ìsàlẹ̀ òun ni mo jẹ́ fún. Ó ṣe torí fóònù rẹ̀ ti mi ríǹgì bẹ́ni. Ṣùgbọ́n mo ike pọ́ọ̀sì ná. Mo fẹ́ jọ ìyẹn ara lé lójú lórí ètò lónìí. Ọlọ́run kúkú ti mú gbogbo rí. Èsì bí n ṣe mí ní sọ́jú. Lágbára Ọlọ́run. Ó ṣe é ṣe lórí ètò lónìí. Alúgbà bá ti dé abala ni mo kà á pé kí wọlé máa dẹ̀ fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ìbéèrè ó bá wá wù ìwọ ó bá wà nílé o lè béèrè pé ọmọ ọdún mélòó ló wà ó ti mi wa ọkọ̀ ní gáràjì. Torí ọ̀nìyàn gbọ́dọ̀ jẹ́ olórí ọlọ́kọ̀ torí èmi bẹ́ẹ̀ kí mi tó jẹ bàbá ìsàlẹ̀ olórí ọlọ́kọ̀ PMS ní gbogbo Ìbàdàn mo ti jẹ́ awakọ̀ rí experience náà fi mú ọ̀nìyàn.
0: Ibole mọ wakọ lọgbà yẹn láti bó sí ibole
1: tó bá wakọ. Láyé ògbẹ pé ọ̀nìyàn mi ná ulé ṣàṣì Ìbàdàn. Ìyára kọ́kọ́ náà pẹ̀lú taxi ó wá ihò. Láyé ògbẹ. Láyé ògbà mo mi sọ Ọ̀ṣun ṣì wà lábẹ́ Ọ̀yọ́. Kó tó di pé mo sọ pé kàn pín ọ.
0: Ṣé ilẹ̀ sọ pé bẹ́ẹ̀ ni union ní ibẹ̀ ń wakọ̀ ni kí ni tiyín pẹ̀lú kan tó pín wọn.
1: Ó ti pẹ́ union àti olóṣèlú ti jọ mí ṣe pọ̀.
0: Bóyá ìgẹlẹ̀ dálẹ̀ ńgbà yẹn.
1: Láyé ìṣàgàrí ìyálada NRTW kalẹ̀. Òun adẹ̀ fi pé ní NRTW nígbẹ̀ ni pé Nigeria Union Transport Worker. Òun là í pè lúgbẹ̀.
0: Bí àgbáríjọpọ̀ àwọn tí ń fi mọ́tò ṣe
1: jẹ́ ìjọ. Bẹ́ẹ̀ni lúgbọ̀n fẹ́ sọ ní South West láti mórúkọ wá. Ilẹ̀ Haúsá mórúkọ ti hàn wá lúgbẹ̀. Ilẹ̀ Haúsá dà pé ọmú Nigeria Federal Road Workers. Ọ̀yàn gbà. Èèyàn ti Yorùbá. Èèyàn ti Ibo. Ọmú N Nigeria Road Traffic. Ọ̀yàn fẹ́.
0: Traffic order.
1: emi ni mo wa ko gege bi baba isale o ti emi ni pe oniyan kokko na ile yibo sile yoba emi ni mo kokko na
0: won ni gba yen won le tun le fi reverse rin
1: laye ogba mo mi so aba wa loju ona moku aba mi lo abuja aba ti de bi ni express lu gba mi taya ati be mo di agbe rim wo kaduna
0: pelero ateru de ko
1: pelu ero
0: ah kai
1: aye ogbe oju ilu si da era se pe boya oniyan mi safole ilu si da laye ogbe mo ba ti gbe gba mi be ba mo ba ti delesha a ba ti wo express u lesha be rim akofo po taya merin di afo mo di agbe rim
0: lasan irin lasan
1: lasan irin lasan mo di agbe de sokoto straight laye ogbe oko meji lena ibadan sile awusa
0: ta mejeji ba ti lo bayi o yi awon kaluko tu duro de
1: etun godo
0: pada wa ni
1: oni ba fe travel lati ru ibadan lo si yan sokoto o tuju leyin osun kan tori laye ogba mi so oni ori yo dile ni aiboye driver a lo lugbe ni pada dele mo monkey aje soju ona
0: awon
1: eyan ko ri da inu gbo la igba bi ifayawo era ti city tv ye laye ogbe
0: ona toroto ni ko boko meji
1: ona toroto lugba mi aba de oju gbo be ari kini hun ma wo ri kini hun gba mi atule park saarin inu gbo tori ogun mi je lugbe ma ko ma di kini hun ma yo ya ke joko sile
0: won ni gba ege won ni amerigun na ma npe pe gba mi emirin bayi te ma gun ki bi e
1: se sori lugbe lugbo di stage kan o mi sa fun mi o wa di ngba o di bi 1961 eyan niyan na na ile awusa mo
0: won sa kiri won e won sa sala
1: o ni kaluku sa fe mi re o wa ku kan to le fi mi so pe mo oju mi ti ri yeye poniyan mi wa moto iru yan to mi lugbe yan to mi de iru gbe yan to mi de ni ise oko
0: e ma nkan to sele e ma binu
1: mo ba mi so story ni lugba mi agun le a ma bo mi
0: e ma binu e ja de oju oja na ka su e lo re gbe polo mi lo kan ka wa pada wa ka mu yoku mi o ti la pere yan ara le e ma ilo e ku kale
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ó kí.
3: Wake up.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà ètò ìpànúrẹ́ náà ló ń dé sí etí ìgbọ̀nyìn láti kàní adẹ́nipò ìṣọ́nà 32 fm 94.9 àjàkẹ́ ní kókó ọ̀sìgbẹ̀yìn nílùú ìbàdàn lásìkò yìí náà. bàbá pàrọ̀ tó ń bẹ́ ń bí wọ́n ń sọ gbogbo ìrírí tí wọ́n ti ń rí bọ̀ láti ìgbà tí wọ́n ti ń wakọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ẹ̀ ń sọ wípé kò yẹ kí wọ́n fi ń jẹ bàbá àsàlẹ̀ àwọn ọlọ́kọ̀ ní gbogbo ilẹ̀ yorùbá nǹkan kan gbogbo nàìjíríà táwa ẹ̀ òun náà sọ fún gbígbà míì ìwádìí ẹ pé láti ibi iléṣà lọ sí bíi kánò wọn ní táwọn bá ti rìn díẹ̀ gbígbà míì àwọn ilé má ti rìn ju 10 minutes lọ táyà mẹ́rẹ̀ẹ̀rin lẹ́sìn ọkọ̀ yọ fọ̀ pẹ̀lú àwọn ẹrù táwọn tó kó àtàwọn èèyàn wọn láwọn máa fi rí ìmù lásán làwọn fi máa rìn lọ kánò táwọn fi máa bọ̀. ibi tán ti sọ̀rọ̀ tí wọ́n parọ́ ni pé ẹnìkan sọ fún mi wọ́n ní ọjọ́ kan wà tó jẹ́ pé wọ́n ní wọ́n lọ sí sapẹ́lẹ́ bí wọ́n ṣe wá dé bíi ondo báyìí wọ́n ní ẹ̀kan ti mọ́tò bọ̀ rìfáàsì ni pé rìfáàsì ni ẹ bá dé sapẹ́lẹ́ láti ondo ṣé lóòótọ́ ṣe kẹ́ni yẹn parọ́.
1: sórí ọ̀lẹ́ létú lo rìfáàsì ìgbà mí ẹgbẹ́ ma lúgbìá bá dé stage kan láyé ògbẹ́
0: tẹ̀tẹ̀ náà débì gan-an
1: mọ́tò àwa ká ẹsẹ̀ apá ọ̀tún sókè àwa kọ ẹsẹ̀ kan iye ni ẹsẹ iwájú
0: ẹsẹ iwájú kẹsẹ ẹyin kan
1: ẹsẹ ẹyin kan
0: àwa
1: máa lọ lẹlẹlẹlẹlẹlẹ lẹlẹlẹlẹlẹlẹ
0: ayé
1: yan light eyes kẹjẹ bámi tán ṣe ọkọ ọkọ hàn fi ná ọmí àdí òní
0: light eyes
1: light eyes
0: elérò mẹwàá méjì iwájú mẹrin mẹrin lẹ.
1: bá a ṣe agbére ni ẹ̀ẹ̀kan bá dẹ̀ ti kóyàn nìbàdàn ó tudù lẹ́yìn oṣù kan torí ohun ojú gbọ́dọ̀ rí lójú ọ̀nà lùgbà mí ẹkùn á wà á nílà ìyá àtẹkùn á jọ jà ọní bá ní ogun débi ọ ní ogun dé láyé ògbẹ ọnà ò gbọdọ wa ọkọ ọnà àkúkú jífà.
0: kò sí tí ó fi kún un.
1: akẹ́yì tó di pé lẹ́nujọ́ mẹ́ta lùgbọ́n emc odò ọmọ mi lọ sí abuja ṣe pé mi náà kọ́kọ́ pé mi àgbà ní tara mi.
0: bí àgbàlagbà ti dé.
1: lùgbọ́n fẹ́ jẹ ọ̀gá pms nìbàdàn ṣe bí èmi náà yín kí mi fànìyàn kalẹ̀ àìmọye èèyàn mọ ṣiṣẹ́ london mi láyé ògbà àti mi fi ọkọ̀ ọ̀nà àbújá síbàdàn tọ́mì nìkan ló jẹ́ ọmọ ó jẹ́ pé èèwọ̀ ojú mi.
0: tó nítẹríba.
1: ó nítẹríba dòní dọ́là ó bá ti rí mi lọ́dọ̀ gómìnà àdọ̀bálẹ̀ fúláàtì ni.
0: ìyá alájọ.
1: alájì ọmọlẹ́wà àdọ̀bálẹ̀ ni.
0: pé bàbá káró lé o.
1: ó lè ṣe kí mo wà lẹ́sà torí lùgbẹ́ àrítáyà nípa pé àmì wa ọkọ̀ ṣàgàrí fi mí jẹ olórí ìyàn ọlọ́kọ̀ káàkiri gbogbo nàìjíríà lùgbẹ́.
0: ẹdùnkún lóṣè gbogbo àwọn èèyàn tẹ́ máa ń sọ bí wọ́n ti kú àlè mọ̀ bóyá ẹ̀ ń parọ́
1: lùgbẹ́
0: ṣàgàrí
1: làwọn gúgú lùgbẹ́ muritala tún wà lórí ipò ààrẹ.
0: àwọn èèyàn náà ti lọ.
1: muritala yìí kí mi lọ fún kọ́ọ̀sì bá wọn ṣe wa ọkọ̀ ní us.
0: wọ́n fẹ́ transfer yín lọ us.
1: mo lọ kán bọ́n ṣe wa ọkọ̀ ní us. lùgbìmọ̀ túndé lùgbà míì ibi mo wa ọkọ̀ dé ọlọ́run.

0: ọlọ́run ló ṣọ́ ẹ̀mí mi. Lúgbà mi abami drive lọ láti Ìbàdàn torí Ìbàdàn láti lóòdù lọ sílé Hausa. Èsì ọkọ̀ yìí lóòdù lulẹ̀ṣà. Àwa lóòdù ọgbọ́n ni abami lọ Èkó láyé ògbẹ́. Àwa lóòdù ní Ìbàdàn. Àwa gba ògbómọ̀ṣọ́ lọ Séko.
1: Gẹ́gẹ́ tó kó àwọn yẹn náà mọ́ o.
0: Àwa kó ìyàrá ògbómọ̀ṣọ́. Mélòó ni aláyé lúgbẹ̀? Gbogbo Ìbàdàn lúgbẹ̀ lúgbẹ̀ ń ṣe sẹ́ńsọ̀ Ìbàdàn. Ara ju 1000. Ní gbogbo Ìbàdàn ṣe bí ìrọ̀ṣẹ̀ṣẹ̀ mi pọ̀ ni.
1: Ló ti fẹ́ nísìn.
0: Ìrọ̀ṣẹ̀ṣẹ̀ mi pọ̀ ni lúgbẹ̀ Ìbàdàn mi kóyàn ènìyàn mọ́ra lèrò fi pọ̀. Láyé ògbà mi sọ ilé mélòó ló wà ní gbé sókè àdó ilé Awólọ́wọ̀. Ibé kòkó ọ̀sùn ibi àti mísá kòkó ni.
1: Nígbà yẹn àwọn kòkó tẹ bá fẹ kó lọ sókè ọya.
0: Àwọn kòkó bá fẹ kó lọ sókè ọya. Torí ètí sí airport ìlú Lẹ́kọ́ lúgbẹ̀. Kìkì omi Lẹ́kọ́ ọ̀nìyàn ti máa gbé ko ọ̀sà àtòkun.
1: Àwọn alákàn ẹja gangan ni ń gbé bẹ̀.
0: Náà mi gbé ko. Lúgbẹ̀ ó di 1906. Ní ìyàn ìjọba sọ pé ibi ó jẹ́lẹ̀ omi kìnà fẹ́ ṣe.
1: Ṣákàmọ̀ wo mi ran ni.
0: Ugbẹ ni mo wá lọ bẹ olúwẹ̀rí lọ́wẹ̀. Ọ̀ṣun òṣogbo ṣẹ̀ǹgẹ̀ṣẹ́.
1: Ọ̀ṣun òṣogbo náà ó tún dé kò náà ni.
0: Ọ̀ṣun òṣogbo ṣe bí omi Èkó ló wá sí Ọ̀ṣun. Páìpù kan náà lò dé ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Páìpù ni wọ́n fi fa omi lọ́bẹ̀.
0: Gbogbo odò bá ti rí ní Ìbàdàn. Lúgbẹ̀ lúgbọ̀n mi fa omi ká Èkó Ìbàdàn èèyàn fẹ́ omi ní tiẹ̀n. Pé kó omi mọ́ bàá gbé ọmọ rin ọ lọ.
1: Bí ẹ fà wálẹ̀ o.
0: Àwa rọrùn páìpù láti Òṣogbo. Àrọ́nù rẹ̀ Dẹ́kọ́. Làwa fi lọ fọ omi ọ̀tún Òṣogbo. O bá wo Ìbàdàn lẹ́yìn lúgbọ̀n wá dé àṣejì rẹ̀. Páìpù ni wá bẹ́.
1: Ó bẹ́.
0: Lúgbìn páìpù ni bẹ́. Òun ló wá domi àṣejì rẹ̀ ọwọ́ ka mọ́. Ìyẹn èèyàn tíra láti kọ́ọ̀bù rẹ̀ ọwọ́ ka.
1: O ti buyari.
0: O ti buyari. Wọ́n wá sọbẹ̀ ní omi àṣejì rẹ̀ wọ́n wá fomi òun sílẹ̀. Àti gbà ń lomi àṣejì rẹ̀ ti wà.
1: Tó ti wà bẹ́ẹ̀.
0: Ó bá jẹ́ inú Ìbàdàn ló bẹ́ sí. Nínú Ìbàdàn ni omi àṣejì rẹ̀ á wà.
1: Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọba wa fẹ́ ṣe dáadáa ni. Irú ẹ̀yin jẹ́ pé ẹ mọ gbó tan yìí. Ó yẹ kán fi yín síbẹ̀ kankan ẹ mọ gbowó oṣù. Àbí kán yáyìn. Ó yẹ kán yáyìn sáré owó.
0: Mẹ fẹ́ kí n popular ju bí mo ṣe mọ lọ.
1: Dórí bíṣọ ní bá ta
0: dọwọ́ bó jẹ́. Ilé ayé ni bí ìtìgbẹ́ ẹ mọ. Láyé ògbà wọn fẹ́ ṣe 50 naira. Àwòlọ́wọ̀ yìí kan yà mí sí.
1: Kèmọ
0: dàbí pé ọ̀nà òmí gbéraga.
1: Ní ọ̀sẹ̀ kẹ́bọ jẹ pé gbogbo jẹ́ bọ nìkan.
0: Ohun ti ṣe Ọlọ́run ni mo ṣe fún lórílẹ̀-èdè. Ọlọ́run òun ni mo ṣe fún. Ṣùgbọ́n lúgbà mí mo bá mi sọ̀rọ̀ ẹlòmíì a máa yín mú nílé.
1: Ẹ̀wọ̀n ògbérò lè ń pa ni.
0: Torí pé mo jọ́ ní kò jẹ́ pé ó yẹ ká àyà mí. Ẹ̀sùn ọba fẹ́ ṣe lórílẹ̀-èdè ó yẹ kí mi wà níwájú.
1: Gbogbo àwọn báńkì yẹn ló yẹ kí wọ́n yà iṣẹ́ náà náà bẹ̀.
0: Ó yẹ ká àyà mí. Torí lúgbọ̀n kọ́kọ́ ẹyọ owó láìná tẹ́lẹ̀.
1: Owó ẹyọ.
0: Owó ẹyọ ni. Lúgbà mi sọ pé ọ̀nìyàn mi travel láti Ìbàdàn lọ sí Mọ́kúá lọ sí Kaduna lọ sí Sokoto owó ẹyọ láìná lúgbẹ̀.
1: Sí owó pọnábà kò sí
0: owó pépà. Ìbọn àṣàrí lúgbọ̀n wá yálà wá ní owó oníwò sílé.
1: Sílé.
0: Pọ́ùn.
1: Kọ́bọ̀.
0: Kọ́bọ̀ làwa ni onídídán ni oníwò láàrin. Lúgbọ̀n wá yá. Àwa mo wá rí kí la tún lè ṣe. Torí àgbọ̀dọ̀ a wà lójú kan náà. Mo wá pe Abat Makoli.
1: Òyìnbó ni o.
0: Òyìnbó ni. Gbogbo rí àrẹ́sẹ̀ parí a ni.
1: Ojú kan náà lẹ wà.
0: Ṣé bí kòkó láìta fún yin òyìnbó British.
1: Nígbà yẹn.
0: Lúgbẹ̀ ní ìlú òyìnbó láyé ògbẹ̀ òjò èèrọ̀. Òrùn èèràn. Ọkàn a wà bọ̀rọ̀ gidi nínú yìnyín ni.
1: Wọ́n ní máa di àsìkò táwọn gan wà.
0: Ìyẹn òyìnbó wá wá síbẹ̀. Àwọn ayíbò náà ṣe lè ṣe nítorí pé wọn fẹ́ máa mu kíní ẹ̀ mu bíi tíì ni.
1: Kọfí.
0: Kọfí. Àwa yóò dá o. Ìyá ní kọfí. Iná mọ́tò mi wò ni. Ilé ìfẹ́ náà ti ṣe ibẹ̀ lójúmọ́ ti gbé mọ́ wá. Iná fúláìtì mọ́tò.
1: Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fúláìtì lára
0: ọkọ̀. Ẹ̀sùn jẹ́ fúláìtì lára ọkọ̀. Ìyẹn òyìnbó nìna wá wo eré kan nílé ìfẹ́. Mo wà níbẹ̀ lọ́jọ́ òun. Eré ni eré mọ́júlí náà ń pè.
1: Mọ́júlí.
0: Mọ́júlí. Ṣe lè taná rororo á wọ gbogbo ọ̀nìyàn lójú.
1: Tí ó mọ lẹ́ẹ̀bí àtẹ́bátà lójú.
0: A mọ lẹ́ẹ̀bí àlójí. Ìyẹn òyìnbó wá dé. Wọ́n wá fi àdá ṣá díẹ̀ lára rẹ̀. Lúgbọ̀n wá bu díẹ̀ lára eré ni. Wọ́n wá gbé lọ lu òyìnbó.

0: tọ̀nà sóko ni o. A wà ìyín ọ̀dọ́ ìbá wà nílé ìmọ̀ àkọ́ kalẹ̀ ó lè jáde nínú wàyẹ́ẹ̀kì.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run ni jẹ́ ìfẹ́lì ìmọ̀ àkọ́ kalẹ̀ bóò ni iná mọ́tò ṣe bẹ̀rẹ̀. Ìyín òyìnbó àbátímọ̀ kọ́lì nà wá sílé ìfẹ́ ní 1961. Láyé ọní bá fẹ́ já mi kéèpè ké wọlé gbẹ̀. Ìyín òyìnbó àbátímọ̀ kọ́lì ni nà wá sílé ìfẹ́ ní 1931. Ọmọ ìṣọ́dún ọdún òru. Abanijingi jingi náà ẹ pé èrè nìkan gan lè jẹ jingi. Abanijingi.
1: Bó wa ni ẹ ṣe ṣeré yẹn ṣe ń padà jí gbé lọ ni àbí.
0: Èrè ni.
1: Àbòbínú lọ fúnra rẹ̀.
0: Èèyàn ìjòyè náà dalẹ̀.
1: Àwọn kan lọ wọ́n lọ gbìmọ̀ pọ̀ lẹ́yìn.
0: Ọlọ́kọ́ òyìnbó ni wọ́n fi pé èrè òun jáde. Ni ọ̀rẹ́ àbátímọ̀ akọ́lì yìí jẹ́ tẹ̀nó.
1: Tẹ̀nó.
0: Tẹ̀nó ni ló gbé. Ní òun fẹ́ lọ bá wa daṣọ ro torí láyé ògbẹ ìhòhò lérìn.
1: Ìhògo ló ń tó.
0: Ìtẹ̀ náà wáyé òun fẹ́ lọ daṣọ ro nílùú òyìnbó títẹ̀ náà ní ṣe gbé lọ rí ni.
1: Kò bá gbé padà mọ́.
0: Ẹ wàá gbé padà. Àbọ̀dé rẹ̀ àwọn àfi fún wa níná. Abati wa fẹ́ ṣòro ni àwa tan iná.
1: Gbogbo ìlú ọ̀mọ̀lẹ̀.
0: Gbogbo ìlú àwa mọ́lẹ̀. Ibi ohun ti rí iná mú jáde rí ni. A wà bínú mọ́. Torí ọdún nìna wọn àfi mi lọ sí ọdún òru ni ni pé gbogbo ibi a mọ́lẹ̀ lálẹ́. Èyàn òyìnbó ni wá bá a gbéná wá ọní bá jẹ́ àgbàlagbà lulẹ̀ ìfẹ́ bí irú yan bàbá àti ìjèkà ni ó sì wà láyé. Torí òun kéré lùgbẹ̀.
1: Tíjẹ́ ò lè dá mọ̀.
0: Láyé bàbá rẹ̀ gan kéré mo bá ti dé sílé ìfẹ́ ilé bàbá bàbá rẹ̀ Ògúnsẹ́mí lulẹ̀ ìfẹ́ ilé bàbá àti ìjẹ́ iye onílù ilé iṣẹ́ ilé bàbá rẹ̀ ni mi gbé sí ní ìfẹ́
1: bàbá rẹ̀ ti a ti pẹ́ nìyẹn.
0: Ẹ ṣe pé mo kàn wá ẹṣin mo fẹ́ wá ṣe.
1: Ìfẹ́ lẹni.
0: Ìfẹ́ ẹṣin máa fo owó ilé iṣẹ́ ẹṣin máa fi ṣe. Torí lùmọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ àyín ṣe ká fún mi ní 1,000,000 mi kan fún yàn máa láìní.
1: Kò ní di ẹ̀yin ṣe ti yín fún.
0: Mo ṣe tèmi
1: fọ́lọ́. Ẹ wo tó ń la bàbá bàbá lẹ̀ ń wò.
0: Wo December lùgbọ̀n yìí ká increase owó yẹn òṣìṣẹ́ ní 32 FM. Èmi ni mo sọ. Mo mú kí láti ṣe mi ká fún kí láti ṣe ní 950.
1: Sí owó rẹ̀
0: ti bọ́lẹ̀. Bẹ́ẹ̀ni bínú bá bí mi nínú oṣù mo lè yí kan yí 50 sí ké sọ́ di ọ́n pé tó mi ń sìn.
1: Kò ní di.
0: Pìró 1.7 million ni owó oṣù pìró. Ọmọ kékeré omi wo ni pìró kékeré ni.
1: Tọ́ni o.
0: So mo bá mi sọ̀rọ̀ lùgbà mi ìyàn nìyàn fojú di mí nílé. Ṣùgbọ́n ní bá ní láàkàyè òun mo fi kí ìyàn mú sítẹ́ǹtì kan mú báírò.
1: Kán máa kọ gbogbo ìtọ́jú
0: ẹ̀ fún ọ́lẹ̀. Ìmọ̀ àkọ́kálẹ̀. Kí ló mọ́lẹ̀ wà? Tọ́mì alága PMS kí ló fi láìkì mi dò ní? Ẹ̀yìn mi ló ti kọ́kọ́ pèrò sọ́kọ́.
1: Torí ní tàti ẹ̀ gbọ́ ni pé wọ́n ní tó bá ti ẹ̀ jẹ́ pé ẹ bá nǹkan mu ní gbogbo àwọn olóṣèlú tó bá fẹ́ mọ ìdìbò gómìnà ìbò ààrẹ nǹkan kan pé ẹ̀ kọ́kọ́ mọ forí balẹ̀
0: lọ́wọ́ yín. Mi fẹ́ máa ṣòṣèlú oyè mo jẹ́ lúlẹ̀ṣà oyè ó jẹ́ pé ẹ fẹ́ àbùkù. Ṣùgbọ́n ẹni mo bá fà kalẹ̀.
1: Tẹ bá náwó ìsókè báyìí tó bá bá yín pé àwọn apárun tó tẹ̀sọ́ pé mi bàbá apárun tó mo fọwọ́ lágbájá báyìí
0: lẹ́ o. Bí tíjẹ ṣe jọmọ ifẹ̀ àìmọye ògbà mo ti bílẹ̀rẹ̀ mi ṣá tòṣèlú nìbàdàn. Mi ṣá lọ fún rẹ.
1: Ìyẹn lọmọfẹ náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Kọ́ wa ṣe rẹ́pù nìbàdàn.
0: Bẹ́ẹ̀ni. Ẹ̀ṣẹ̀ mi mo mú sẹ̀yẹ délé dé ìbàdàn ni. Ọmọ ibo ni sẹ̀yẹ.
1: Kò sí rọ́bẹ̀.
0: Èmi ni mo fàdé gómìnà lọ́wọ́.
1: Máa tọ́jú rẹ̀.
0: Mo ní sẹ̀yẹ. Àṣẹ ó bá ti pa òun ni kó a máa bá mú. Sẹ̀yẹ gbọ́. Jẹ́ kí mi pé.
1: Kò ní ìdí ẹ mọ́ dáwọn.
0: Ó kẹ́kọ̀ọ́ mọ́ dàbíi pé bóyá mo ń fọ́hùn ni.
1: Ẹ mọ́ ni mo lára.
0: Mo gbọ́dọ̀ pé gómìnà Ṣèyí Mákindé lẹ́ẹ̀mejì ké tó gbé lórí
1: ètò. Ẹ mọ́ ṣe bẹ́ẹ̀.
0: Ojú ilé ṣe abá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ẹ mọ́
1: ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ pé sẹ́ẹ̀lù ni ẹ ṣe ẹ mọ́ mọ́ fi ẹjọ́ burúkú ti yín ni wọ́n lára kẹ́ jẹ́ kí wọ́n fa balẹ̀.
0: Torí ẹlòmíì lùgbà mí mo bá mi sọ̀rọ̀ àmọ́ yín mú yà nílé.
1: Abájọ táwọn ife dárin wọn rú wọn pẹ́yìn gan lẹ kọ̀nẹ́ẹ̀tì àti ìṣẹ̀yẹ ni o àti ìṣẹ̀ṣẹ̀rẹ́sì ni o pẹ́yìn gangan lẹ kọ̀nẹ́ẹ̀tì
0: wọn. Ìbò náà ti fẹ́ pàdé. Ìbò ni ìṣẹ̀yẹ àti ìṣẹ̀yẹ ti fẹ́ pàdé.
1: Wọ́n mọ̀ pẹ́yìn lẹ́fọgbọ́n àgbà tó láàrin wọn.
0: Èmi ni tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ láàrin wọn èmi ni akọ́kọ́ pé.
1: Bí bàbá o.
0: Ọjọ́ Sunday ilé gómìnà ni mo wà láàárọ̀ ibẹ̀ láti jẹyàn afọ́yàn jẹ níbẹ̀ ni.
1: Ẹyin ẹjẹ́ ń lé yín ni yẹ́ mọ̀ ìgbà
0: kí ni. Irọ́ lùgbà mí gẹ́gẹ́ bí àgbàlagbà. Ọ̀rọ̀ lè rúrú yan Ṣèyí Mákindé ni lójú
1: ọ̀rọ̀ ìlú. Kẹ́wàá pé yín.
0: À ń pè á. Onífá ni mí tẹ́lẹ̀.
1: Mo ètò ọlọ́kọ̀ mọ̀. Ẹ
0: mo ko fani igbe ati mi rin ninu ko lona mo kwa ibe lati pade orisirisi alujonu
1: to di ko yin lo sisisi ogun ta be lomi omo
0: ewe meji mo ba fe soni odolowo ewe meji la soni ma ja
1: e ma so ba ka mi e ma lo mo ja ogun ewe tan o e ma so meja awon eyan mo o e ma ja awon eyan mo o
0: la so ewe meji mo ba de fe bato niyan je ewe eyo kan ni
1: e ma ba de yan je
0: ewe on de ni gbogbo oniyan mi je omo tumo re ewe e fo soko ni
1: soko
0: be ni wa pe le meje
1: e ba ti pe soko o soko o
0: le meje ni o ba jo obirin e meje o ba jo kunrin
1: e mesan
0: wa daruko yeye re ina mo enu re ni
1: ah ba lo je e fo soko je ba sa sowo bayi te so pe soko o soko o
0: le meje o ba jobirin okunrin e mesan
1: ka be pe si
0: iro o tun ni oro gbolohun e yokan me gbodo fi
1: gbolohun e mo so na mo fe so sori ame yo da wa lale
0: o ba fi gbolohun ni si aya baje
1: ah e ma ba yeje
0: oni shaka e lo lu aye atijo aba wo banki ma gba on touch jade ni tete naira amogility
1: e mo lo e lo mo na ni waju o amo sarebe
0: yan sarebe nile yibo odun ma ga ma de ga ni gesa
1: amo
0: ni mo na sarebe
1: e mo lo na odu awon $1 nigba yen
0: baba wa se o gbo baba fun wa lomo
1: bo ye ina de ko ri ki ba de do bi mo kere si na ba
0: baba
1: amo
0: mo kere laye ogbe oga oloko ni mi agbe wa play yan barista se na iparo ule sani
1: nitori kan le roju rere yin
0: record akoko barista se ara bayi de o ai da bayi de o
1: abi so so ori mi e wo ni
0: je record akoko a se ule sani mo ti to studio fun
1: pe ma bo a ma korin
0: o ya barista titi o fi ku o ti mi daruko mi
1: imeki ni o to bo.

0: gbà yẹn nìyẹn kàkàkàkà.
1: ṣé o rí lùgbà mi ọ̀nìyàn ńlá kọ́ laṣọ ńlá. bí mo ṣe wà ó yẹ kí mi arìn kí sójà bí mẹ́wàá kan àtẹ̀lé mi ni.
0: kò nídìí.
1: ṣùgbọ́n mo fi ra mi pamọ́.
0: bẹ́ẹ̀ni
1: mo dé lò kí mo dàbí gbọ̀ngbà yìí ìkà ní mi.
0: pé wọ́n lè mọ sọ pé ìgbéraga yín ti pọ̀ jù.
1: bí ojúmọ́ ọmọ lónìí kánìyàn lè pè lálẹ́ ọni bá wà nínú micra ń bá pé 200 màá kàn mọ́ sanwó. ọni ọba wa bí dáa ó bá jó ní micra ọba mọ̀ pé bàbá òun ló bí òun nìbàdàn kí ìgbowó lọ́wọ́ wọn kàn kọ́ nọ́mbà rìn.
0: o ti dáràn.
1: ó yá ọni bá wà nínú micra ń bá mi gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ìmọ̀ sanwó. bọ́ọ̀nì òun bá ti wá fagídí gbowó bá mi lọ kọ nọ́mbà rẹ̀ kalẹ̀ máa mú bọ̀ ní 32FM láàárọ̀ ọ̀la kó o béèrè yẹ mi sí kó o fún ní nọ́mbà rẹ̀ o bá gbúrò ẹni nìmọ́ nìbàdàn màá kí gi atake wọ́lùmí kí mi kú dànù.
0: gbogbo ẹni yìí o
1: gbogbo
0: olótàpá sí òkè
1: bàbá
0: ìsàlẹ̀ ọlọ́kọ̀
1: o bàbá ìsàlẹ̀ ọlọ́kọ̀ lọ́yọ̀ state
0: ó pẹ́ ẹnu ìjọba rùn
1: bẹ́ẹ̀ni
0: olùjọba ni yín báyìí.
1: Àgbà ìjọba ṣe bọ́yá ìṣèjọba kékeré.
0: Grand government.
1: Àṣẹ mo bá pa fún yàn ọlọ́kọ̀. Ìyàn bá bí dáa ké. Mo ṣe wà nìbàdàn ọlọ́kọ̀ mo bá wọ ọkọ̀ rẹ̀ ó ṣoríire. Ọ̀sẹ̀ kan ìgbọ̀dọ̀ já tíkẹ́ẹ̀tì.
0: Ìkẹ́kẹ́ ti ẹ̀wà tí ẹ sọ.
1: Mo bá dé mọ̀lẹ́ tẹ́ bẹ́ẹ̀ ni ṣe na máa dùn mí bàbá ẹ wá wọlé.
0: Wọ́n nítorí pé ìjọba ìlú tí ò ní fẹ́ mú ore ni wọ́n ní pé tẹ́ bá náwó nu kànga pẹ̀lú sọ́ọ̀dì rìfáínárì ti pọ̀ ọmọ súnbẹ̀ tí ò ní gbẹ mọ́ wọ́n ní ṣùgbọ́n torí pé àwọn èèyàn fẹ́ ìjọba ò ní mú ore.
1: ayọ̀lẹ̀.
0: ibi tẹ bá rí kànga tí ẹ gbẹ́lẹ̀ tí rìfáínárì ò fi iṣẹ́ o tẹ bá náwó nu rẹ̀ báyìí.
1: ibo la ti a fẹ́ máa rogbo
0: tamọ fi
1: ibo ìjọba ti arówó gbogbo mo rò re ni.
0: tẹbi ṣe.
1: àṣírí wà clever. mo kàn jọ nìkan àṣírí ó wà lọ́wọ́ mi ó lé nígbà.
0: bẹ́ẹ̀ni.
1: mo mọ̀ bọ́ nìyàn ṣe lè sọ N100 di 1,000,000.
0: láàrin ìṣẹ́jú àyá.
1: inú kòkò na gbé sí.
0: inú kòkò dúdú.
1: àṣe jẹ́ ni.
0: wọ́n ṣe
1: ọkàn èsì sí náà fi aṣẹ́ àṣejẹ́ oúnjẹ.
0: ok èsì ọdẹ àbí èsì lásán.
1: èsì lásán kékeré ni
0: kékeré
1: yẹn ọkàn ẹ̀ náà yọ.
0: wọ́n jọ ọkàn rẹ̀
1: ààyè náà dẹ̀ gbọ́dọ̀ yọ.
0: kò gbọ́dọ̀ kú.
1: láyé ó bá ti kú iṣẹ́ nìkan lọ́mọdé kan nù ń ya wèrè ni. àá ti kọ́kọ́ bi léèrè pé ṣé o láyà.
0: tó o lọ́kàn o tí o lè gbé gẹ̀ sí.
1: èsì tí omi wò ṣé o lè yọ ọkàn rẹ̀ náà pò pọ̀ pọ̀ mọ́ kankan pọ̀ mọ́ ewé kan pọ̀ mọ́ ewé kan. N100 náà fi ṣèpẹlẹ ìpilẹ̀ṣẹ́ rẹ̀. ọni òun di olówó dọlọ́rọ̀ láyé rẹ̀ rẹ̀ ni.
0: yóò lówó láyé mọ́ ọmọ gbọ́dọ̀.
1: àwọn agbọ́lọ́run.
0: kàkàkàkàkàkàkàkà.
1: ṣẹlẹ̀ láyé àtijọ́bọ̀ nìyàn bá fẹ́ kọ́lé mẹ́wàá oníṣẹ́ kan.
0: irúṣẹ́ wo ni ẹ mọ̀ sọ tán o ẹ kàn mẹ́nu bà díẹ̀ ni o tó láwọn èèyàn wọ́n mọ̀ sọ bẹ́yìn lẹ sọ bẹ́ẹ̀.
1: láyé àtijọ́ bọ́ nìyàn bá kí làwọn lọ́wọ́ fi kọ́kọ́ kọ́lé òṣìṣẹ́ mo ṣe fún ni. ọmọdé rà ẹ kọ́lé láyé ògbẹ́.
0: ibo ni o ti rówó.
1: ibo ló ti ètí àfúnilẹ̀. àwọn ìjàjà gbalẹ̀ ni oníbàálẹ̀ jagun bíi rúra láàjàjà gbára gba ilẹ̀ ọmọdé àfúnilẹ̀ ṣe náà sọkò.
0: wọ́n lẹ́kùn láti fi rubí báyìí lọ sí jìnnàjìnnà.
1: ibi òkò ni bá ti dé ibẹ̀ nílẹ̀ rẹ̀ dé.
0: kété pé wọ́n máa ń wọ̀n ní ìsìn náà máa ń wọ̀n ní
1: 6120
0: 100 by.
1: ayé ló bàjẹ́ ìwọ ni ibi wọn bá ti ń wọ̀n lẹ̀ ìwọ ni.
0: torí tẹ̀sán yìí tí wọ́n lé wọn kò fìrí yín bí kan pé wọ́n fẹ́ẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ilé kíkọ́ ńbẹ̀ lẹ bá páàkì lẹ bá lọ sọ fún pé wò ìsanwó olè ọ pé wò tí ìfúnni lówó olè lówó olè kó wọn ti sanwó olè wọn lẹ sọ pé yìí lẹni gbogbo olè ìbàdàn o pé ẹ̀tọ́ yín ẹ̀tọ́ wọn yẹ ká wá rí yín ká wá sanwó olè fún yín. ìjọ yẹn wọn ni wọn fẹẹ bá yín wí pé ìjọ àjọ bíi fífẹ yín pọn kankan lẹ fi lọ kí ni ti yín pẹ̀lú talẹ̀talẹ̀ tẹ́tù lọ́nba mi kọ́ máa san owó ìmí fún yín ibi ẹ̀yìn lẹni gbogbo olè wọn ní ní kọ́míníìtì náà bẹ̀sẹ̀ máa ṣe nìyẹn.
1: sórí ọlọ́run ló kí adé bẹ́ẹ̀.
0: kẹ lọ mọ gbowó
1: ilé tí
0: ìgbà tẹ́ ẹ̀ mọ wọ́n mẹsẹ̀.
1: ó bá kọ àìmọye ilé hàn kọ́lé sílé ìṣàwọ́ jẹ́ pé ṣe lórí ìwọlẹ̀.
0: nígbà tí wọn bá yín la gidi.
1: lùkọ̀ wọn bá bá mi lu agidi. láyé ògbà kan iṣẹ́ kan wà lọ́wọ́ mi wọn bá fẹ́ ṣe ìnáwó ládùúgbò.
0: tẹ́bà fẹ́ jẹ́ kó ṣe é ṣe.
1: màá rán òjò síbẹ̀ akáká.
0: ó bá wá jẹ́ inú ẹ̀rùn kan òjò ọkàn máa rọ̀ lé wọn lórí nìkan.
1: ibẹ̀ nìkan ló ti a máa rọ̀ mo dẹ̀ fi pa sọ̀pọ̀ náà owó.
0: tẹ́mọ̀ tí mo gbé tójú bá ti rọ̀ wọn wà báyìí pé bàbá ẹ dákun.
1: bàbá o à ń fi style sọ. a máa dúnàdúrà rí bàbá o ẹgbà 30,000 máa yọ ẹ ìṣòwò mi. bàbá o ẹgbà 20,000 máa yọ ìṣòwò mi. ó dìgbà ó gbà pé ó yẹ owó.
0: kẹdo kẹdo si won le
1: laye ogba kan ba mu mi de bi on ti ta moto me sise ni mo ni on ba pe moto oni ni 1 million oye o mo ba ti na na gbodo ra
0: mi te ba so pe eh moto de vera yi o 10 million mi te ba so pe kini
1: 200,000
0: you so pe mo
1: ese ni ana koja 200 ese ni ana de 200,000 mo 150 na ma na
0: ibi ojo ba pojo ibi ojo ba ba ojo ibe ni pa mo
1: ibe ni pa mo
0: ibi ti a ba be ogede si ni ra si
1: be ni aimoye use kanako iya la koko lo kanako
0: eni le gbin san yo tele di kanako je pe bi je ke re wakati meji bi wakati kan le
1: 10 minutes
0: ah kai
1: kini yan to mi fi wu arugba ni ohun e pe mi ai baba jesa ah ai mo gbe fun o baba jesa
0: mo mu ko awe
1: mo gbe fun o to irugba mi o ba wa oko ohun la peru so kan ba mi a se moto boy mi ati le lo ti on bu si mi esun mele fun
0: ere e na ni honorable tommy na nje
1: ba ni lo gba je mi oriyan po awon mu wa emi ni mo pase fun government mi tommy omo le wa mi o ni kan fi si
0: oya ru eyan be yen na ni ki loruko re se se go se leko bi de ko bi jalaga
1: se go ni ti e igbeyin leyin sugbon mo lile ni
0: sugbon like yin
1: sugbon feran mi o ba mi fa wa na ba ji sego kuro ni be ni ani baba o se yin ni o
0: yo ti ku o nbe yo ko gbo awon koko ku o leyin pe
1: koko
0: e ja lo baba ti ni ka ku o nbe o
1: laye ogba meji lo se koko ko ba ri mi se la ma sa lo
0: be baba ijude o
1: ba wa ya bo bilere mo ni kilo se o
0: kilo to sa ma sa ka
1: ti eru wa lara mi iyan ni se se sumo mi ni bo ni ba oju mi ni gba kan oju onu afo
0: Arankada o. Nti o sele ri, e je ade oju oja na ka lo re gbe ipolowo ile to kan. Ah lori eto loni. Eh ku kale.

0: 32FM 94.9.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo

0: Stay tuned to 32FM 94.9.
1: Yírí ẹ wo, ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí. 32FM 94.9, àwàdà bàbá àwàdà.
2: Ìlera ṣàlògún ọ̀rọ̀.
3: Ẹ kú lélọ́ọ̀dẹ̀ yìí níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri. Ẹ ti mọ̀ pé mi ò ní èrà tí ò lọ́mọ ọ̀nú láyé. Ẹni araba ni ní òwì. Ẹni araba dè kí ó sọ. Ẹni òye kẹ́ ẹni àìsàn fi la pè. Bàbá fi ní onítọ́jú sanra ní ìdáhùn fún èyíkéyìí àìsàn tí bá ń ṣe ọ́. Ọlọ́run fi rẹ nìkan ju ẹnìkan lọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ìlera tó péye. Ewé àtegbò ìbílẹ̀ pọ́nbélé ni bàbá ń lò láì ní àbúlù mọ́là nínú. Oríṣiríṣi àìsàn ní yọ ẹ̀dá lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ti náwó náwó kòrónà àbáyọ. Mọ́ dàmú jìnà. Bàbá fi ní onítọ́jú sanra. Ó ti dé fún èyíkéyìí àìsàn tó ń yọ ẹ̀dá lẹ́nu nínú ayé. Gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ kú oríire o. Irú àìsàn ìlera wo ló dà ọ́ láàmú tó dé má sọ látijọ́ yìí wà. Gbé mi pamọ́ pa ó lóko tá àìsàn jẹ́. Túmi láti rí kí n fi ọ́ lẹ̀ lọ́nà àbáyọ. Gbọ́ mi, irú àìsàn wo gan ni wọ́n dé má bẹ aṣọ láti gbà yìí. Aràn agìnìṣà ara ìlera kan ti ń fín ẹ̀dá lápin ni o. Aràn latan latan kọ́ ara ẹ̀ ní sọmúròrò ẹ̀dà bójú bá ń sú ìtọ̀ ṣúgà ara ríro náà kọ́ jẹ̀dí jẹ̀dí ẹni tí ìdí ẹ̀ bá ń yọ náà ara àìsàn kan ni ẹni tó ń yàgbẹ́ ẹ̀jẹ̀ àtẹni tí gbogbo ara ẹ̀ ń wú tẹ́sẹ̀ ń wú tí inú ń wú bó o bá ti ń rìn wàá máa já sí kòtò já sí gegele ọ̀pá ẹ̀yìn ríro ń kọ́ obìnrin tó ń ṣèwọ oṣù tí ìsàlẹ̀ ẹnu ń dùn ara àìsàn kan ti fín àwọn èèyàn lápin inú ayé ni kọ́wọ́ máa kú rìrì kẹsẹ̀ ó máa kú rìrì kẹ́yìn ó máa rìn kí bàtà ó máa jábọ́ lẹ́sẹ̀ èèyàn ìpákè ìwọ tó o bá ní oyún ìju bàbá fi ní gangan ni dáhùn sí àìsàn tí ń ṣe ọ àti gbogbo onírúurú àìsàn ọkùnrin tí nǹkan ọmọkùnrin ò ní dáadáa bàbá fi ní dáhùn ọ̀rá àpọ̀jù lára wá sọ́dọ̀ bàbá fi ní ọmọkùnrin tí ò lè ṣe dáadáa lọ́dọ̀ aya àìsàn ni ìdákọ́lẹ̀ sangun sangun ọmọkùnrin tí nǹkan ò lẹ́yìn bọ́mọkùnrin ṣe ń bẹ lọ́run lọmọbìnrin náà ń bẹ lọ́run ìparùkù náà ń kọ́ ara àìsàn kan ti ń fín ẹ̀dá lápin ni pajápajá lẹ́sẹ̀ tara bá ń tàyàn lónìí gorogo kòkòrò inú ẹ̀jẹ̀ bàbá fi ní onítọ́jú sanra lọ́lọ́run fi ránlá kò yìí rọpárọpá tẹ́lẹ̀gbọ́n ń pè ní stroke ìdí yíyọ tó gbọ́ mi dáadáa agbọ́ ìdákọ́lẹ̀ gidi ń bẹ lọ́dọ̀ bàbá fi ní onítọ́jú sanra bàbá ń bàrì tí mo fẹ́ kó o gbọ́ ó yàn ògidì ó ń bẹ lọ́dọ̀ bàbá fi ní onítọ́jú sanra o ọmọ kékeré lè fi sínú omi gbóná a máa jẹ́ kọ́kọ́lọ́ ọmọ jẹ́jí pépè àgbà tó bá ń lò ó ara rẹ̀ ó máa dàn ọmọdé síbí kan àgbà síbí méjì bàbá fi ní onítọ́jú sanra ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wá gbọ́ mi o ẹ̀rọ ìgbàlódé wà fún àyẹ̀wò lọ́dọ̀ bàbá fi ní olóòtú onítọ́jú gbogbo sanra ọ̀fẹ́ sì ní àyẹ̀wò bẹ́yìn bá wá ń gbọ́ mi káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Yòwú tẹ́ ti gbọ́ mi láàkó yìí ẹnìkan bèrè pé bo ni bàbá fi ní onítọ́jú sanra wà nípínlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Ìbàdàn ni bàbá fi ní wà Ayọ̀rìdé street gate 4 Adámọ̀sígbà nílẹ̀ Ìbàdàn ó lẹ̀ ń gbọ́ yẹn o ẹni àfiran yàtọ̀ sí ẹni tó rán ra ẹ̀ bàbá fi ní onítọ́jú sanra gangan ni ojútùú sí wàhálà tí ń fi ọ lápẹ̀ o wá gbọ́ mi ewé àtegbò ni bàbá ń lò ìwọ tó jẹ́ pé aràn gìrìṣà ní dà ọ́ láàmú o ti náwó náwó nára nára kò lọ ọ̀gbọ́ ẹlòmíì aràn latan latan ní yọ ọ́ lẹ́nu bóbìnrin bá ń ṣe ìkún oṣù gbogbo ayé ni ó mọ̀ bẹ́ẹ̀ ni bàbá fi ní onítọ́jú sanra gangan lọ́lọ́run kó wá tú ọ lẹ̀ fún sáàyí wá gbọ́ mi dáadáa o bàbá fi ní onítọ́jú gbogbo sanra bàrà bá yún ọ ibẹ̀ ni ó lọ ara títa ojúṣu ẹni tí kò lè ṣe bẹ́ẹ̀ ka bíbélì tàbí kùránì dáadáa orí fífọ́ ẹlòmíì a máa gbórímú gbogbo ìgbà orí ni yọ ọ lẹ́nu ẹ̀rí ayé ẹlòmíì a máa já pì bí ẹni pé nǹkan ó ṣe àìsàn ni o má de mọ́ra bàbá fínní onítọ́jú gbogbo sanra ó ní ìdáhùn fún gbogbo tí ń fi ọlá pẹ́ láàkó yìí jẹ̀dí jẹ̀dí ìdí ẹlòmíì ayọ bíi kàásì nǹkan ọmọkùnrin tí ò lè ṣe dáadáa ìwọ́sẹ̀ kan sùn lọ má lọ̀dọ̀ bàbá fín ní onítọ́jú sanra o ọwọ́ ń bèrè pé bo ni bàbá wà ilẹ̀ ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n wà o Ayọ̀rìdé street gate 4 Adámọ̀sígbà nílẹ̀ ìbàdàn ibẹ̀ ni bàbá fín ní onítọ́jú sanra fìkalẹ̀ sí tọ́lọ̀ ti ń lò wọ́n fún ìtọ́jú gbogbo èèyàn nínú ayé lápá àbí bó o bá nílò yín ògidì má lọ bẹ̀ ibẹ̀ ni bàbá wà ọmọ kékeré lè fi sínú omi gbóná a máa jẹ́ kọ́pọ̀lọ́ ọmọdéjí pé bó bá lò ó síbí kan fọmọdé síbí méjì fàgbàlagbà bí ọmọdé bá lò ó wá jẹ́ kọ́pọ̀lọ́ ò jí pé bí àgbà bá lò ó a máa jẹ́ kára ó dán kí ìlera ó sì jí pé bẹ́ẹ̀ bá lọ bẹ̀ bàbá fi ní onítọ́jú sanra ó ṣàlàyé fún ilẹ̀kùnrẹ́rẹ́ o bí wọ́n ti ń lò ó wá gbọ́ mi dáadáa nọ́mbà tẹ́ ẹ lè pé bàbá fi ní onítọ́jú sanra sí rèé nílẹ̀ ìbàdàn àti ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi 0704-042-3223 gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0704-042 3223 tàbí 0902-938-4674. Gbọ́ lẹ́ẹ̀kan sí o. 0902-932-4674. Bàbá Fínní onítọ́jú iṣan ara. Ó láyé ń pè fún èyíkéyìí ìlera tó bá da gẹ́gẹ́. Ọlọ́run fi rán ẹnìkan ju ẹnìkan lọ. A ní fàìsàn lùgbà ibẹ̀ ni ó jà lọ.

àwọn yá gangan. Fìkíyèsí òkèrè rẹ̀ nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòbá tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32FM 94.9. Èmi rí kí onígbòdó ló sọ bẹ́ẹ̀.

Ekule. Shida da lewa. If you no get now. 32 FM 94.9 on le se ngbo. Lele ejile ti de o. Ekule o. Shala afia ni mo ba yin ninu ile yi. A le so pe l'office bayi but awon mi si wa l'office awa kan office la wa. How far? Ile ibi le wa ni abile itohun. E je wolero. Bẹ́yìn wulẹ̀ ti dágbére ń lé pẹ́ ẹ̀ ní súnlé. Ibi tẹ́ ẹ fẹ́ lọ sùn lẹ́ranjúmọ́. Ọlọ́run mọ nọ́mbà lé oníkálukú wa. Alẹ́ bọ́bù. A tún bọ́bù àṣuṣu àlálé òní gẹ́gẹ́ bá a ti máa ń bọ̀. Ètò eléyìí ló máa jẹ́ ètò tí mo máa ṣe lẹ́yìn tí mo ṣe ayẹyẹ ọdún 25 tí mo ti ń dá kẹkẹlúkẹ lórí ẹ̀rọ agbohùngbohùn microphone. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mi tó mú ọjọ́ bẹ́ẹ̀ wá. Despite all odds, a sì ń fògo fọ́lọ́run náà ni. Ẹ kúlẹ̀ o. A máa láǹfààní àti gbádùn ara wa dáwọn ààyè kan lálé òní. Aspa lórí ọwọ́ tá a jọ wà. Torí pé ìkànnì eléyìí yàtọ̀ sí àwọn gbàkórun mọ́ àwọn rédíò tí ò ní antenna tí wọ́n máa sọ páwọn náà wà ńbẹ̀. Alára ló máa ń gbé ara ganá. Àbí aláǹgbá tó ṣàbẹ́ látorí 7 Stories. Nígbà tó bẹ́lẹ̀ ó mirí ẹ̀. Ó ní bí èyàn òyìn mí máa yinra mi. Mo kí ẹ̀yin náà kú gbìyànjú. Ọlọ́run fún lójú ọjọ́ tó dáa. Ọmọ tán sọtọ̀ sọtọ̀ ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀tán. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀. Ó kì í òun. Ẹ kú àmójúbà ọmọ yẹn. Ibo lẹwà tẹ́ ti ń gbọ́ mi. Aspa lọ́wọ́ alálẹ̀ yìí. Alẹ́ ìjímọ̀. Ọjọ́ 8 oṣù 5. Ayọjọ́ bí àwọn kan ni. Every May 8. Lọ́jọ́ bí ọ̀gá wa ẹ̀gbọ́n wa Adémọ́lá rẹ̀ mú pàpádẹ́mì. Ara àwọn kóòsì wa lórí fídì nìyẹn. Adémọ́lá rẹ̀ mú pàpádẹ́mì. He's a broadcaster, he's a producer, and of course, a story writer. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀mí máa gùn ẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ gan.

ọjọ́ ṣẹ́gun tí mo wá sórí ètò mo sọ nǹkan kan fẹ́ yìí olólùfẹ́ mi mo ní mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o àwọn tí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ṣe sẹ́yìn yẹn bí ìgbà tí mo preamble lásán ni in the world of broadcasting èyàn máa ń láǹfààní àti proof ara ẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan mo ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni o mi ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ rárá a jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ bá ń gbọ́ tẹ́ ẹ bá ń mọ̀ nípa délé ìjìnlẹ̀ nìkan náà lẹ lè kọ́lẹ̀ tí n bá sì sọ fún yín nípa ara mi lè lè mọ̀ bí èèyàn náà gànàgà jù bẹ́ẹ̀ lọ ó lè má mọ̀ àbí kọ́ lọ́run ó ṣàánú wa ẹ já sún sọ́wọ́ iwájú

0: kì í yaniyani kílẹ̀ ó mọ̀ṣù lọ́jọ́ sunday tó lọ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ lólùfẹ́ tí ẹ bá mi ra aṣọ mo kí yín o ẹyin tí ẹ sì ń gbìyànjú pé ó yẹ kí n ra aṣọ òjìlẹ̀ tí ò sí chẹ́ńjì lọ́wọ́ yín mo kí yín ẹ ṣe ẹ kú ìfẹ́ kú àfọkànsí ẹ wo ojú dí gan ẹ má bínú gbogbo ẹyin tẹ ẹ wá tí mi ò ráyè kí ẹ má bínú. ìyá elizabeth látọjọ àtọrẹ wọn ẹ mọ bínú ìjọna ló yẹ kárira fúngbà àkọkọ àtòríra akọjálẹgbẹ ara wa àdára wa mọ ọlọrun ṣàánú ojú dí gan oríṣiríṣi ìjákulẹ̀ ni mo bá pàdé ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ọpẹ́ ló padà já sí fún mi kò já sẹ́kún fún mi níjọ́ sunday tó lọ yìí àwọn èèyàn dìde sí mi wọ́n ṣùgbà mi ẹ wo tí n bá ní tẹnu bọ́ ọlọ́run tí mò ń sìn ní pé kí n má complain ó lóun ò fẹ́ any complain kankan látẹnu mi ju pé kí n máa dúpẹ́ lọ gba àwọn tí a gbọ́kàn sí láti wá ran ìran yẹn lọ́wọ́
1: tí n bá gbé ipò sí ló ń ṣeré èmi gangan má dédé tí bá gbọ́ ipò sí ló ń ṣeré.
0: Ọjọ́ sunday yẹn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣepo ó ya odidi ọjọ́ kan lẹ̀ fẹ́mi náà láti lè máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ nínú ìgbésí ayé mi tí òjòjú ó tì mí tí ò jẹ́ kí n wà lójú kan ó gbé mi kó n lẹ́vù mí ó tún wá gbé mi lọ sókè gangan ó jẹ́ kí n compete pẹ̀lú àwọn ọmọ aládé ó jẹ́ kí n jẹun nínú àwo ńlá pẹ̀lú àwọn ọba mo dúpẹ́ o ọlọ́run mi tí ò bójú mi jẹ́. ọlọ́run ṣe ó yà mí lẹ́nu ó yọ mí kúrò láàrin èrò ó fi mí sáàrin àwọn èèyàn gidi àdúrà tí mò ń bọ́ gbà fún ọ láti àìmọye ọdún.

0: aláṣẹ mi.
1: Mi kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Mi ò fojú sí jíngù lọ́dọ̀ wọn. Wọ́n kàn nífẹ̀ẹ́ mi ni.
0: Ẹ̀jọ́ ròyìn fún ìyá.
1: Nígbà tó kulẹ̀ tó kòkè ojú ó tì mí.
0: Ó fún mi ní ìyá.
1: Bàbá yìí dúró pé ojú ò ní ti ọ̀sẹ̀.
0: Ó tún fún mi ní.
1: Mo ní èèyàn, a ò sì lọ́lọ́run.
0: Ó ṣẹ̀ṣẹ̀ fún mi.
1: Ojú ò ní ti ọ, ojú ò sì tì mí.
0: Ẹnu ìgbà ròyìn fún ìyá wọn.
1: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn mẹ̀sọ̀ tó wá pátápátá.
0: Lọ́ṣẹ̀ mi.
1: Bàbá mi, Alájì Adégbèyẹ̀gà Ìyẹ̀rú. Executive Senior Assistant.
0: Fún ìyá o.
1: Sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà.
0: Ó fún mi ní ìyá.
1: Bàbá yìí gbéra láti ilé, ó sì wá yẹ́ mi sí ó pọ́n mi lé gidi.
0: Ibẹ̀ ibi sí.
1: Ìyẹn burú afájá bàbá, ẹ ní wálẹ̀.
0: Ẹ̀sì kan.
1: À ń wò yín lókè, ẹ sì ní jábọ́. Orin tọ́nà ọba mi fi pamọ́ dọjú alẹ́ yín tẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí. Èṣù ò ní gbà lẹ́nu yín o. Ẹ ní jẹ́ ní dìbúlẹ̀ àìsàn. Ẹ ní mẹ́rin ẹ̀ ní dẹni àná mo dúpẹ́ o. Àwọn bàbá yìí wọ́n tán ọ̀raṣọ yìí wọ́n ta wọ́n dàrọ mi. Mo dúpẹ́ o. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́. Alájọsọ alábàárò mi. Gómìnà ti ń bọ̀ láìpẹ́. Ọlọ́run ọba mi ò mu débẹ̀. Àìpẹ́ tírú rẹ̀ bá ti di gómìnà, àwa náà ti dọ̀rẹ́ gómìnà nìyẹn. Ìyá wa bá tán, lẹ́kùn wa bá pin. Alájì Dr. Oríyọmí Òkìkí Ọmọ Amúsà. Òun ló kọ́kọ́ dé. Pẹ̀lú àwọn tíìmù ẹ̀. Ó ní ó a máa ṣe nǹkan kí n mọ̀ sí níbẹ̀ bí. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ gbogbo ikọ̀ rẹ̀. Mo dúpẹ́ lọ gbogbo iléeṣẹ́ rédíò rẹ̀ àgídìgbò.
0: Ṣé ti jíjẹ mu?
1: Fún àtìlẹ́yìn wọn láti gbà tètò ìtì fẹ́ bẹ̀rẹ̀.
0: Gbogbo jíjẹ.
1: Odidi oṣù kan àtàìmọye ọjọ́ ni wọ́n ti ń bá mi fi play jingle.
0: Jíjẹ mu.
1: Láì gba kọ́bọ̀ lọ́wọ́ mi.
0: Gbogbo jíjẹ jíjẹ mu.
1: Ó tún débẹ̀ níjọ́nà, ó tún túra ká. Ó fowó gidi ṣẹ̀ mí lọ́wọ́. Mo dúpẹ́ o. Oríyọmí Amusa ò ní yọ̀ ṣubú láéláé. Wọ́n mọ̀ wo tàwọn ẹlẹ́gàn ibi tó ń lọ ní kọjú mọ́. Bẹ́ẹ̀yẹn bá ti fẹ́ gun àkàṣọ àti ga. Gbogbo wọn ni wọ́n pé wọ́n ni wọ́n sọ èyìn wo bẹ́ẹ̀. O ò ní wo bẹ́ẹ̀ iwájú ló mọ̀ lọ láṣẹ Èdùmàrè. Ọlọ́run ó sì gbé ọ dé ààyè tó wù ọ́ lọ́kàn yẹn gangan. Mo dúpẹ́ o. Ọ̀gá mi tó fiṣẹ́ yìí lé mi lọ́wọ́. Tó kọ́ mi léde tí mo mọ̀ èdè pé. Tó kọ́ mi ní gbogbo níta à ń pè ní kùnkùndùn iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
0: Àwọn ọba ṣe.
1: Lérè ṣìtọ́ ọmọ àjànà ọ̀rọ̀ ọ̀gá mi mo dúpẹ́ o. Ẹ kú ìgbéra. Ẹ̀yin àtìyá wa. Tẹ́ ẹ wá pọ́n mi lé tẹ́ ẹ wá yẹ́ mi sí. Pẹ̀lú ọkọ̀ tuntun. Tọ́lọ́run bá àmọ́ tì í sí. Mo dúpẹ́ o ọ̀gá mi. Ẹ̀yin lẹ fún mi ní tí mò ń jẹ. Ọjọ́ alẹ́ yìí lè wà ẹ ní sunkún láṣẹ Èdùmàrè mo dúpẹ́ o. Mélòó mélòó ni mo fẹ́ fi dúpẹ́ ọpẹ́ mi ò lè tán. Mo dúpẹ́ ọpẹ́ mi ò tán. Ọlọ́rìbọ Aramide mo dúpẹ́ gan. Àwọn èèyàn rèé bẹ́ẹ̀ bá ti nírú àwọn eléyìí kó mọ sùn kó mọ jí ni. Ṣùgbọ́n mi ò torí ẹ̀ sùn mi ò torí ẹ̀ mọ sọ pé mo lẹ́nìkan. Mo lọ́lọ́run ni. Kí n bá pè wọ́n tí wọ́n bá wá ń kọ́ kí mo fẹ́ ṣe.
0: Àsùnmọ́ mi ni ṣẹlẹ̀.
1: Gbogbo àwọn èèyàn tó dúró tì mí pátápátá. Gbogbo CCC. Àlàáfíà Parish. Àṣeyọrí Parish. Alẹ́ṣinlọ́yẹ́ Mbàdàn látorí bàbá wa. Prophet Doctor Agbọ́mábíwọ́n. Adélékè Adélẹ́kùn Beloved. White Lion tí wọ́n kó gbogbo ìjọsòdì ọmọ ìjọ wa ní ṣe nǹkan ẹ̀já lọ yẹ sí. Mo dúpẹ́ o. Àná tí yín ò ní gbẹ o.
0: Ẹ ṣá àti rí.
1: Àwọn ará àdúgbò mi tá a jọ kọ́lé tira wa mo dúpẹ́ gidi gan. Ẹ gbéra láti lé. Mo dúpẹ́ o. Alájà bá àṣàkàndé òbésìrí bàbá mo dúpẹ́ gan. Èló mo re jọ èló mo pa. Níwà ni mo fẹ́ fowópò bésìrè ibo mo ti rí. Bàbá ìwà yẹ́ mi sí ó pọ́n mi lé gidi gan. Ó ra tọ́ yìí ó taṣọ yìí ó dàrọ mi. Ẹ̀yin náà gbogbo tẹ́yìn náà bá náwó sí yóò mọ dọ́wọ́ yín ni láṣẹ Èdùmàrè mo dúpẹ́. 32FM 94.9 ọpẹ́ mi ò tí ì tán màá sì tún lọ káàkiri láti lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá daṣọ romi. Mo dúpẹ́ gidi gan ni o. Àwọn iléeṣẹ́ ńláńlá tó ṣàtìlẹ́yìn fún mi. iléeṣẹ́ Nigeria Distilleries Limited. Tí mo ń ṣojú wọn lórí ìkànnì yìí. Iléeṣẹ́ tó ń ṣe rẹ́gà.
0: Ẹjẹ́ ká ṣá.
1: Wọ́n kó aṣọ iyì wá kóró mi lọ́jọ́ náà.
0: Ẹjẹ́ ká ṣá.
1: Mo dúpẹ́ o. Alhaji Babatunde Adedo RC Cola mo dúpẹ́. Gbogbo àwọn iléeṣẹ́ ńláńláńláńlá Mr. Fruit. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni ẹ ṣe o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ní mẹ́rí ẹ ní wà lójú kan. Òkè òkè lẹ́ máa lọ mo dúpẹ́. Ọpẹ́ mi ò tí ì tán yá mi àgbé. Mo dúpẹ́ o. Nígbà tó o lóyún mi nígbà náà tó o tí ì prepare fún. Mo dúpẹ́ o ṣe tó o ṣe oyún mi dànù. Ìwọ náà gba ìjọ náà ó rí i pé lóòótọ́ o bí ọmọ ológo. Àwọn èèyàn dáṣọ rí ìró wọ́n dáṣọ rí ìró èmi náà. Mo dúpẹ́ gidi gan o.
0: Látàná sọ mi ò délé. Ọkọ̀ bùkọ́ lọ́kàn báyìí. Obìnrin alálùbárí kan.

0: Wọ́n ń jẹ́ kọ́láńtà.
1: Sọ ìbò dàgbọ́.
0: Má jẹ́ ìbò lágúrú.
1: Sọ́rọ́ sáà di ọyọ̀.
0: Mọ̀mọ́lé 20.
1: Olóògùn àríyá.

0: ọ̀nà mélòó ni mo fẹ́ gbà fi dúpẹ́ ná mi ò tiẹ̀ mọ́bi tí n bá tiẹ̀ ti bẹ̀rẹ̀ torí pọ́lọ́wọ́ bá mi ó yà mí lẹ́nu ó pẹnu àwọn ẹlẹ́gàn mọ́ ó páàkì wọn sápá ibì kan ibẹ̀ mọ́bi sòrò ti kọ́kọ́ pa wọ́n ni nígbà tán ráwọn bí bọ́ọ̀dù nígboro oríṣiríṣi ọ̀rọ̀ ni mò ń gbọ́ oríṣiríṣi nǹkan mi ni wọ́n ń sọ wọ́n ní ṣe délé ìjìnlẹ̀ ṣíṣe yìí náà ló sì ń ṣe àbó tún ti mú nǹkan míì mọ́ ni ọlọ́run bá mi ló bá mi rìnrìn àjò ẹ lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo ti fi máikrófóònù wà nǹkan jẹ ọlọ́run wa mi wá sọlá ó sọ dọlá ó sọ dọ̀rọ̀ ó jẹ́ kí n dolókè kí káàkiri àgbà ńlá ayé pátápátá ẹni tẹ́ ẹ bá rí ebi bẹ́ẹ̀ bá léèyàn lamẹ́ríkà ẹ béèrè pé délé ìjìnlẹ̀ tó bá jẹ́ tó ń gbọ́ rédíò dáadáa yóò lòun ti gbọ́ rí bẹ́ẹ̀ bá léèyàn ní london ẹ béèrè pé délé ìjìnlẹ̀ tó bá jẹ́ pẹ́ni tó ń gbọ́ rédíò dáadáa yóò lòun ti gbọ́ nípa kan bẹ́ẹ̀ bá lọ france bẹ́ẹ̀ lọ germany bẹ́ẹ̀ lóríṣiríṣi àgbà ńlá ayé wọ́n láwọn ti gbọ́ lẹ́ẹ̀kan rí mi sì ti ìrìn àjò lọ ọbẹ̀ kankan ọlọ́run bá mi wá sí ìrìn àjò ayé mi wá fi yà mí lẹ́nu gidi gan ọlọ́run mo dúpẹ́ o gbogbo ògbà nísì mọ́ dúpẹ́ àwọn èèyàn àwọn ìyá àdúrà àwọn bàbá àdúrà lóríṣiríṣi tí wọ́n gbéra tán dìde pé àní bọ̀bọ̀ ìṣe á lọ yẹ sí i mo dúpẹ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn tán ń pera wọn ìjìnlẹ̀ ló ń ṣe nǹkan ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ o ìjìnlẹ̀ ló ń ṣe nǹkan ẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run bá ń dójú tì wọ́n ó bá ń bayé wọn jẹ́ ibi tí wọ́n wà ó jẹ́ kí wọ́n rà nù lé ọlọ́run bá mi ó ṣe ó pẹnu àwọn ẹlẹ́gàn mọ́ lórí ayé mi òjòjú ó tì mí mo dúpẹ́ o ọpẹ́ ni mo dú apátọ̀ sí wọn kọrin débi pé nígbà ó tiẹ̀ yá ẹ wò pọ̀ ẹ mọ̀ wá mọ̀ ni wọ́n ní àwọn ò lè lọ ìwọ ló pé àwọn àwọn gbọ́dọ̀ ṣeré fún ẹ wọ́n ṣeré fún mi inú mi sì dùn ọkàn mi balẹ̀ ayọ̀ mi dún àwọn olórin míì tí mo pè wọn ò wá wọn ò sọ pé àwọn ò ní wá ò ní rin iṣẹ́ ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àárọ̀ olórin iṣẹ́ ò sọ pé òun ò ní wá kò kàn wá náà ni oríṣiríṣi àwọn nǹkan tí mo fojú winá níjọ́ kan ṣoṣo ó jẹ́ kí n mọ̀ yí pé téèyàn bá ń rìnrìn àjò àti gòkè oríṣiríṣi obstacles ni ó wà ó ṣùgbọ́n jẹ́ ń gbé ọ débẹ̀ lálẹ́ òní wọ́n jẹ́ kó wé ẹ̀ dáhùn iwájú tó ń lọ ẹni kó o máa ò má wẹ̀yìn o distraction ni pé òun wẹ̀yìn òun wẹ̀gbẹ́ tún ń wẹ̀gbẹ́ sí iwájú ẹ̀ ni o máa wò lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní oríṣiríṣi àwọn àdojúkọ báyìí nírú àsìkò yìí ọlọ́run bá mi yóò tẹ́ mẹ́rẹ̀ mo sọ lórí ètò ní ìjẹta pé look tó bá fẹ́ ṣe ariyeye àbó fẹ́ ṣe patí mo fọkàn sí páwọn èèyàn ó fún ọ lówó o àsìkò yìí lágbára díẹ̀ wọ́n wá bọ́ jẹun ni o ẹni mi ó ti fọkàn sí nígbà bá pa ó báyìí ní ìfisanwó kínní kú gbèsè rẹ yóò tún gọbọ ẹni ọlọ́run díjọ́ jẹ́ gbèsè o.
1: a máa jọ́dọ̀ òwúrọ̀ lánìí o a máa jayédò òwúrọ̀ lánìí o emmanuel a máa jọ́dọ̀ òwúrọ̀ lánìí o ẹ jọ.

0: ọjọ́ owó làwọn òjò rí.
1: Aṣùwà lálẹ́ bọ́bù a mọ bí tẹ́yìn ti ń gbọ́ wa o.
0: Bí ìsìsí òmòkè ọwọ́.
1: Bólẹ̀ tí ń gbọ́ wa pa àbò náà ni ètò yìí ń nawọ́ sí.
0: Àṣàní kò máa lọ.
1: Alẹ́ ìjímọ̀ báyìí tó ń gbá tí òlé kejì la máa ń mú wá. 2 hours undiluted fàájì. 2 hours
0: ẹgbẹ̀tẹ̀ méjì
1: tó ní. Undisputed ìgbàlù.
0: Ẹ̀ṣẹ̀.
1: Lálẹ́ ìjímọ̀ báyìí ó máa ń lékè ń kà.
0: Irú ẹ̀ lọ.

0: Alájà Àkọ́dé Abbas Pápá. Eré tó ṣe fún mi lọ́jọ́ Sunday ni mo tẹ̀ sí ti yin fáfà náà ẹ̀yìn tẹ̀ wá ni o. Àwọn tó wá gan ọ̀fẹ́ lọ lé bọ̀rọ̀. Aago mẹ́sàn lù àfẹ́ kù. Gbàtọ́ tó paná. Wọ́n ló ti yá kì í yáwó ẹ bá ń sùn sáàgó mẹ́wàá. Wọ́n ní wọ̀rì torí ìjìnlẹ̀ á sùn sáàgó mẹ́sàn àbọ̀. Àì di aago mẹ́jọ ń bí o. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún iyì náà tí wọ́n fi pọ́n mi lé. Genesis ẹ ṣe gan o. Ẹ̀gbọ́n wa Kọ́lá. Kọ́lá Ẹlẹ́ja. Ọlọ́run fi Bẹ̀jínkì. Mo dúpẹ́ gan o. Ẹ ṣe kú aṣọ iyì tẹ́ ẹ fi rú mi o. Lágbára lọ́wọ́ ọlọ́run òkè òkè la máa lọ àdúrà lójú kan o. Ìta bá ti ń nawọ́ sí yóò sì mọ́ dá láṣẹ Ẹ̀dùmàrè. Ẹ ṣe gbogbo èèyàn tí ẹ daṣọ iyì rú mi. 32 FM 94.9 ọ̀tọ̀ ó ní ayé títí yín. Nínú rédíò nílẹ̀ yìí ká fi tọ̀tẹ̀ sí káyọ̀ tọ̀tẹ̀ kò ń bẹ̀. 32 FM wọ́n ṣe dáadáa. Irú wọn ló jẹ́ kírú wa ká darapọ̀ mọ́ wọn. Ká tún jọ ní àwọn àjọṣepọ̀ dáadáa sí 32 FM 94.9 management. Thank you so much. Látorí ọ̀gá wa pátápátá. Bá mi àlàgbà tó jẹ́ Abíóyè. Bàbá tó ní ìran tó dáa. Tó sì ń ṣe ìran tó dáa pẹ̀lú àwọn tá a jẹ́ ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ́ gbọ́ ẹ̀ tí ìgbọ́ à ń kò ń bí o. Ní kò kú àọ̀sì. Mo fẹ́ lè rò pé ètò ilé ilé ó fẹ́ jẹ́ ètò tẹ́ fẹ́ gbọ́ kan lórí ìkànnì yìí. Lórí inú ilé yìí ni o. Inú ilé tá a rẹ́ǹtì tá a yá lò. Ẹ já kí kòkó àọ̀sùn náà pé wọ́n ṣe. Wọ́n ṣe o. Amòye rédíò tó ti wá bí. Ṣùgbọ́n náà ọba mi jẹ́ kí 32 FM kí àwa ṣe láṣe yìí ń tiwa. Ẹ̀yẹ̀ bá rẹ́ǹtì ilé. Tó tún wá kò mẹ́ tó tún lọ rẹ́ǹtì ilé mi. Ẹ fura sún tọ̀ wọn o. Ẹlòmíì mọ brag wípé ilé tí mo ti gbé òtún tó 16. Ọlọ́run ṣe yọ kádàrá àti ẹnu. Bẹ́ẹ̀ bá rẹ́ǹtì ilé lẹ́ẹ̀kan tó sì gbabẹ̀ kó lọ ilé rẹ̀. Kó kí ilé yẹn kú oríire. A kí gbogbo àwọn ìgbìmọ̀ kòkó àọ̀sìn nílẹ̀ Ìbàdàn. Ẹ ṣe tẹ́ ẹ fàyè gba rédíò yìí. Tẹ́ ẹ jẹ́ ó gbòòrò. Tẹ́ ẹ jẹ́ ó dàgbà. Tẹ́ ẹ jẹ́ kí gbogbo àgbáńlá yóò mọ̀ torí pé a kí kòkó àọ̀sìn mọ́ 32 FM. Ẹ mọ̀ yìí pé ìkòkò tí ń ro ẹ̀kọ́. Ó lè dúdú kí ẹ̀kọ́ funfun jáde ńbẹ. Ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ kí ẹ̀kọ́ tà ní kìkòkò tá a fi ṣe. A kí kòkó house. Ilé tá a fi kòkó kọ́ owó kòkó la fi kọ́. Kò tí ì wá fẹ́ sírú ẹ̀ míì ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ó jọ́ ni kì í ṣòun. Kò fẹ́ sírú ẹ̀ míì tá a tún fowó kòkó kọ́. Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ o. A kí àwọn management kòkó house. Ẹ ṣe tẹ́ ẹ fàyè gba 32 FM. Tẹ́ ẹ já wa náà ó lè rí bí kó lọ.
1: Ara mi lé wọn ò rọ ogun ẹ ṣe.
0: Tába wá dé Laughter House. Tá a ti ń kó dé. Gbà Ọlọ́run látàárọ̀ la lọ. Laughter House lẹ́ ti mọ gbọ́ tá a ti mọ kíyín. Torí òkè Mọ́kọ́lá. Ìjà fílẹ̀ bẹ́ẹ̀.
1: Ọmọ ìtọ́nà rẹ̀ bù ara
0: mi. Tí ò ti sáàyè lọ́lọ́run ti wáyè fún 32 FM ń bẹ̀. Ó ti wá di Laughter House. Tá a ti mọ láǹfààní àti. Owó wọlé bẹ̀ wọn ẹgbẹ́ bá lè fi o. Àfẹ́ tí wọn ò bá fowó tọ́ nìkan yóò ní kí ni wọ́n sì bẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ bá fọ̀tẹ̀ sí. Owó wọlé bẹ̀. Bẹ́ẹ̀ sì fọ̀tẹ̀ sí. Owó wọlé bẹ̀. A wá fi àkókò yìí kí ọ̀gá wa pé tó. Ọjà tá a bá fowó rà. Owó la fi ń pa o. Ní regret pa kú òun bí kó lọ bẹ̀ wọn. Ẹlòmíì àmọ́ kú nílé rẹ́ǹtì tí ó wà kó lọ nílẹ̀ tó ti mọ ní. Wọn ò bá ti mọ̀ kó òun wà nílé rẹ́ǹtì o. Bẹ́ẹ̀ nǹkan ò bá tún dá sí. Bẹ́ẹ̀ni ò bá wá tí ì dé destination èèyàn. Èèyàn tí lè decide ní téèyàn ó fojú winá rí nínú ìgbésí ayé o. Ẹyin olùfẹ́ wa. 32 FM ń ṣe bó ti ń ṣe kódà á tún ṣe ju bẹ́ẹ̀ tún ṣe lérò lọ. A ti délé wa táwa náà fọwọ́ ara wa kọ́ fúnra ara wa o. A ti kó débẹ̀. a wa bere to nbe lagbara lo lati ola lo e se fun atileyin wa ba ba le jebun e ni wa gba nkoko a o si mo o laughter house leti ma wa gba aju ebe e ri gbogbo awon akomona e ri gbogbo awon akomona wa ni gboro lati je ke mo yi pe laughter house a se se bere ni a ti meye dele akibode dele ejile ibi ti mo associate ara mi mo niyan o mo ma ki mi mo radio kankan mo o ati 2 fm 94.9 e mo ki mi mo ise to ba ti n ba yan rin irin to da le kira yin mo ki se ile awon ile ise radio ti won ge iran yin ebe te ba ni iran kan won si ge ile ise ti wa iriri mi po gan lenu ise yi mo si na awon kan ti mo le so pe bi adojuko awon iriri lotun losi ṣugbọn lọwọ ba mi o gbe mi jeri ojoju o ti mi ko je wa loju kan mo dupe o ni ajo odun me dogbon mi ko kan jo lo fa ko jo lo danu o ran awon eyan gidi si mi o je ki ran anu gba lele jile mo ran anu gba o mo dupe lodo Olorun to God be the glory.

ẹ má bínú pé ẹ̀rí lórí ọ̀fẹ́ láti pè lálẹ́ yìí ẹ má bínú ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tilé kan bọ́ sílé kan a máa fẹ́ óyè óyè yín ṣùgbọ́n àfẹ́ dá yín lágara ní gbogbo àwọn eléyìí tá à ń ṣe. Kápápá àdáyé lágara ni. Tora a mọ rírì ẹ̀yìn tẹ́ ẹjọ́ lólùfẹ́ ẹ wá. A mọ rírì yín gidi gan ni. A lè fi yín ṣeré.

0: Èmi ni Málọmọ́ṣọlá, mo wá láti ìlú Èkó ní Àpápá. Ó ti tó ọdún méjì sẹ́yìn tí mo ti ń wá iṣẹ́. Ìyàwó mi ló máa ń fọ́lò program dádì. So, ó wá ní kí n máa fọ́lò program dádì náà, wá ní òkè pé mo ti gbọ́. Ó wá di ọjọ́ kan, wọ́n wá ṣe program dádì. Ó wá pè mí pé kí n máa bọ̀ wá. Mo ṣàwọ̀ program yẹn. Ìyẹn ló trigger mi láti wá attend the program táwọn ọkùnrin ṣe ní some months back. Mo ṣáà lọ mo gbàdúrà mo padà sílé. Ó wá di ọjọ́ Friday. Iṣẹ́ òru tán ṣe ní ọjọ́ Friday mọ́júmọ́ Saturday ní program tí ń lọ lọ́wọ́ yìí. Ìyàwó mi wá ń wo program yẹn live. Èmi náà wá ń dọ́gbọ́n bá a jíwò níbi tí ó ṣe ń wo program yẹn. Àdúrà kan wá trigger mi láti pray more. Nígbà tó dójú ẹ̀ ṣàmà, mo ń láti bọ́ ara mi sí ìhòhò ọmọlúàbí.
1: Nínú
0: ilé ọ̀dọ̀ wa sà, nínú program yẹn. Ìyàwó mi ń wò mí pé òun tó invite mi pé kóun wá pé kí n wá gbàdúrà èmi gan ti ṣe ju òun lọ. Torí ọ̀rọ̀ yẹn yìí sí mi káṣá máa fa ọ̀rọ̀ gùn. Mo bá sọ fún mo ní mọ́mí Kenneth, mo dẹ̀ fẹ́ lọ program dájú pé bọ́ ìwọ náà mọ bí nǹkan ṣe lọ pẹ̀lú kò ṣiṣẹ́ lọ́mọ kò dẹ̀ sówó. Bọ́mọbìnrin yìí ṣàṣe bá mi bó yẹ ká 12,000 fún mi nìyẹn owó mọ́tò. Mo bá wá sí program yìí, mo sọ wá sí program, mo ṣá Ọlọ́run ní orí òkè yìí ṣẹ̀, mo gbúdọ̀ rí mú. Táwọn èèyàn bá lẹ́rìí lórí òkè yìí, mo gbúdọ̀ bá wọn ní ẹ̀rí.

tẹ́ ń post mi sí ara yín kí ló ṣẹlẹ̀ n bá tó pé dáre n bá ní dá ẹ pé ó bá ní àbáraṣọ látẹ̀kọ́ mo ti ń pè yín ẹnì kan ló ó ṣẹ̀ṣẹ̀ ra truck bí mẹ́ta ó dẹ̀ fẹ́ máa bá a manage ẹ̀ ó dẹ̀ jẹ́ ọmọ iṣẹ́ mi gangan examine my field ibo fẹ́ kẹ́ máa bá a manage ẹ̀ ó ní ìgbà tó sọ̀rọ̀ yẹn ó ló ronú kàn mí ó ní bọ̀ tó bá àbáraṣọlá wá sí àpápá ní ọjọ́ monday náà jẹ́ kí n pè wọ́n so bí mo ṣe gbọ́rọ̀ yẹn sọ báyìí àgbàdo ni mo lọ rà mí mọ ojú tí mo fi sọ àgbàdo nù mo sáré wá sí bíbà yìí wọ́n mà kàn gbé ọmọ dání tó ń pè fún ọmọ ẹ̀ ní bíbà yìí mo kúnlẹ̀ mo ṣá gbàdúrà lórí eré mo lọ sí orí àpáta mo lọ gbàdúrà mo láwọn dáàdì wa yìí náà mo ní kànjọ pé ṣe mo lè rí bàbá wọ́n ní gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ pé tó wá ti di inú program báyìí pé kí n wá sọ in fact nígbà tí máa pe ìyàwó mi padà tí mo máa sọ fún pé nǹkan tó ṣẹlẹ̀ leléyìí ìyàwó mi pariwo lórí fóònù ó pariwo lórí fóònù wọ́n ti wá ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní èyí gan nígbà tí n ṣáà ti wá bẹ̀rẹ̀ lénìí torí praise the lord ìgbà tí mo dẹ̀ gbọ́ program dáadé ní ọjọ́ friday mọ́jú mọ́ sátọ̀dé yẹn nǹkan tó ń jẹ́ kí n wá ni wípé bàbá ní ọmọ august ni àwọn ọmọ august jẹ́ ni èmi náà august 12 ni mí mo wá sọ fún ọlọ́run ọlọ́run bàbá sam ojo ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi ó dẹ̀ oh my goodness ó dẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi ó ṣe fún mi ó ṣe fún mi dádì ọlọ́run máa fi ìpè yóò máa fi dààmú ìjọba òkùnkùn lórúkọ jésù.

kejì. Ogun bí a ti bí mi. Tí kìí jẹ́ yóò dìde. Fi ayé mi lẹ̀. Gbéyẹsẹ̀ gbéyẹsẹ̀. Ogun bí a ti bí mi. Tí kìí jẹ́ yóò gòkè. Jáde. Bàbá ọmọ ẹ̀ mẹ́rin. Ogun bí a ti bí mi tí jẹ́ yóò gòkè. Jáde lọ́nà wáwí. Àìlè mọ sáyà kan pa ọmọ sí. Ẹgbà eléyìí, Olúwa, kí ayé lè mọ̀, gbé mo ní ọ, gbé mi dìde lójijì, lójijì, ẹ̀mí àwọn wòlíì, ẹ gbé mi dìde, oyá oyá oyá, oyá oyá, oyá oyá oyá, kí ayé lè mọ̀, gbé mo ní ọ, kò